0: to the
1: Diamond FM.
0: 88.7 FM.
2: Across the airwaves right now.
3: In the mix.

0: kábíyèsí ọlọ́run ayọ̀
1: adarí wayọ̀
0: ẹni mímọ́ funfun bẹ́lẹ́wú
1: kábíyèsí o
0: àkàwé ò sí láyé lọ́run
1: ó ṣe jésù
0: bí ẹ ti ń bẹ̀lẹ́ ò mọ̀ bẹ́ o
1: àmì mímọ́ ó ṣe o
0: ìbàrẹ̀ ọlọ́run akọ́dà yẹ
1: o kábíyèsí o
0: ẹ pariwo ògo ògo ògo
1: ògo ògo ògo ògo
0: ẹ pariwo ògo ògo ògo
1: ògo ògo ògo ògo
0: ìwọ ni o
1: ayérayé ìwọ ni o
0: aṣẹ̀dá ayé àti ọ̀run
1: ọlọ́run ṣe ó ní ìwọ ni o
0: ìbàrẹ̀ o
1: kábíyèsí o
0: atóbi jùlọ
1: kábíyèsí o
0: nínú àwọn ọ̀run
1: ó yẹsà
0: wọ́n tí ó dá ọ̀run òun ayé
1: báwo
0: tí ó fi ayé ṣe àpótí ìtìsẹ̀
1: ó yẹsà
0: ìwọ náà ni o
1: bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o
0: ó ta sánmọ̀ bí ẹni taṣọ ó fi àwọ̀ sánmọ̀ bóra bí aṣọ ìwọ ni ọlọ́run
1: kábíyèsí o
0: ìyẹn ni wípé
1: yes,
0: bí àwọ̀ sánmọ̀ ti tóbi tó
1: báwo
0: ẹ sà
1: ó yẹsà
0: aṣọ bóra ló fi ṣe
1: bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o
0: ṣé wọlé mẹ́yọ̀
1: kábíyèsí ọlọ́run
0: àwọ̀ sánmọ̀ láti ibí yìí
1: ayérayé o
0: káàkiri àgbáláyé
1: mi inú àwọn wòlíì
0: ìlú òkè òkun
1: bẹ́ẹ̀ ni sà
0: bó ló ṣe fẹ́ wọ̀n
1: káàkiri àgbáyé ni o
0: láì ṣaṣọ kò ṣe é wọ̀n
1: o lọ́dí wọn o
0: ìwọ ni bàbá mi
1: kábíyèsí ìbàrẹ̀
0: onílé orí òkè tẹ̀ǹtẹ̀tẹ̀rì pẹ̀pọ̀n yẹkẹyẹ ọgbọ́nra jìgìdẹ́rù oògùn
1: ayérayé o
0: bàbá mi ìwọ ni o abẹ́tìlú kárabí àjẹrẹ
1: o ọlọ́run ọlọ́jìdẹ o
0: amọ̀tútù dé o
1: kábíyèsí o máa ṣe o
0: àtútù dé o
1: ẹ ṣe jésù
0: ẹ tẹ́wọ́ gbọ́ pẹ́ wa
1: mi jésù
0: ẹ tẹ́wọ́ gbọ́ ẹ̀yìn wa
1: mi jésù
0: bàbá mi o
1: kábíyèsí o
0: àtútù dé
1: amàdé o
0: nítorí àwọn èèyàn yìí
1: ó yẹ sà
0: àánú la fẹ́ o
1: bẹ́ẹ̀ ni sà
0: ẹ rán àánú sí wọn
1: mi jésù adániwáyé
0: o wọ́n sìn ọ́
1: bẹ́ẹ̀ ni o
0: àwọn ènìyàn ti ń bú wọn
1: ó yẹ sà
0: wọ́n ní ẹwà aládùúwà tí a sọ rẹ̀ ń kó lọ́rùn
1: mama ti kàn ọ́
0: ẹwà aládùúwà
1: bẹ́ẹ̀ ni sà
0: tí bàtà rẹ̀ ń jẹ lẹ́sẹ̀
1: àgọ́yìnbá kọ́dù
0: bàbá mi o
1: kábíyèsí ọlọ́run
0: nítorí ẹ̀gàn yìí
1: ọlọ́run ọlọ́jì
0: ẹ rán àánú sí àwọn èèyàn yìí
1: mi jésù
0: ẹ rán àánú sí ilé yìí
1: mi jésù
0: ilé tó sàmì yìí
1: o bẹ́ẹ̀ ni o
0: ẹ bá rán àánú sí
1: mi jésù
0: ẹ bá rán àánú sí
1: mi jésù
0: ẹ rán àánú sí o
1: mi jésù
0: ẹ rán àánú sí o
1: mi jésù
0: àánú
1: yẹsà
0: ojú ọjọ́
1: adániwáyọ̀
0: ẹ rán sí o
1: mi jésù
0: àánú
1: bẹ́ẹ̀ ni o
0: ojú ọjọ́
1: àmì o
0: ẹ bá rán sí wọn
1: mi jésù
0: àánú tí ó fi ń gbà pé
1: orúkọ jésù
0: ìwọ ni ọlọ́run
1: bẹ́ẹ̀ ni sà
0: àánú àánú mo jìyà mọ́
1: ayérayé ọlọ́run
0: ìwọ tó ṣàmì nì ó yẹ gbà àánú mo jìyà mọ́
1: kábíyèsí o
0: ó yẹ gbà o
1: mi jésù
0: àánú mo jìyà mọ́
1: ayérayé ọlọ́run
0: ẹ gbà o
1: mi jésù
0: àánú mo jìyà mọ́
1: ọlọ́run ọlájídé o
0: ọmọ rẹ gbà o
1: mi jésù kábíyèsí ọlọ́run
0: àánú ni o
1: àánú ni o
0: mi ò tọrọ nǹkan méjì àánú ni
1: àánú ni sà
0: bí àánú bá dé ohun gbogbo á dé fún ọ bí àánú bá dé ayé tó ti bàjẹ́ á dẹ̀ gbà tún ṣe onílọ́gẹ tí ó dé ayé mi létò bí ò bá tí ì dé ayé rẹ ò lè létò bàbá mi dé sáyé rẹ lẹ́nu bàbá ìránṣẹ́ ọlọ́run àlàyé kan ó sin ọlọ́run títí tí ìyà yìí pọ̀ sáfìsì á máa lọ lọ́wọ́ wọ́n wá máa kí wọ́n máa pariwo gbèsè onígbèsè
1: kábíyèsí o
0: pásítọ̀ onígbèsè tí ìpè rẹ̀ ò tán gbèsè
1: kábíyèsí o
0: wọ́n wá máa pariwo lé lórí ṣùgbọ́n síbẹ̀ bàbá yóò gbúyálé aláwo
1: adániwáyọ̀
0: wípé mo fẹ́ tẹ́nìdì
1: kábíyèsí ọlọ́run
0: bàbá ṣe 35 years in ministry
1: yẹsà bẹ́ẹ̀ ni o
0: èèyàn tí ń bẹ wájú bàbá ẹ mọ̀ tó 50
1: ayérayé ọlọ́run
0: 35 years in ministry
1: 35 years
0: bàbá ọ̀rọ̀ ọ̀kadà
1: o anniversary nìyẹn o
0: bàbá gẹ́gẹ́ fúnra wọn
1: bẹ́ẹ̀ ni sà
0: wọ́n ti pé 72
1: kábíyèsí o
0: 72
1: years
0: 35 years in ministry síbẹ̀ wọn ọ̀rọ̀ ọ̀kadà
1: kò sí ọ̀kadà o
0: ẹ sà
1: kábíyèsí o
0: nígbà tí bàbá mi dé o ìpàdé ń lọ lọ́wọ́ lẹ́nìkan wọlé
1: kábíyèsí ọlọ́run
0: ó ní sà ṣe lè ta ilẹ̀ chọ́ọ̀chì yìí fún mi
1: ayérayé ọlọ́run
0: bàbá ní mi ò lè ta
1: jésù
0: ó ní ṣùgbọ́n
1: ó yẹsà
0: èmi náà mo ní ilẹ̀ tó wà lẹ́yìn yẹn
1: kábíyèsí o
0: tí a fi ń da koríko
1: ẹ yẹsà yẹsà
0: a fi ń da oko ẹ̀fọ́
1: kábíyèsí o
0: àtàgbàdo
1: jésù
0: ẹni yẹn wípé
1: adáríwáyọ̀
0: a máa fẹ́ rí máàsì síbẹ̀ ni
1: kábíyèsí ọlọ́run
0: ó ní a máa fún yín 250 million bàbá tí ń wàásù lọ́wọ́
1: kábíyèsí ọlọ́run
0: bàbá yẹn dákú ẹni tó fẹ́ ra lẹ̀
1: yẹsà
0: ló tún wá domile wọn lórí
1: kábíyèsí o
0: àtàwọn ọmọ ìjọ
1: bàbá dìde o
0: bó ti dìde
1: ìròyìn ayọ̀ yẹ
0: ó ní bàbá kí ló dé tẹ dẹ́kú
1: kábíyèsí o
0: ó ní òun ò kó 200,000 jọrí
1: káà ayérayé ọlọ́run
0: ó ní mo ti pé 72 years ó ní yé
1: kábíyèsí o
0: ìbò lọ́lọ́run ti dé
1: kò bá sí àkójọ kankan gbà yẹn
0: bó lọ́lọ́run ṣe wọlé tó
1: ọba aláàánú ni o
0: bàbá yẹn wípé
1: ó yes sir.
0: Kini tan yin gangan.
1: Abi eso Olorun.
0: Baba wo ni wa so itan re?
1: Yes sir.
0: Lati okedele.
1: From here to there.
0: Eni to fe ra le wi pe. Ma triple owo ile yen fun yin.
1: Abi eso Olorun.
0: Ami riru anu yen ri. Ma triple owo ile yen fun yin.
1: Anu la ni sir.
0: 750 million.
1: Abi eso Olorun.
0: Oni kan tun lo gbe moto kan wa.
1: Adani wa yo.
0: Toyota Highlander. Won tun fi ta baba lore.
1: Abi eso Olorun.
0: Toyota Highlander.
1: Toyota Highlander.
0: Hey, e mura mi e wo.
1: O je gbadua.
0: Anu oju ojo.
1: Anu oju ojo.
0: E dari sile mi o.
1: E dari sile mi.
0: Anu oju ojo.
1: Anu oju ojo.
0: Anu igbedide nla.
1: Anu igbedide nla.
0: Iwo mo gbe o.
1: Iwo mo ma gbe.
0: Ma bo le mi.
1: Bo le je mi o.
0: Anu igbedide nla.
1: Anu igbedide nla.
0: Je saye mi.
1: Je saye te mi.
0: Bo ti sami.
1: Oruko Jesu.
0: O ye ko de sile.
1: Ah mi do.
0: Tinatino, Tasetasia,
1: all your son,
0: and you tell me what you call
1: you.
0: You say, Daruko, hello, meet it, Tasha,
1: Banisha,
0: and we are lonely,
1: Banio,
0: Onisa,
1: Capio,
0: Oni Montasso, tell me, Oni Moti Big Bell, somebody. O tun gbe gbe osan.
1: O ti gbe gbe osan.
0: Is osan tun san.
1: Abi eso Olorun.
0: O tun jajule. Gbese tun gori gbese. Iwo to ti dewole n to po.
1: Abi eso.
0: To ri nkan fi se laye.
1: Olorun ko to Jesus.
0: O ri ile fi ko. Abo ko le. Ile ti owu oloko.
1: Abi eso.
0: Won ran mi si oba yi. Gba nu nla.
1: Mi Jesus.
0: Mi o mu nkan mi.
1: Ara o.
0: E ki le le yo.
1: Dani wa yo Olorun.
0: Abodi atako.
1: Abodi atako.
0: Anu nla.
1: Jade
0: lara mi.
1: Jade lara mi.
0: Eyin wo le le gbadura yi.
1: Abi
0: no
1: sir.
0: Eyin obode.
1: Eyin obode.
0: Atako.
1: Atako.

0: Jesus. sọ.
1: Mà wá rin owó sínú ẹ̀.
0: Ó yẹ sà.
1: Wọ́n bá tẹ ọsàn tuntun.
0: Adániwájú.
1: Mo máa rẹ́ sínú ẹ̀.
0: Ìrànlọ́wọ́ láre o.
1: Ó máa kún fọ́fọ́.
0: Àbí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
1: Gbogbo orí tó bá wọ ìpàdé.
0: Yóò
1: sùn. Àwọn máa yọ fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Àlẹ kẹ́rọ mi yàrá.
0: Ọ̀gọ́nà ló dé yóò.
1: Èmi ò mọ ṣẹ́ tí ayé ti gbẹ́sẹ̀ lé.
0: Àbí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
1: Mi mọ ayé tó ti dòkú.
0: Adániwájú.
2: Bàbá yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Bó ti fẹ́ máa lọ. Pẹ̀lú omijé.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Mo bá yọ 1,000.
0: Kábíyèsí o.
2: Nínú òróró fún un.
0: Yẹ́sà.
2: Mo ní kó máa lọ.
0: Kẹ́ni ẹ̀gbà.
2: Bó ti fẹ́ máa lọ.
0: Ẹ o.
2: Inú ẹ̀ dùn.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ó ti pẹ́ tó ti rí 1,000.
0: Bẹ́ẹ̀ni o.
2: Kí lè rọ rẹ̀.
0: Yẹ́sà.
2: Ó fẹ́ lọ fi jẹun.
0: Ó lọ fi jẹun ni.
2: Mo ní.
1: Tí ẹ bá fowó ìjẹun.
0: Má máa lọ́wọ́ yìí o.
1: Ó léwu fún yín o.
0: Ayérayé Ọlọ́run.
1: Títí ẹ fi kú.
0: Yóò.
1: Ẹ gbúdọ̀ ná owó yìí.
0: Má fọwọ́ kọ́wọ́ yìí.
1: Ló bá tún bànújẹ́.
0: Kábíyèsí o.
2: Àwọn ọmọ ìjọ mi wọ́n fẹ́ dáwó fún.
0: Yẹ́sà.
2: Owó tá máa dá fún lọ́jọ́ yẹn.
0: Ẹ o.
2: A fẹ́ 200,000.
0: Adániwáyé.
2: Olúwa wípé. Èèwọ̀ ni o.
0: Yẹ́sà.
2: Ẹ má kò fún.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Gbogbo àwọn ará chọ́ọ̀chì kọ̀ọ̀kan.
0: Ó yẹ̀sà.
2: Wọ́n torí bẹ̀ fi chọ́ọ̀chì mi sílẹ̀. Wọ́n ní torí pé. Mo rí aláìní.
0: Wọ́n
2: ní fẹ́ kí àwọn èmi ò fẹ́ kí àwọn ràn lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà.
2: Èèyàn bí mẹ́fà ló fi chọ́ọ̀chì mi lẹ̀.
0: Jésù.
2: Mi ò bìkítà.
0: Nítorí bàbá yẹn.
2: Torí mo gbóhùn olúwa pé. Tí wọ́n bá ràn lọ́wọ́.
0: Yẹ̀sà.
2: A ní oore tí ń bọ̀ lọ́wọ́.
0: Káì ọ̀dọ́rò.
2: Ẹ sà.
0: Ó yẹ̀sà.
2: Mo dẹ̀ yege ìdánwò.
0: Kábíyèsí
2: o. Sìkíyèsí.
0: Ó
2: yẹ̀sà.
0: Lẹ́yìn
2: oṣù mẹ́fà.
0: Tí
2: èmi ẹlẹ́sẹ̀ kan tẹ́lẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Irin ni mi ẹlẹ́sẹ̀ mi kejì.
0: Báyọ̀.
2: Ó jù mí òkè.
0: Jésù.
2: Èmi náà ni Olúwa.
0: Yẹ́sà.
2: Ṣékú ti dé ni.
0: Lọ́wọ́ rẹ lẹ̀ mí wá o.
2: Mo bá gbórí le lẹ́yìn.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Lọ́wọ́ rẹ mo fẹ́ mí mi lé o.
0: Báyọ̀.
2: Ló bá jù mí lẹ̀.
0: Yẹ́sà.
2: Àwọn ọlọ́pàá mi sáré dé odò ẹ̀.
0: Kábíyèsí o.
2: Wọ́n dì mú sinsin.
0: Jésù.
2: Wọ́n fẹ́ máa nẹ̀.
0: Ayérayé
2: o. Ó ní ẹ fi mí lẹ̀ o.
0: Kábíyèsí o.
2: Ó ku ẹ̀ méjì.
0: Jésù.
2: Tí ń sọ wòlíì sókè. Mo yá kó bàtà mi.
0: Ayérayé Ọlọ́run.
2: Ẹni orí yóò dilé.
0: Ìyá o.
2: Ló bá nílé ní ẹ̀ mọ́ sálọ.
0: Ẹni sùúrù bàbá o.
2: Ẹ gbà.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ó ju odidi owó bọ́ndù lé mi lára.
0: Jésù.
2: 1,000,000 naira.
0: Jésù.
2: Mo ní bọ́lọ́ ti rí. Ó ní sẹ́ ẹ̀dá mi mọ̀ ni.
0: Bọ́lọ́ ti kọ́ àánú yìí.
2: Ó lẹ̀ mí ni mo fẹ́ ọ́nẹ́ naira lẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ní oṣù mẹ́fà sẹ́yìn.
0: Oṣù mẹ́fà sẹ́yìn.
2: Tẹ ní àwọn tó fowó lára lẹ̀. Tẹ ní kì í ṣàwọn lọ́lọ́wọ́.
0: Jésù.
2: Mo bá káwọ́ mọ́rí.
0: Ayérayé o.
2: Kí ló ṣẹlẹ̀. Kòró jẹjẹ lọ́jọ́ yẹn.
0: Ibo ló gbà.
2: Ibi ó ti nà lọ́nà.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Orí irin ṣà.
0: Yẹ́sà.
2: Ilẹ̀ tíṣú kò rí iná dáadáa.
0: Bàbá títì.
2: Ló bá kórin yẹn.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ọlọ́dẹ bá mu. Ọ̀sùn mọ́lẹ̀.
0: Yẹ́sà.
2: Tí ilẹ̀ fi mọ́.
0: Ayérayé o.
2: Àwọn mẹkáníìkì bá mẹ̀.
0: Kábíyèsí o.
2: Wọ́n ní páàtì àwọn ló lọ kó. Tó fẹ́ lọ tà. Wọ́n lọ tì mọ́lẹ̀.
0: Ayérayé o.
2: Wọ́n fi àjẹ nínú ẹ̀wọ̀n.
0: Kábíyèsí o.
2: Ẹ̀wọ̀n ni pé. Ọjọ́ àbá ti rí ẹni tó wá bèrè rẹ̀.
0: Yẹ́sà.
2: Nìkan tù sílẹ̀.
0: Adániwáyé.
2: Ó jìyà 15 days.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Nínú sẹ́ẹ̀lì.
0: 15 days.
2: Ọjọ́ yẹn náà pààrọ̀ DPO.
0: Jésù.
2: DPO dé. Ó ní ẹlọ káwọn tó wà ní sẹ́ẹ̀lì wa.
0: Ayérayé.
2: Kí ni bàbá yìí ṣe?
0: Kábíyèsí o.
2: Bàbá bá sọ ìtàn rẹ̀.
0: Jésù.
2: Láti ìbẹ̀rẹ̀ dópin.
0: Ayérayé.
2: DPO pé bàbá sínú ilé.
0: Kábíyèsí o.
2: Ṣé ẹ lè máa bọ́ ọmọ mi tó ti ìlú òyìnbó ṣiṣẹ́?
0: Adániwáyé.
2: Ṣé ẹ kàn máa wà á?
0: Kábíyèsí o.
2: Ṣé ẹ mọ mọ́tò wà á?
0: Jésù.
2: À ń mọ̀ fún yín ní 150,000.
0: Ayérayé
2: Ọlọ́run. Lóṣooṣù.
0: 150.
2: Sọ pé àánú nọmba wà.
0: Àánú nọmba wà ni
2: ẹ o. Ó wọ ọmọ lọ́wọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ọmọ ọlọ́pàá.
0: Yẹ́sà.
2: Ó wà fún oṣù méjì.
0: Jésù.
2: Oṣù méjì.
0: Oṣù méjì.
2: Ló bá ẹ̀sà.
0: Yẹ́sà. Yẹ́sà.
2: Ó ń wà ọmọ DPO lọ́wọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ni ọmọ DPO ó bá pi ẹnìkan.
0: Yẹ́sà.
2: Ẹ lò ó.
0: Kábíyèsí o.
2: Bàbá mi fẹ́ ṣe ọjọ́ ìbí.
0: Ẹ o.
2: Ní ọ̀sẹ̀ tí ń bọ̀.
0: Yẹ́sà.
2: Mo ti ra ilé kan.
0: Kábíyèsí o.
2: Lọ́yà. Ẹ wá bá mi ṣe orúkọ bàbá mi sórí ẹ̀. Ilé tí mo fẹ́ present bàbá mi.
0: Mo fẹ́ ti ṣe surprise
2: fún. Surprise fún wọn.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Àti.
0: Yẹ́sà.
2: Mọ́tò tí mo fẹ́ fún wọn.
0: Adániwáyé o.
2: Ó ní ẹ wá bá mi ṣe orúkọ wọn sí.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ẹ sà.
0: Ó yẹ sà.
2: Ní bàbá bá gbọ́ níwájú mọ́tò.
0: Ẹ o.
2: Ló bá bú sí gbé.
0: Kábíyèsí
2: o. Ọmọ DPO wípé.
0: Yẹ́sà.
2: Dẹ́dì kí ló pa yín
0: lẹ́kọ̀ọ́. Lọ́dẹ̀.
2: Ló bá wípé.
0: Kábíyèsí o.
2: Ṣé bí ìwọ lọmọ tó fẹ́ ṣe nǹkan fún bàbá rẹ̀. Èmi tó wọ yìí.
0: Jésù.
2: Mi lọmọ tí ó ṣe nǹkan fún mi láyé.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Kódà tí bá kú o.
0: Yẹ́sà.
2: Mi mọmọ tí ó bu yẹpẹ lọ́rí.
0: Ayérayé Ọlọ́run.
2: Lọmọ DPO bá bú sí gbé.
0: Jésù.
2: Ló bá sọ ìtàn látòkèdè lẹ̀.
0: Kábíyèsí o.
2: Gẹ́gẹ́ bí o ti sọ fún bàbá rẹ̀ DPO.
0: Yẹ́sà.
2: Lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Yẹ́sà.
2: Ọmọ ló wí wípé.
0: Ẹ o.
2: Bàbá ẹ má sunkún mọ́.
0: Kábíyèsí o.
2: Láti òní lọ. Mo di ọmọ yín.
0: Ó di àánú kejì.
2: Ó di àánú mélòó.
0: Kábíyèmí kejì ni sà.
2: Ó ní mo di ọmọ yín. Ẹ tún wà mí mọ́ o. Sọ pé ó di àánú kẹta.
0: Ó di àánú kẹta.
2: Ẹ wà mí mọ́ o.
0: Ayérayé o.
2: Ọ̀gá.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ṣé o máa àánú kìíní?
0: Yẹ́sà.
2: Ó ní wípé.
0: Ẹ o.
2: Wọ́n máa fire nla kan lo e.
0: Bẹni o, bẹni o.
2: Yes sir.
0: Yes sir.
2: O ri ki so wo nje
0: o. Rara o.
2: Ire nla kan
0: ni. Ire nla ni o.
2: O ni anu number 1.
0: Tabesi o.
2: Anu number 2.
0: Yes sir.
2: O ni wi pe.
0: Yes sir.
2: Ekun re o di erin.
0: Hey.
2: Anu number 3.
0: Anu number 3.
2: O ni pe.
0: Tabesi Olorun o.
2: O ni e ma wa mi mo.
0: Yes sir.
2: Iyen ni wi pe.
0: Ha o.
2: Ise to nse tele.
0: Ha o.
2: Ise.
0: Ise idoti ni.
2: Eru to nse.
0: Ise eru ni o.
2: O ni le se mo.
0: Odopi ni ya.
2: E beri anu number 4.
0: Number 4 sir.
2: Anu number 4.
0: Ha ni o.
2: Omo birin mu baba.
0: Kabiyesi Olorun.
2: O mu lo ile.
0: Yes sir.
2: To fe fun baba re.
0: Ayeraye o.
2: O ni daddy.
0: Daddy o.
2: Ile idite yin lori.
0: Kabiyesi Olorun.
2: Ile ti mo ra ni 280 million.
0: Ayeraye Olorun.
2: O di ile yin le ni.
0: Hey.
2: Mato ti mo ra ni 42 million.
0: Kabiyesi Olorun.
2: O di ti yin le ni.
0: O ma di ti yin o.
2: E tun gba 10 million.
0: Yes.
2: Baba yen daku.
0: Yes.
2: Baba yen wo koma.
0: Yes sir.
2: Leyin ose meta. Lo to ji lo hospital.
0: Kabiyesi o.
2: Anu mere ri. Alo Sami o.
0: Orukọ
2: Jesu. Bo ti Sami meje. O ye ko wo eri.
0: Orukọ Jesu.
3: Oluwa wi pe. Iti a fe se ni sango taye.
0: Yesa yesa.
3: Ti mo fe pe ore die die.
0: Bẹni o.
3: Mo so fe everybody.
0: Bẹni sa bẹni.
3: Pe your shepherd oluso e.
0: Yesa bẹni.
3: Mo li e.
0: Wo li re.
3: O gbudo ni se.
0: Kabiyesi.
3: Lati ran yi e lọwọ.
0: Oh yes.
3: Oga.
0: Yesa.
3: Ti mo fe seto
0: lojo
3: Sunday.
0: Sunday
3: is 400 envelope.
0: Kabiyesi Olorun.
3: 400 envelope.
0: George envelope.
3: Oga.
0: Yes sir.
3: Mo de bi o.
0: Kabiyesi.
3: Emi mo mo ye ti a fe fi sinu envelope
0: yi. Bẹni bẹni.
3: Mo mu bu eniyan.
0: Yes sir.
3: O bu e lati support.
0: Ẹo.
3: Nkan ti mo fe se.
0: Oh yes.
3: Sori gbogbo ori na ma fun lowo yi.
0: Kabiyesi o.
3: To de je pe okun re wa ninu e.
0: Oh yes sir.
3: Gbogbo ori yen.
0: Gbogbo ori na ma fun.
3: Ni o mo suri anu.
0: Kabiyesi Olorun
3: ni aye. Ati ra anugbe elomi.
0: Yes sir.
3: O wa ninu ko sanu.
0: Bẹni bẹni bẹni.
3: Yes sir. Kisi anu enikan.
0: Rara o.
3: Ko sanu ogboro ero.
0: Bẹni sir.
3: Oga.
0: Yes sir.
3: Ko je 5,000.
0: Ẹ o.
3: Ko je 10,000.
0: Bẹni.
3: Ko je 50.
0: Oh yes.
3: 20.
0: Ẹ.
3: 100.
0: Yes sir.
3: Abi 5,000.
0: Bẹni o.
3: Abi 2,000.
0: Oh yes sir.
3: Abi 1,000.
0: Abi 1,000.
3: Lo ni.
0: Lo ni pinnu e.
3: Kabiyesi o.
0: Baba se se ni sango.
3: Yes sir.
0: Sunday.
3: Sunday.
0: To pari.
3: Yes sir.
0: Ninu osu.
3: Ẹ̀rọ.
0: Sẹ́ni sa lo ṣiṣẹ́ jọ.
3: A máa ṣe ní ilé sa.
0: Kabiyesi Olorun.
3: O máa sọpọ́tì wa.
0: Yes sir.
3: Ẹ̀sà.
0: Sa.
3: Màá sì tún adjustment yẹn ṣe.
0: Ẹ o.
3: Àwọn tó bá máa sọpọ́tì.
0: Bẹ́ẹ̀ni o.
3: Wọ́n lè sọpọ́tì dada.
0: Oh yes.
3: O lè sọpọ́tì. Láti ran ìpè yẹn lọ́wọ́.
0: O bá fẹ́ràn ìpè lọ́wọ́ o.
3: A fẹ́ fún àwọn èèyàn 400.
0: Bẹ́ẹ̀ni sa.
3: Ní ẹ́fínú.
0: Ayérayé o.
3: Ìtọ́rí àánú.
0: Yes sir.
3: Kí wọ́n lọ fi kún owó ọjà
0: wa. Báyìí.
3: Kí àánú lè fọhùn.
0: Àwọn ìdáni wáyé.
3: Màmá mo bì ọ́.
0: Ẹ o.
3: Ṣebí àwọn èèyàn wá jọ.
0: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n dẹ̀ rí nta
0: ṣe. Wọ́n fojú ara wọ́n rí.
3: Wọ́n rò pé wòlíì kan sọ̀rọ̀ lásán.
0: Rárá o.
3: Ìtò bá ní.
0: Yes sir.
3: Contribute sínú ẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
3: Gbogbo orí tó ṣàánú fún.
0: Ẹ o.
3: Wọ́n gbúdọ̀ dìde àánú fún wọn náà.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: Ẹnìkan ní èmi náà ti ní.
0: Kabiyesi o.
3: Ẹbí mẹ́rin náà fi díẹ̀ múlẹ̀.
0: Yes sir.
3: Ìwọ tó sì ní yẹn. Ìwọ bá tó ní yẹn.
0: Yes sir.
3: O lè fi bí ẹnìkan dìde.
0: Bẹ́ẹ̀ni o.
3: Ẹni yẹn wá lè dìde.
0: Kabiyesi o.
3: Ó wá jẹ́ ìpàṣẹ ẹni yẹn.
0: Yes sir.
3: Ni àánú ti sàn sórí ẹ.
0: Yes sir.
3: Oore.
0: Bẹ́ẹ̀ni o.
3: Mi ò rí wọ.
0: Oore wọ́tọ̀.
3: Gbogbo èèyàn tẹwọ́.
0: O jẹ́ tẹwọ́ tiẹ̀.
3: Mo náà lọ sí o.
0: Orúkọ Jésù.
3: Àánú ojú korojú.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ìdẹ̀lẹ́ mo fọ́dá.
0: Yes sir.
4: TTB
0: 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05
1: Namaru
2: and that legiri mi jaru and that tafaru. Maru bi den liki arano. Akonja biada. Namaru biada. Wawu na yase kaina. Oti wani wile. Anu mene ri. Opolu eleni. Kitu se mene gen. Manu ni. Ileni kere. Mato ne karo. Million ne kefa baba wa se so bu si waju le o wa ta cement o di meje anu meje
1: asepe ni ye lati oro joseph na ni meje ni esa lati nu koto abi be ko si oku eru lati oku eru lati oku eru si afin esa from prison to prime minister bi marun ni abi meje ni mo kenio and you tell Samina, Anu Menje, Kwa Jalue, Kwa Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue, Jalue,

gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, happy happy happy Sunday. Mo ń kí yín tológun tológun, mo ń kí yín tẹlẹ́sọ tẹlẹ́sọ, mo ń kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, Sunday míì tún rè o. Ìkan nínú àwọn Sunday tá a lè fi ṣe awẹ́wà, ìkan nínú àwọn ìpàdé tá a lè fi ṣe awẹ́wà. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, òun ni ìpàdé tí ó wáyé láàárọ̀ yìí. Òní ni 16/08/2026, ọjọ́ 16/08/2026, oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run tológun tológun, mo kí yín tẹlẹ́sọ tẹlẹ́sọ, mo ní happy Sunday. Ní gbogbo ibi tí ẹ bá wà, ẹ máa bọ̀ níbi pẹpẹ, ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Gbogbo ẹyin tẹ wà ń Sunna Church, mo bá yín yọ̀ láàárọ̀ yìí. Gbogbo ẹyin ọ̀dọ́ Jésù 13-30, ìsinyìí ni ó kọ̀kọ́ wáyé láago méje sí aago mẹ́sàn-án. Mo kí yín, mo bá yín yọ̀, ẹ máa bọ̀ níbi pẹpẹ, ẹ já lọ kí bàbá mi bàbá rẹ̀, kan wá fẹsẹ̀ tẹ pẹpẹ rẹ̀. Ẹnìkan níta ló ń lu Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank ti Midiri Market gbági titun ní ìlú Ìbàdàn. Ẹ dìde gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run nínú Sunday. Ẹ ṣá fún tó ṣe lánàá ní Saturday, fún tí ó ṣe lónìí. Mọ́mí ẹ dìde òní Sunday, ẹ já lọ síbi pẹpẹ. Ẹnjìníà, ẹ jẹ́ ọmọ ẹ̀kọ́ lálá.

ẹ wọ mọ́tò tó ń lọ sí asada ẹ sọ̀kalẹ̀ ní ilé epo agáka ẹ rí ìyànà òṣèré ẹ bèrè bí oyin event center níbẹ̀ ibẹ̀ ni church comfort life mission international wà ní ìlú ìlọrin ìwọ náà tètè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ thursday laago mẹ́jọ àárọ̀ tàbí gbogbo ọjọ́ sunday laago méje àárọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 0825245045 ọlọ́run òjijì dúró dì ọ́ torí ìwọ ni testimony kan

Let me know what you're doing.

0: Arúgbọ́jọ́ ti wáyé fúnra ẹ̀. Nígiri agbọ̀mù. Arúgbọ́jọ́ Prayer City. Ẹ̀yin àfàgbọ́ agbára ìgbà yà ló yá nínú ìpàdé máa jẹ́ mú 72 hours. Alárò Peter Adékúnlé Adégbé ìjára àbá orí òkè Arúgbọ́jọ́. Ó ń ṣe tó fẹ́ sọ gbogbo kò ṣe é ṣe ní ṣíṣe láfọjọ́ Friday 4 September 2026. Impossibility to possibility. Ogun tó ti ń gbé kiri lọ́jà tó pẹ́. Tí wọ́n sọ fún ọpẹ́ ọ̀sọ̀ rẹ̀ tínú lórí ẹ̀. Gbogbo ẹ̀yin tó ń pọ́ǹgbẹ́ ògè. Ẹ máa bọ̀. Àṣẹ fẹ́ gbé yín lórí sókè o. Nípasẹ̀ bí ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí nígbà tí bàbá wòlíì. Peter Adékúnlé Adégbé ìjára bàbá orí òkè Arúgbọ́jọ́ yóò máa sọ tẹ́lẹ̀. Wákàtí wákàtí nínú àná ọmọ jò. Látọjọ́ Friday 4 Sunday 6 September 2026. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àpọ̀mù junction ni ẹ máa bọ̀. Nígire along Ìbàdàn expressway. Arúgbọ́jọ́ Prayer City lẹ́dín yẹn. Ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú bí ìwọ náà bá lè wà ńbẹ̀.
1: Na owó ẹ̀ sọ̀kẹ̀. Sọpẹ́ ní orúkọ Jésù.
2: In the name of Jesus.
1: Má jẹ́ kẹ́nìyàn lásán borí mi.
2: Don't allow ordinary human to overcome me.
1: Èmi ni màá borí.
2: I shall overcome.
1: Ẹ sọ́lẹ̀ mẹ́ta bẹ́yẹn, èmi ni màá borí.
3: Lọ́rin o, ẹ kú oríire fún iṣẹ́ àkànṣe agbára tó ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo Friday. Ìyẹn ní arúgbó ọjọ́ tọ̀sẹ̀ yìí yóò ti ní agbára jù. Agbára Ọlọ́run ò ṣe dí lọ́wọ́ nígbà tí program Friday tọ̀sẹ̀ yìí bá dé. Prophecy and solution ní ọ̀sẹ̀ tuntun yìí. Ìyá ní agbára táwọn mo pe àwọn èèyàn jáde lẹ́yọkọ̀ọ̀kan nípa ìmísí ẹ̀mí mímọ́ láti ṣogun tó ńlá kọjá àti ọ̀nà àbáyọ ni o. Tẹ́yìn náà dẹ̀ mọ̀ nípa ẹ̀. Àti pé deliverance máa wáyé o nípa gbogbo àwọn tí wọ́n wà nínú ìgbèkùn tẹ̀bá tí wọ́n ń bọ̀. Ẹ mú àdùn lọ́wọ́. Àdùn tí wọ́n máa ń jẹ. Ẹ mọ́ dẹ̀ gbàgbé ìgbésẹ̀ tó lágbára jù tá a gbọ́. Ẹ gẹ̀ ti ẹyin tẹ̀bá ń bọ̀. Ẹyin tá a mọ́ ń jẹ ẹyin agric ẹyọ kan ti tó. Now ìgbésẹ̀ tá a fẹ́ ṣe kó jẹ́ ẹyin tútù tẹ́ ẹ̀ tí ì ṣe. Ẹran tí ẹ mú débì tá a bá ti wá parí. Ẹ mú ẹyin yẹn lọlé. Ó ti dójú ẹ̀ báyìí. Olúwa ti tọ́ mi sọ́nà lórí gbogbo pẹpẹ òkùnkùn. Àwọn pẹpẹ tí wọ́n ti wà ní àtijọ́. Pẹpẹ tó gbé ọmọ pamọ́. Pẹpẹ tí òjò òdìde. Pẹpẹ ìrandíran. Pẹpẹ ìdílé. Pẹpẹ òkùnkùn. Pẹpẹ ìpìlẹ̀ àwọn alálẹ̀ ilé bàbá ẹ̀. Dandan ni kò ya lulẹ̀. Bí pẹpẹ òkùnkùn lé bá ilé wó. Àwọn ọmọ ológo bí arọ́wọ́ yọ nìyẹn. Tẹ́ ẹ bá ti kẹ́fín nínú ìdílé yín pé kò sẹ́ni tó rọ́nà àbáyọ. Pé gbogbo àwọn ọmọ ìdílé yẹn bákan náà ni onígbèsè ń gbogbo wọn. Tàbẹ́ nótìsì pé kò sẹ́ni kan tó rọ́wọ́ yọ nílé yín. Pẹpẹ kan ló ń fọ nílé yín. Tàbẹ́ nótìsì pé tẹ́ bá ti wọjú orí kẹlẹ̀ ń kú nínú ìran yín. Pẹpẹ kan ló wà nínú ìran rẹ. Tàbá ti wọ́n nótìsì wípé bẹ́ ẹ bá ti ń gòkè lẹ̀ ń jábọ̀ padà. Tí ìdìde bá di èèwọ̀ nínú ìran rẹ. Á jẹ́ pé pẹpẹ kan sọ̀rọ̀ ní ìdílé bàbá àtìyá. Ẹ máa bọ̀ ìpàdé Friday yóò kọjére gbogbo ènìyàn. Arúgbó ọjọ́ ló mọ pariwo pò ń lọ. Báwo ló ṣe débẹ̀? Side of a garage ló wà. Wà á bèrè junction kan tó ń pè ní Kílàǹkó junction. Tẹ̀ bá ti dé Kílàǹkó junction yẹn. Ẹ rí ọ̀kadà táwọn ọmọrúwá yẹn. Ẹ bèrè pé chọ́ọ̀tì arúgbó ọjọ́ lẹ́yìn lọ. Ìyẹn ní Jẹ́jẹ́ street ní Kílàǹkó junction. Bèrè chọ́ọ̀tì arúgbó ọjọ́. Ibẹ̀ láwọn ti pàdé. Àárọ̀ Friday aago 8:00 AM. A dẹ̀ gbé wa go káàbọ̀. Gbogbo ènìyàn ẹ wá wọ́ pẹ́.

ẹjẹ́ tún mọ́ kí lọ pẹ́ mọ̀ kó ojú mẹ́kú àjọ́dẹ àjílódìdí bí ẹlẹ́ mẹ́ wo mo kí wa mọ̀ tó káàbọ̀ sóní ọjọ́ kìíní nínú ọ̀sẹ̀ títún tá a tún dásẹ̀ wọ̀nyí yóò gbè wá o yóò sọ wá sí owó rẹ ìkú ti ṣe bálẹ̀ tọrọ gbogbo wa pátá náà ládẹ̀rí tajẹ́ ṣe lógun ọlọ́run àtúkọ́ kìíní ọ̀ndẹ́ o àwọn ìròyìn àgbọ́ sọ gbọ́dọ̀ àgbọ́ rẹ́ ní àgbọ́ lami lójú àgbọ́ kọ́ àgbọ́ sífìlà sí gẹ́lẹ́ gbogbo ẹ̀gbùgbẹ̀ nínú àtúpalẹ̀ ìròyìn náà ni lójú máa tò ní ẹjẹ́ fún yín díẹ̀ lára àwọn kókó ìròyìn tó bómi wó de tòní Adeleke jáwé olúborí níjọba ìbílẹ̀ mọ́kàndínlógún oyè ìbànújí tẹgbẹ́ òṣèlú APC òun náà bá mu ìjọba ìbílẹ̀ mọ́kànlá lórí ètò ìdìbò nípínlẹ̀ ọ̀sùn Adeleke kẹ́gbàjáre ó ké sí Tinubu láti ri pé ìbò táwọn aráàlú dì náà ni wọ́n kà o lórí ètò ìdìbò nípínlẹ̀ ọ̀sùn àlàáfíà wáyé púpọ̀ o gẹ́bí dig bó ṣe jábọ̀ ròyìn pé ìdábí 90% mọ̀ láti yọrí táwọn ṣe ìjọba àpapọ̀ wọ́n kẹ́gbàjáre lórí àwọn ojúkò tó lọ bí 2,000 kan o láwọn ìpínlẹ̀ 39 tó fi mọ́ olúlu lẹ́wà wọ́n pé káwà lójúlá láka fi ń sọ́rí o lórí ọ̀rọ̀ ẹ̀kúnya omi àjọ ndla rí nínú ìròyìn míì wọ́n bá àwọn ìlú nípínlẹ̀ kwara wọ́n ní kí wọ́n ṣe àtìlẹyìn fún ìgbógunti egbògi olóró olórí ikọ̀ bandit rẹ̀ o kàchálà muhammadu litna bilia wọ́n ní o ti jáde láyé nílẹ̀ òkèrè ilẹ̀ ìran ní àníṣe àwa gangan là ń darí hormones níbi tí wọ́n ní o jẹ́ orí omi lẹ́ka tẹ́rẹ́ ìdárayá àjọ tó ní sọ́rọ̀ eré ìdárayá àpapọ̀ nílẹ̀ wa wọ́n mọ̀ kan sára o fún ikọ̀ junior the tigress o lórí bí wọ́n ṣe pẹrẹgẹdẹ fún ìdíje ti àgbáyé ti fíbá fáwọn tọ́jú ni wọ́n wà lábẹ́ ọdún 19 ìwọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ ròyìn náà ni mo kó de tòní tí wọ́n fi kí wa níwò yìí pé ẹ mọ̀ kú ojúmọ́ ẹ lẹ́bẹ̀ wò lẹ́ẹ̀kan sí o ọ̀la ti rẹ̀ wájú ògùn níyọ̀ pẹ́ ibi tí ló kọ́ tèmi ẹ̀jẹ̀ múròyìn o láti dúró ìròyìn the punch yẹn lójúmọ́ tòní o ìwé ìròyìn punch wọ́n gbẹ́ròyìn wọn ni gómìnà ìpínlẹ̀ ọ̀sùn adémọlá adeleke tẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù mọ̀ ló já olúworí láwọn ìjọba ìbílẹ̀ 19 nínú 30 nípínlẹ̀ ọ̀hún nígbà tí ẹni tó tún tẹ̀lé ìyẹn Bọ́lá Oyèbámíjì tẹgbẹ́ òṣèlú APC èyí tó náà tó rí ìjọba ìbílẹ̀ 11 mú o nínú ètò ìdìbò gómìnà tọjọ́ àbámẹ́ta tó wáyé nípínlẹ̀ ọ̀hún gẹ́bí ìwé ìròyìn pọ́s bọ́ ṣe gbé Adeleke ló ń dóde pé kí wọn kéde rẹ̀ yẹn kákalẹ̀ kéde rẹ̀ o látọ̀rọ̀ àjọ INEC mọ̀ní lẹ́yìn tí wọ́n ní wọ́n ń kó ìbòjọ wọ́n sì ń kéde bí àwọn èsì ìbò ọ̀hún bó ṣe ń jáde ní sísẹ̀ntẹ̀lé lónìí ọjọ́ àìkú punch náà ló gbéròyìn mo ti wà nínú ìròyìn vangard níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀sùn tó jẹ́ olùwápò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù adémọlá adeleke tó ti rọ ààrẹ Bọ́lá Tinubu eléyìí tó fi ní kó jáwé àkíwọ́wọ́ fáwọn àjọ elétò ààbò tí wọ́n kó wá síbi ètò ìdìbò gómìnà nípínlẹ̀ ọ̀hún àti àwọn òṣìṣẹ́ àjọ INEC ni eléyìí tí wọ́n tẹ̀síwájú à ń kó àwọn èsì ìbùjọ gómìnà adeleke lẹ́ni tó pariwà nínú àpilẹ̀ kọ́kọ́ tó lẹ̀ mójú ọ̀pọ̀ ìtàkùn ẹ̀sìn rẹ̀ níbi tí ìwé ìròyìn vangard wọ́n ṣe jábọ̀ ròyìn wọ́n ní ṣe ló gbára táwọn lórí àwọn ẹ̀sùn pé àwọn kan ń gbèrò láti dabarú àkójọ ìbò ọ̀hún èyí tó lọ láwọn ojúkò lọ́lọ́kan òjọ̀kan nínú ìpínlẹ̀ ọ̀hún vangard náà ló gbéròyìn the nation rí lọ́dọ̀ mi o níbi tí mo tún ti ríròyìn míì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà nípínlẹ̀ ọ̀sùn ni o igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá yẹn tó wà lórí ọ̀rọ̀ ètò ààbò fẹ́tọ̀ ìdìbò muhammed isiako òun ti ṣàkàwé ètò ìdìbò gómìnà tó lọ lọ́sùn ni eléyìí tó ní ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ó ní àwọn àjọ elétò ààbò ni wọ́n ṣe àkọsílẹ̀ ìdátótayọ 90% o àwọn àṣeyọrí jákèjádò àwọn ojúkọ ibi ìdìbò tó lé ní 1,000 gẹ́bí ó ṣe ṣàkàwé ọ̀rọ̀ ó ní ṣe ni àwọn ṣe ìfikúnlóko pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹgbẹ́ tí kì í ṣe tìjọba àti àwọn tó jẹ́ olùwòye ìbò látilẹ̀ òkèrè eléyìí tí àwọn elétò ààbò tí wọ́n rí ìdọ́gọ́rùn mú lórí iṣẹ́ tí wọ́n ṣe àti ìlànà ìkọ́sẹ́mọṣẹ́ wọn tí wọ́n lò lásìkò ètò ìdìbò náà ìsíákù ni wọ́n fọ̀rọ̀ pẹ́ lọ́fọ̀ pẹ̀lú ìwé ìròyìn the nation nípínlẹ̀ ọ̀sùn ni
olu ile ise ajo olopa to wa nipinle osun ni kete leyin ti awon oko to yide ninu awon eleto abohun ti won ni won lo kakiri awon ojuko kan papa julo ti lasigbo ti iba ti sele the nation na lo gboroyin mo ti wa ninu iworoyin leadership nbi o nibi ti joba papo ti won ti salaye pe sere awon ojuko egberun meji 2000 niye lawo ipinle mokande ni ogoji ni o to fi mo olulu lewa o ma ni ki won wa loju lala kan fi sori o latari oro isele ko ya omi pelu awon ilu eleyi ti o lo bi egberun kan dindi e o eyi ti won ni o sese ki ojo nla ti oro larin ojo ke dogun si ojo keji dilogbon ninu osu kajo yi o ki eleyi to sese ko so sembe o gabi wero leadership won se jabo won ni seri itale lo lobo otun na ni won fi lede latoro ajo apapo to ri si oro e ko ya omi atojuko won iyen FEWSCO to fi eleyi to wa ninu ile ise ijoba to wa foro ayika won kilo won ni sere arorodo ojo lala o eyi ti o sese ki awon isele ru ko sele ati pe o sese ki awon odun lala ki gbogbo e ko ma kun ati awon ojusa agbara o ni omo le fa eyi ti o fa e kun ya omi o lasiko na leadership na lo gberoyin ni onilu yo se ete ti egbo atupale na lo dode aje wa si ara iroyin ti wa nbi o nibeti eni tin se adari agba fun ajo to gbogun ti gbigbe ati lilo egbogi ororo nile wa ndla yen fatima popo la mo se ro awon ilo jake jado ipinle kwara o lati gbaruku ti ajo na ti awon akiti ti won se lati le kode oro tita abi lilo egbogi ororo gabe yara iroyin wa damode fm won se gberoyin won ni se lo pe ipe na lasiko to si won fa akoso office le ajo ndla lowo yen fun ilu idofia nijoba ibile ife lodun yen nipile yi o ye bi won se gbe jade lati yara iroyin wa lojumo tuni bakanan mo ti wa ninu iwe iroyin daily post lodo mi bi o nibi ti won ti ni sere awon iko janduku agbebo bandit ti won ma so se nipile kasina woni won won ti fide oro mule lori iku biliya o eyi ti se senior lieutenant eleyi ti se oga agba kan eleyi ti o je ogbologbo bandit ati adari iko bandit ti won pe ni kachala muhammadu eleyi ti won ni se ni won se akolu si iko re ohun latodo awon ajo eleto abo ni agbegbe ti won pe ni matazo gabi daily post bo se gberoyin o isele na mo ni won jabo wi pe sare oluyana na oro lo doro eto abo ni sagan solama kama lanojo abameta ti se ojo kedogun yen ninu osu kejo ta wa yi o lo ni onise pelu italelebo to nfi di oro mule nigba ta won jo ni itakuroso pelu awon afrasi meji kan to won afrasi bi awon akegbe iko bandit ohun iyen ma meyo ati jule aso ma gabi o se fi lede lati nu weroyin daily post lojumo tuni atupale na ni royin 1030 se lati damore 8.7 fm melote lori e ma gbagbe pe le ma tele wa lawo jopo itakwalu ya wa bi www.damorefm.net abi lawo jopo gogo ta lo lori ero aye lu jara e je nde ile okere lati lowo iroyin eye to tun sele nbe mo ti wa ni yara royin aljazeera lodo mi bi o nibi ti ile round ti ni a ni se dadala awon la won ma ni straight of almost o eyi to si wa labe idari awon leyin ti ile america ti are won yen donald trump eyi to du koko ale mo won o lori oro ojuko omi na eyi to ni o je eyi ti ile america ti won yo mo se be laipe laijina ti won mo dari insin igba keji Minister to wa foro le okere nile Iran ogbeni Kazim Gariba Bade o salaye o ni sere ise gbigbegidi opo ojo ona won ni o si mo tesiwaju tetete won sitin yo fi gba pe awon ti fi diremi Minister foro le okere Abbas Aranchi ni o ma soro wipe se ni oro iwe igbo eniye to wa laarin awon pelu iye ni Islamabad
ni yo fi opin si ogun na ti awon yo si je kogun mi kogun osimi ti won ba ti le faramo ijakule ohun lati wo city o bi o se salayo ni sugba o se ni le america ni won ma ta si agrese oro adehun to o saju wa laarin awon o lati je kogun mi kogun osimi fun fun ogota ojo niye eleyi ti won tun fe na won jare siwaju alijasira na lugberoyin Complete sport to re lodo mi o mo ti wa leka ti re idaraya nibe te ajo apapo tori soro re idaraya nile wa NSC mani won ti kan sara gbosuba sadan kata o fun awon iko to je ti agbabolu nu apere ni basketball lawo obirin tojori wo wa labe odun meji dilogo nile Nigeria yen Jinodi Tigres o lori bi won se peregede o fun idije ife eye ti agbaye to je ti awon obirin tori basketball ti o je idije FIBA ti ojori wo wa ni arin odun mokan dilogun eyi ti o waye nile China gebi won se lawo omo obirin le Nigeria ohun ni won mo pe tumeje to den pa ni wo eleyi ti won se pinu lati le pe won wo abala semi final eleyi ti won fi koju iko eyi to ngbalejo won iyen kodo fua nibi ife eye nibi idije to je ti awon obirin to jori wo wa labe odun meji dilogun ohun to je idije ti FIBA ohun eleyi to je ti bọlu inu apere taba si basketball ke bi adari apapo fajo NSC bo kola olopade bo se kan sara gboro niyin fawon to je agbabolu ni fawon to je agbabolu na oni won sku oka ke tori pe be lo ma kese oni won gbiyanju o koda won jara mose won si se moriwu ati mori eniya fun awon eyan eyi ti won wo idije won ta je omo Nigeria lapako complete sport na lugbero yan lojumo atuni

0: 88.7 FM.
1: Across the airwaves right now.
2: In the mix.

0: oluṣagutan ekonugo ti se atokun ibere ati idahun lati inu bibele fi akoko idupe lowo olorun be la sin dupe lowo onigbowo eto yin John Back Foundation fe wa lo sodo gbogbo awon ti fun wa ni imoran lori eto yi ati gbogbo awon ti o wa lori ekun wa lati gbadura fun wa fun aseyori eto ti a n se yi agbaladua ri pe olorun ninu anu re yo mo si igbagbo yin
1: amen
0: a o se rere
1: amen
0: adupe pupo lowo yin niwaju mi ni eni owo oluṣagutan ọmọwé Emmanuel Ayobulo wọn ti wa ni sepe lati dahun si awọn ibeere ti a fẹ beere lọwọ wọn lori eto yi loni ẹni ọwọ ayobulo aki ilupe ẹkọ abọsọ
1: kí a tọkàn pé sidada ni mo ba yin
0: adupe
1: o olùgbọ wa olùwà yóò bùkún fún wa
0: amen ẹ jẹ ká tẹríba fún àdúrà olúwa lọrun wa fọfẹ fún ọ bàbá fọfẹ
1: rẹ amen
0: à ń lọ lórí ètò ìlórúkọ jésù máa bá wa
1: lọ amen
0: olúwa bá wa ṣe
1: amen
0: má já sí wẹ
1: amen
0: má já sí sọ
1: amen
0: nígbà tá a bá mú ètò yìí wá sí ìdánudúró ìbùkún tó wà nínú rẹ kó jẹ tiwa
1: amen
0: kí ìṣẹ́gun àti ìdáǹdè àti ìmúdáradá kó jẹ ti àwọn
1: amen
0: àti àwa náà
1: amen
0: ogun ni forúkọ rẹ
1: amen
0: torí a fi gbàgbọ́ bẹ́ẹ̀rẹ̀ lórúkọ jésù kristi olúwa tó ń bàdà wá
1: amen
0: ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí ni a ṣiṣẹ́ lórí àwọn àǹfààní tó wà nínú ètò ẹ̀rọ ìtàkùn ìjọba ayélujára àti sọ fún oríṣiríṣi àwọn àǹfààní ló wà nínú rẹ ẹ jẹ ká lu àǹfààní yìí o láti mú kí iṣẹ wọ gbòòrò sí láti mú ká ní àǹfààní àwọn nǹkan mìíràn táwọn ò ní ìmọ rẹ wọn ti ṣàlàyé púpọ fún wa lórí èyí ṣùgbọn lónìí a tún tẹsíwájú lórí ètò náà òkè méjì kì í bínú ara wọn bàbá gun ọkọ a sì máa rọ ọkan bí ọlọ́run náà gan papa kò sí méjèèjì ló dá papọ̀ ó dá rere ó sì dá búburú ó dá òkè ó sì dá pẹ̀tẹ́lẹ̀ ó dá òrùn bó ṣe ń dá wọn ní méjèèjì báyìí ni ó dá wọn ó dá ọkùnrin ó sì dá obìnrin nítorí náà a ti rí àǹfààní tó wà nínú ìtàkùn ayélujára yìí ẹgbọ́n náà ẹni ọwọ́ ayébùrú ṣé ewu wà nínú rẹ̀ bí tó bá wà mẹ ẹ ṣàlàyé fún wa
1: oúnjẹ tá à ń jẹ ó léwu nú
0: bá
1: a ti ń gbádùn ẹ tó
0: ṣoúnjẹ
1: bẹẹni
0: ṣe èèyàn jẹ
1: bẹẹni ó léwu
0: irú ewu wo ló wà nínú
1: yín tẹ bá jẹ láìmọ ìgbà tó tó ọba ẹ mọ dùn ìyẹn ìmọ fa àṣà ń jẹ ẹ lọ ẹ nígbà tí
0: ìkú wa bá le
1: yàgàyàgà
0: àní lè sùn lórí o a máa yí sí yí sọrun ni
1: ẹ bá tẹ yí sí yín sọrun tó bẹta ẹ tí ìgbẹ bá dé bẹẹ sì ń dìde lẹmọ bẹrẹ
0: bẹẹni
1: bẹẹ sì ń kúnlẹ lẹmọ dìde
0: bẹẹni
1: olúwa mi o àwọn náà kò sí tí ò léwu báwọn kan ti ń lò lọnà tó dára làwọn kan náà fi ń ṣe jàǹbá ẹ máa gbọ́ pé àwọn míì wọn ó fi kó àwọn míì ní báńkì
0: báwọn
1: kan ti mú ẹ káwọn máa gbọ́ àláti ní gánráhún fún ìyàn kankan ní password pin outcome àwọn náà ti ń lò nìyẹn láwọn mìíràn àwọn ọgbọ́n àríkèrè ọgbọ́n ìbí ọgbọ́n ìka ká tó bẹ̀rẹ̀ sí ń wo àwọn ewu tó wà nínú ìtàkùn ayélujára jẹ́ ká wo náà wo róòmù orí kejìlá ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta Romans chapter 12 verses 1-3.
0: Nítorí náà mo fi ìyọnú ọlọ́run bẹ̀yìn ara kí ẹ̀yin kí ó fi ara yín fún ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí tí í ṣe iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà kí ẹ má sì ṣe dára yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti ibi títun nínú ìròyìn yín kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà
1: tí
0: ó sì gbé ìjẹ́ mo wí fún olúkúlùkù ènìyàn tí ó wà nínú yín nípa oore ọ̀fẹ́ tí a fi fún mi kí a máa ṣe ro ara wa pin
1: ju
0: bí o ti yẹ lọ
1: nínú
0: ìrò lọ kí
1: tí
0: a ro níwọ̀ntúnwọ̀nsì bí Ọlọ́run ti fi ìwọ̀n ìgbàgbọ́ fún olúkúlùkù
1: ní. Ẹ jẹ́ ká wo bí tá a ti gbé. Ó ní kí àtọkùnrin àtobìnrin àtàgbà àtọmọdé ó lóun fi ìyọnú Ọlọ́run bẹ̀ wá. Àwa náà ń bẹ̀ wá lórí ètò yìí gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára pé kí a fi ara wa hàn lé ẹbu ààyè mímọ́ gbogbo ohun tá a bá máa ṣe ká jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run ayé lè gba tiwa ayé lè mọ̀mọ́ tá ń ṣe lórí ẹ̀ àwa ló ní fóònù àfi páṣíwọ́ọ̀dù sí kò jẹ́ni tó lè ṣí àmọ́ Ọlọ́run tó rínú tó ròde ń kọ́ ọmọ tó wà lórí fóònù wa ó sì mọ̀ tá ń ṣe nínú rẹ̀ ṣùgbọ́n nítorí ọkàn wa bá ti ń fi ara hàn níwájú Ọlọ́run pé èmi rèé will be acceptable lọ́nà tó dára ó ní ẹbu ààyè mímọ́ number one ìkejì mímọ́ three ìtẹ́wọ́gbà ó ní èyí ni iṣẹ́ ìsìn
0: yìí tó tọ̀nà
1: ìgbà yẹn làdúrà wa gbàdúrà yóò gbà ìgbà yẹn ni iṣẹ́ ìsìn wa yóò sì kíni yóò jẹ́ ìtẹ́wọ́gbà fast two ó ní ẹ má jẹ́ adarapọ̀ máa yé báwọn kan máa ń lo ẹ̀rọ ayélujára láti fi ṣe ibi ẹ̀jẹ̀ àfi ṣe rere kí wàá ṣe rere ẹ mọ̀ sọ pé n tó tún trend nìyẹn ẹ mọ̀ gbó lọ fà ẹ bá ti ń gbó lọ fà ó gbé mi débẹ̀ òun la ṣàtàn tó ń dáǹsì ó gbé mi débẹ̀ gbóná gbé ọdẹ
0: wọn
1: gbé ọ sínú náà wọn gbé ọdẹ wàá jóná ẹjọ jóná ni ẹ tẹ wàá gbọ owó ló gbé mi débẹ ó gbé ẹ lọbẹ ẹjọ lọbẹ náà ni ibo lọ fà mo já yín sí nìyẹn ó click.
0: Ẹ máa bọ gbogbo
1: tàmínálọ́jì
0: wa
1: yìí. Andasun máa wọn ọ̀dọ́
0: àpọ̀
1: mọ́ ṣe ń pè é kọlọ́nkù ràn wá mọ́ darapọ̀ máa yé ṣùgbọ́n jẹ́ kí a padà ní ìró inú wa láti di tuntun tó bá ń ṣe abá ti gbọ́ ẹ̀kọ́ ìtọ́kọ̀ yí padà náà mo wọ́n ewu tàbí káàdì tó wo ewu tó wà ń bẹ̀ a rí wípé ìgbà ìkẹyìn láwa yìí bẹ̀yìn ayé ti dé àwọn nǹkan tó dára láwùjọ wa ń dorí kodo àwọn nǹkan tí ò dá ló ń gba yìí tá a sì ń gbé lárugẹ a tún máa gbọ́ pé bá ń ṣe ń ṣe nìyẹn táyé tún gbà nìyẹn a mọ wọ̀wọ̀ ku wọ̀ a mọ ṣèṣekú sani báyé táyà jẹ
0: bẹẹni ayé máa ń ṣe
1: irú ayé tá a tún wà mọ nìyẹn ẹ lè fi táìmù ayé ìgbà tí yín wé ti sìn ẹ jẹ́ a fi wé níbi àwọn ìwà o if none tá a gbé kárí ta ló dá ìwọ máa bàjẹ́ bí social media ṣe dáa tó ìwà wa iná ló bàjẹ́
0: ìwà wa
1: òun ló bàjẹ́ tó jẹ́ pé oríṣiríṣi la ń bá pàdé níbẹ̀ a ti yọ ìbẹ̀rù ọlọ́run kúrò nínú àwọn ìgbésẹ̀ àti ṣe wa nínú káàdì kò sáà ń ṣe ntòwò ọkọ ló ń ṣe ntòwò aya ló ń ṣe ntòwò àwọn ọmọ ló ń ṣe bí àwọn kan ti ń lo lọ́nà tó gbé ọlọ́run ga tó sì jèrè ńlá fún wọn ni àwọn kan pàdánù rẹ̀ some are blessed some are being rejected and they will face the consequence torí náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àti kùnà nínú ẹ̀rọ ayélujára àti àwọn àgbàdo àwọn ọ̀dọ́ ló pọ̀ sí jù
0: bẹ́ẹ̀ni
1: wọ́n ní owó tọmọdé bá kọ́ rí làárọ̀ àkàrà ni
0: ó fi ń dà
1: tí bàbá tí ò tiẹ̀ ronú dáta bàbá mo bàbá kan ó ní wọ́sáàpù ó yẹ ẹ̀ẹ̀kan ló máa ń tàn lójúmọ́ ẹni ẹlẹ́ni kó tó sanwó léwu eléyìí àwọn owó oúnjẹ kalẹ̀ àwọn tó ń kalẹ̀ dáta tó bá ti rà sí bàbá bí ọ̀rọ̀ àwọn gan lò ní àwọn ọmọ wa wọn lè ra dáta 2000 kan sì parí ẹ lójúmọ́
0: dáta 2000
1: bẹ́ẹ̀ni ó tẹ̀ kéré kí ni dáta 2000 fẹ́ ṣe ẹ jẹ́ amú látòrí bí 3 síwájú ẹ tún lè rí lò díẹ̀ tẹ́ ẹ bá wo fídíò ni tẹ́ ẹ bá wo fídíò pápápá ni
0: ẹ yóò
1: fíwù ni wọ́n tún máa wá mí kiri wọ́n sì ní ká dáwọ́ rẹ̀ ń ṣọ́ọ̀ṣì wọ́n láwọ̀ tí
0: ì sọ
1: wọ́n rí dá sórí social media tọ́ ẹ jẹ́ ká wo kẹ́rẹ̀ sí ń wo number one ewu tó wà nínú ìtàkùn ayélujára ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ọ̀lẹ́ many have become lazy nípa sọ lára àwọn àǹfààní tó wà níbẹ̀ ó mú iṣẹ́ rọrùn ó mú ẹ̀kọ́ rọrùn ó mú àtidáná rọrùn ó mú gbogbo rẹ̀ rọrùn àti bá ní sọ̀rọ̀ òfin rọrùn tó wá sọ wá dọ̀lẹ́ ọmọléèwé wọ́n fẹ́ mọ́ lè kàwé mọ́
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀gbẹ̀ sí ẹ̀jẹ̀ jókòó àmọ̀ràn tílẹ̀
0: ilẹ̀ jókòó nígbà tí ó wà lórí social media
1: àgé igi wọn gé igi wẹrẹwẹrẹ fún wa kékèké wọn làá máa fi ka 1-2-2 ìdérí ọtí una wa nbe ta mo fi ka
0: akoko ka
1: maamu wa ni maamu ni okuta eku agba eku igbagbe aka okuta jo a wa ka maamu ni oya minus 3 oya your meter si bi awon e o ni no ninu ori won te ni tap tap omode wa crystal tablet awon na tun mo gbe yen kuro won le ko risirisi lori e yen fun ati chalk yen ti tun koja lo e tap won awon omode ti wa orisirisi le mo ko wa ti bi si gbo e wa lori e so gbo wa ti o wa ti dollar ju si te do tun fe jiya mo ni na o je ka awon omo lewe kan yo le number 2 sa koda kan wa pastor
0: pastor
1: lo yo la to se pastor aton ka bi beli mo ni eh ni cha pastor bi o ba kan o mo so pe ro ni mo npa awon to ngbo wa ni mo n ba so ro ti o ba kan o mo so pe ro ni lo npa iwo ni o
0: se ko
1: ton ni ko le lo bi na le prepare salmon o ku se ju mewa
0: ki lo jele
1: okay mo ni awon bi te te oh my god aya ti jo niyan e ku se eyin la ki ku se ah awon baba wa ta ma gbe commentary bi marun jo ati bibeli ta mo si ta mo kan aye kun se ru e mo be ni sa se mo e nwa oluwa si wi pe alaanu ni mi mi o si saanu e le gbe lati je na si se mo si labala bala ke to ri I told you, sell one, I'm on it, sir. All you could you may want. Only be salmon on the second coming of Jesus.
0: Okay.
1: Can two say you to do good? At the best, you conclude the best thing with you. Who's interfered for what you tell me? Okay, nbo ni mi si wa wa nsin. Ibi se oro Olorun. Eh. Ise tene kan ti se akan gbe. Bawo ni wo fe gba ti e lodo Olorun. O se koko. Yesu n pada bo iwo sa ti te sile. Yo gbe wa fun. Bawo ni oko se le feran aya re. Eh. E ka su yin. Un lo fa to je pe en to ba te iwe nsin ki tun ta mo. Ta lo ma ra.
0: O ta ni.
1: Eh gbagbe e.
0: O ta ni.
1: Ti je pe mo ye iwe lori kini te e ka su yin.
0: Then
1: the Baba to take bed, and the Ghana Kayama see page 4 to 5.
0: It don't mean to look at page 4 to 5.
1: So, you know, number 1, yeah, number 2, you know, mental health. It will need your polo, you know, take it for work, comparison and envy, comparing life on social media can lead to dissatisfaction or an envy. Tell you. Opolopo te ri elele lomi re duro si waju ile ile alaja meta to je pe kai won ma wonu ile be ero ko si nti o si nbe ise ai ni sa ene kan duro si waju moto ya foto nko lo ni moto ai lo gbe gbogbo e sibe yo gbe yin yo si fun yin ni background to da e wa eyin ti o mo kan mo kan wa mo ah lagbaja ti lo o ti lowo e wo li e e wo moto to nlo ni kankan ni gbogbo to wa lara e be ni sa ise computer ni
0: ise computer
1: be ni won le ya photo yin loto kan ya temi lo ta si gbe papa koda de ale ale yen bure sara wa be ni ahira wa soju be ni sa ahira wa soju yen ne kan travel in ko ba wa ya proof photo e yen jijo ko ya proof photo mu bi photo ile ba ti gba gbogbo won po ni bi tete yesu pa gbogbo won po soju ko ba fe kan joko won joko akan ti demo bi ba ga kan de filan wo de filan ba kan wa pa dawo wa ru aso te ba fe yo gbe si won lorun yo de fit e to ina ma mv ma je ki n to ri lori social media ma je ko da opolo eru woni ko mura sisi owo e n gbo n to ri nbe ko na ni o lorun ara wa lowo ko di mental health number 1 to le fowo kan opolo wa na ni pe o le mu ka mo ronun sun ngba to je pe atawo la ti nte alele na tun te elomiran phone njabo lowo en tori orun
0: o
1: fi gbe ile
0: be ni
1: elomiran tan tan ta go meji oru lo te mo pe on tan data ka de se pa we are disturbing this our sleeps o si ni ye wakati to ye ka sun o le da sleeping pattern waru baba mura ani mi ro sun a to ye ko sun ko lo fi te
0: ko sun
1: o sun lo te elomi o se mo pe screen yi o le affect oju wa ore e ina to njade nbe won koloko wo mo
0: screen to wa
1: be ni san a ma so pe screen guide na ba ti e wa nbe ina ye to njade elomi na si ni ki di mi na oju phone a se amole won affect oju ijoko wa won je ka mo pe agudo joko pupo mo baba ti joko die tun dide die tun joko die bi ko won affect it can lead to comparison anxiety and depression I mo yi wahala to ti fa bo poloko mental disadvantage ni agudo so da ko polo wa mo lo yi lori nti o ni lari abaja ti lo fa o social media lo so pe eyan kan lo fa lai wa di re social interaction ko ara we to wa nbe ah one excessive use of social media can lead to loneliness wo so le kan o pa ti ya wa nu le won ni bara won soro mo ka pa mo te won le te phone 2 hours lati soro sira mo e ba wo la fe joko lati gbadura o wo la fe joko lati e ti wo kini to eh ba ma lagwaja to bo la je fe kole bo la je fe sanwo su omo a mo follow awon ta mo ni a mo like won en to joko ti o ba soro like your love Olorun ko sanu wa o toyin na o le mu kilo ni nurse o wa mo ni mo lo bi kan se ni sitting room eni ya fe to mewa a si soro sida wa mo ka lu ku gbe fu ba ti mo ri ko ni ka lu ku n tete ni na gbe temi le won wo mi na 130 ni a soro sida wa to je pe nta n se lori e na lo ti occupy time Olorun ko sanu wa number 2 cyber bullying ki na n pe be na ni pe keyan ma so awon oro alufansa awon negative comment kara se niyan threat o si kun fun rumor ati abuse awon information to omo dire to omo post lojo to awon olopa ba gbe ora re abani elomi asi mo so confidently awon mi na photo odun marun won sese ma gbe si ni 2026 nbe elomi gba to ba si re gba to ba ri na ko awon news o di hold yo awon fi o yo awon fi match current issue omura won na won ni ori awon kan ti ri koja wa di nto fe post o ko to post re o se koko o mo di pe won gbe
0: o ma da lo ele
1: elomi se o ma ha ti lori social media ko ti e bere boyo oso to abi oso to le ma post as groups e wa di e ni ya bi galisa is burning po lo ti gba lo to fe po nbo ni iro po sa abuse po sa ama olu ka lukun mo to nse nbe nkan miran na ni awon online predators kina awon won yi nse nti won eh seri awon ti won won mo nda ori awon omode awon teens awon youth olu awon kan tan gbe jade o te wa lo ye ko la awon kan to ma bandi won ma go through se ba awon kan lo open awon apps mo to ba leni to nsin ti o de ye kan le block won o de yon kuro nbe sugbon aye tun ba de be mo aye ba de me mo kini awon won yin mo nse it takes a lot of their useful time
0: o ngba koko
1: ah ye the online predators o mo ngba koko ni san be ba si sora koda be so pe ti jesus le fe ka nbe be ba so pe Jesus is coming soon. Tabi e fe gbo orin. Orin lagbaja, orin lori pada bo Jesus. Orin le te. Orin le mo wo bo. Won gbe nkan mi wa fun. Be sora iyen le te e gbagbe nte n ba bo. En to ba mo to ba lo be sa. Sa. E lo lo wakati meta e ti bere. Be ni. Nte je tori e lo be. E gbagbe e patapata. Orin tan tun ma gbe wa. Nta ma ti ri pe e mo nsa ba te na mo gbe wa fun e ba ti le ba te mo ka mo gbe wa ni mo lokun te mo ri e ba kan te lana ba pe bata gbogbo ni nsin bata na mo gbe wa fun bata na be ni sa e wu asu yin ah e wa ri an pe nikan ni AIDS ADS bi advertisement ni te ba le nwo bo te ngbo orin kan bo be ngbo wa su kan bo won kan to gbelu laarin ni a tun advertise Yes, sora yin le tun te.
0: Ata yin lo ka.
1: Ben ni sa. what they see and do. So no man waste a koko a one man wasa me lo long ka we man ta ton ra ye gbadura e wo movie aye yin koda e yo olorun mi o ko si te fe wo te ni riwo nbe
0: movie yen
1: sa eyan le mo le gbadura 30 minutes ko si wa lori social media fun 4 hours
0: bene
1: bibeli ta lo wa lori phone wa sa nka nta n se lori e bibeli ko la kan mi lo nlu wa lo si bibeli aka lo ju mo lori phone bene lori si si fashion oro online predators mo lati wa
0: bene
1: it takes a lot of their time it's on number 1 what they see and does online se ya ma so ile time to time ka to pari e ko on tan ri bene baba o ba mura sa won omo yin sati momo e ko tan ko nbe yato se tete joko ti oluwa tin o agbe
0: agbe oga o baba
1: tan won ti lo re re re tan ti ko tan ti wo tan ti wo tan ti ri awon dress ori siri se mo boku na ti mo ru fashion yi won ti ri na za pe en je su fe na re en omo omo mo ni ton se te se mo ti won ti kon to ju be lo en ni ko mo ra sadua lori won psychological factor and maturity level tori o to polopo on ri nbe o ti so won di eru elomi mo so pe mo so follower le kan won si mo pe ni ton tele yen o fi won powo only tell us sir only your follower tell le ni lori awon social media won ti je pe won tun ma sanwo fun yin
0: eh
1: be ni won ma sanwo fun yin e ma gbo pe e ba n share e ba n like e owo na fi ngba to ba tin follower to po ni wa ni 1 million 2 million won je won be
0: eh
1: ayayayaya
0: se won ma po ya
1: oh my god awon to si n follow won ka n follow na ni won ori won o si se ko ma gbowo okay so psychologically won affect won so they cannot even be able to think right afiti anytime tell yen to ba ti se na ni won fe se they follow shoot ohun me na pe they belong to a group that often get marginalized awon group won lo mo fa je pe data wa tete ntan won lo mo ngba siko wa elomiran group to join o fe to 1000 o fe to 100 me lo fe ka nbe eto ba relevant ti o wulo fun igbesi aye re to le fun olojo ola tayo o se delete are ko delete won ku elomi akan dede hard yin elomi ma kan ri nge what is the purpose of this group to ba ti le so ko ye mi ma yo e kuro ten delete mi ni de group e to mo wa na to mo te ti iraye ka ni to ina je ka woru group ta ma join it can cause distraction from homework exercise and family activities oraye gbale eraye se devotion eraye se kankan mo to yin na ke la nwi distraction ni ara won se wa elomi a wa lo fi to ye ko 35 phone yo mo wo
0: be ni
1: bi ko ma ko ma yin ona ba ma ya photo save ni ni kini ni file wa to ye ko treat oh treat e ojo ko ti on wo ile on wo film on wo comedy awon skit awon so content creators ama de be to ba ya bo so le kan ko mo n disturb awon orun wa je ka raye sun na de wa ji na ma ko re yin ni ko re mi o si le so n ton se on wo phone lo.

0: kábíyèsí olódùmọ̀rì.
1: Wọ́n fẹ́ ènìyàn jẹ́ baálẹ̀ tẹnu rẹ̀ ò ká.
0: Ipa ńlá tó borí ipa agbára tó borí agbára. Iná jojú ẹ̀rù jojú pápá ńlá tí ń jọ tọ̀húntọ̀hún ẹ̀fúfùlẹ̀lẹ̀ tí ń ṣe gí okó jìàjìà. Fọlá Ṣadé Fàdírẹ́ra. Òwí bẹ́ẹ̀ ṣí bí ọba Sòdé dẹ̀rọ̀. Iná inú àpáta tí ò ṣe é pa. Ó kele bamba tí ò ṣe mí ìfà ṣe bí. Àmú ńlá kan ṣoṣo tí gbogbo ayé àti ọ̀run mi nínú ẹ̀. Òpin gbogbo ọgbọ́n, òpin gbogbo ìmọ̀, òpin gbogbo òye. Ìtẹ́ tó ga jù lọ́rùn àtayé fíofío. Ó dúdú gbẹ́rẹ́dù. Ràbàjígán òdí ọ̀run. Arógun mọ́ tìdí, arógun mọ́ sàá. Olódùmọ̀rì tó ṣàìsàn tí ó sùn aládé lórí aládé ńlé ọba tó fadé tolé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kí mọ láyọ̀ ọbọ̀ wàràwá. Ògbìjàmọ́ ṣèké. Ọlọ́run tí ohun gbogbo ń bẹ níkàwọ́ ẹ̀. Kábíyèsí tí ń ṣàkóso ohun gbogbo. Ọlọ́run tó ní mí, Ọlọ́run tó lẹ̀mí mi ìbà rẹ o. Ọlọ́run tó lànà, Ọlọ́run tó lò ní, Ọlọ́run tó lọ́jọ́ gbogbo. Kábíyèsí ọlọ́nà púpọ̀. Olódùmọ̀rì tí ò ṣe ká mójú kan. Gbọ̀tún yọ, gbòsí yọ, gbàgede méjì yọ fófó Ọlọ́run ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Kábíyèsí tó rìn kọjá tí jìnìjìnì bolẹ̀. Mo bá rúbúrúbú níwájú rẹ̀ ajuni lọ. Ìpọ̀nrí bàbá ńlá kù bàbá tóbi wa lọ́mọ ìwọ ló ń jẹ́ bí olódùmọ̀rì o. Àwọn kan rò jinlẹ̀, wọ́n ní ta ń tọ́ lọ́hún, kò sí ì. Olódùmọ̀rì tí ohun gbogbo ń bẹ ní abẹ́ ìṣàkóso rẹ̀. Òun ló dá ọ̀rọ̀ bọ̀, òun ló dá lẹ̀pa, òun ló dá ẹni tó ga, òun ló dá ẹni tó kúrú. Bó ti dá aláwọ̀ dúdú òun náà ló tún ṣètò àwọn aláwọ̀ funfun. Tòótọ́ láàrẹ Olódùmọ̀rì. Àkìkì tán yìnyín tó olórúkọ ńlá, olórúkọ púpọ̀, olórúkọ ẹgbàágbèje o. Ẹ bá ń kí, ẹ bá ń kí. Ẹ bá ń gbóṣù bàràbàǹdẹ̀ fún ọba dániwáyé o. Ti ń da bẹ̀bẹ̀ lára lórí ètò dínkì ọkàn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Òun ni kí n mọ jẹ́, kí n mọ já mọ́. Òun ní ṣohun tó wù lórí ètò yìí o. Tí sì ń lo ètò yìí láti fi bá ayé àwọn èèyàn pàdé. Ọlọ́run ò go ni fún orúkọ rẹ o. Ìjà ìbọn Ọlọ́run ìbọn ènìyàn.

ìjẹ́ bí mo ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọba láwùrábí n ò ní ṣaláì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ àpàṣẹ kan ní ta wà yìí o bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí bàbá mo mọ̀ lórí sà gẹ́gẹ́ bí àdúrà tí mo máa ń gbà fún yín ní bàbá ní kọ̀kọ̀ àti ní gbangba ni pé ẹ mọ̀ ga sí ẹ mọ̀ pọ̀ sí ẹ mọ̀ ní sí lágbàrọ̀ lọ́hùn àrọ́mọdọ́mọ yín wọ́n mọ̀ ráàánú gbà àánú ò ní wọ̀ ìran yín láéláé wọ́n mọ̀ ráàánú gbà ni lágbàrọ̀ lọ́hùn. títí tí ayé yìí yóò fi tán bàbá àrọ́mọdọ́mọ yín àánú ò mọ̀ sàn bí odò lórí wọn ni lágbàrọ̀ lọ́hùn. tẹ́ẹ̀dórí gbogbo lọ́gàlọ́gà níkàn ní ta wà yìí tẹ́ẹ̀dórí gíwa wa bá mi michael abiodun láríwájú mà ó lọ́gbà bẹ́ẹ̀ lẹ́ka kówó pé kówó lé wa bá mi àpọ́sù òye dépò àkú ìsinmi ò ní sá o. This is the golden voice of your boy ọ̀làríwájú òye wọlé dúkìá ọlọ́run yín náà rèé tí ò jẹ́ fi ṣòfò láláfẹ́ nìkan ọ̀kan o. ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní díngì ọkàn fún tààrọ̀ yìí ẹ fà pèrè tẹ́ níbo lẹ wà tẹ ti ń gbó ètò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ ń lọ sọ́ọ̀sì àbẹ́ ẹ ti darí dé ẹ ń lọ fún ẹgbẹ́ aláṣàlátù àbẹ́ ẹ ti darí dé ẹ ń fọ mọ́tò yín lọ́wọ́ ẹ̀yìn rìnrìn àjò lọ́wọ́ ni gbogbo àyè káyè tí ètò tààrọ̀ tòní tó lè ka yín mọ́ mo kí yín mo kì yín o ẹ lẹ́ńbẹ́ kú kalẹ̀ ẹ jẹ́ àtẹ́pẹ́pẹ́ ètò kákẹ́sẹ̀ sọ́nà tó ráàrọ̀jọ́ mú sólókùn lórí ètò ìlàrọ̀ níbo gan là ń lọ àwọn àgbábọ̀ wọn ní adébíṣẹ́ mọ́ṣẹ́ àgbà ọ̀lẹ́ ni wọ́n ń pidú èèyàn bẹ́ẹ̀.

àwọn àgbà ọ̀n kan náà ni wọ́n túbọ̀ tí wọ́n ní. Bàbá ti débi iṣẹ́ ṣíṣe báyìí là á ṣe. Ọlọ́run lókè ìbà a tó dé láàárọ̀ tò ní o. Tí wọ́n á máa gbẹnu mi sọ̀rọ̀. Bá gbogbo ọkàn bá gbogbo ayé àti àyànmọ́ tó ń gbọ́ mi gbàròyìn lásìkò yìí bá ayé wa pàdé o. Láti pàṣẹ ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí. Níjẹjọ nígbà mo parí ètò tán ẹ̀yin náà mọ̀ wípé nípa àánú ọlọ́run. Ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tí ètò yìí bá ti wáyé bí n bá ti ń parí ètò tán báyìí ó ní rú ìpè ni mo máa ń láǹfààní láti gbà. Ìpè la máa gbà ìpè ayọ̀ àní gbépè. Àwọn èèyàn máa pè mí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà. Wọ́n á máa sọ ìrírí wọn pàápàá jùlọ lórí kókó ìta agùnlélẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé. N tí ń lọ láàrin lọkọláya kèrémíkọ́ kiní ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀kan lára ìfáàrà tí mo sọ nígbà tá a bẹ̀rẹ̀ àkórí yìí mo ní. Ìgbé ayé tí lọkọláya bá gbé a máa lapa nínú ayé àwọn ọmọ tí wọ́n bá bí. Bobby bá get it right yóò tell lára àwọn ọmọ wọn. Bobby bá get it wrong yóò tell lára àwọn ọmọ wọn. Báwọn ọmọ yóò bá tiẹ̀ padà lu àlùyọ bí wọ́n bá padà já gbangba jánà. Ìbẹ̀rẹ̀ wọn kọ̀kọ́ wọ́ná. Torí wípé ọlọ́kọ̀ tó wà wọ́n wálé ayé gangan. Ibi àforí wọn sọ dandan ni kò lápa lára àwọn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ ọmọ míì tó forí sánpọ́n tó sọ ọmọ míì di ìdàkudà tó mú kọ́ ọmọ míì ò mọ ọrún gbókì. Ó fojú ọ̀nà lẹ̀ ṣe ní irun gbókì. Bẹ́ẹ̀ bá yiri kiní ọ̀hún wò dáadáa bẹ́ẹ̀ bá jọ́ sọ́tún jọ́ sósì. Ẹ lọ wo àwọn òbí tóbi. Wọn ò ní gbogbo wọn o ṣùgbọ́n ìdá tó pọ̀ jù nínú irú àwọn ọmọ tí wọ́n sọlẹ̀ sí agbọnrin bẹ́ẹ̀ inú ìdílé ni kiní ọ̀hún ti wọ́ wá. Ẹ wá já kó ń bẹ̀ o ibi à ń lọ lórí ètò dínge ọkàn fún tààrọ̀ èrè nípa àánú ọlọ́run. Mo ṣe ìlérí fún wa mo ní àwọn àna ládojú ọ̀rọ̀ kọ láàárọ̀ yìí. Ẹ bá ń ké sí gbogbo àna pátápátá àna lọ́kùnrin àna lóbìnrin ìdílé ọkọ ìdílé ìyàwó ẹ ǹlẹ́ o ọ̀rọ̀ kàn yín láàárọ̀ yìí. Ẹ mú wàá gbàgbé pé gbogbo ọ̀rọ̀ tá a bá láǹfààní láti yiri wò lórí ètò yìí gẹ́gẹ́ bí èmi ti máa ń sọ bó ti bá yín wí náà ló bá èmi náà wí. Tẹ rọ̀rọ̀ tẹ rí ó ju ẹni tí ń sọ lọ bẹ́ẹ̀ ni. Mo ti ṣètò láwọn àkókò kan mo ní ọ̀rọ̀ tẹ rí ó ju ẹni tí ń sọ lọ ẹ rẹ lòmíì tó jẹ́ wípé ọgbọ̀n ọdún rèé ogójì ọdún rèé ọdún karùn-ún rèé ọdún kẹwàá rèé tó ní tìhín tó ti lọ tí ò sí láyé mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ó sì mọ make reference sáwọn ọ̀rọ̀ tó bá tẹnu ẹ̀ jáde tó túmọ̀ sí wípé ẹni ó sọ̀rọ̀ gan ti lọ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ kò kú. Ìran ènìyàn la máa kú ọ̀rọ̀ kìí kú o. Ìdí nìyẹn tó jẹ́ pé ọ̀rọ̀ kìí ṣe ohun téèyàn fi ń ṣawẹ́wà ọ̀rọ̀ kìí ṣe ohun téèyàn ń fọwọ́ yọ̀bọ kẹ́ mú kódà bọ́n bá súre fún òyàn bí ọba ṣẹ lónìí yóò ṣẹ lọ́la torí pé ọ̀rọ̀ tó rí mu kìí kú yóò mọ tí ọlọ́pọ̀pọ̀n ni tó fi dé ìkóríta ibi tí ọ̀rọ̀ yẹn fẹ́ kó dé nínú ayé. Bọ́n bá sì gbé èèyàn sépè bọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kàǹkàǹkà àwọn ọ̀rọ̀ hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ àwọn ọ̀rọ̀ burúkú. Bó bá jẹ́yàn náà ni wọ́n ń sọ lùyàn bí òkò bí ò bá ṣiṣẹ́ lónìí bó ò bá ṣiṣẹ́ lé lórí tó bá ń wo ọ̀rọ̀ yẹn níran. Má gbàgbé o ọ̀rọ̀ kìí kú o bó pẹ́ bóyá ọ̀rọ̀ yẹn á lọ dúró dìọ̀ sí ìkóríta kan. Ó wá ṣeéṣe kó jẹ́ pé ìkóríta tí ọ̀rọ̀ yẹn ó ti jà ọ́ lógun. Ó possible kó jẹ́ wípé iyì rẹ gan ti lè mọ́ lọ síbẹ̀ mọ́ o tiẹ̀ lè mọ́ rántí pé o ti forí kó nǹkan kan bí ọdún mélòó kan sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ogun tẹ́lòmíì ń jà lónìí kìí ṣe pógun ọ̀hún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí o kódà ìṣòro òun làá sì gbò pọ́n pọ́nà yan tẹ́lòmíì ń kojú lónìí tó ń fojú winá rẹ̀ kìí ṣe ohun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí. Bọ́ọ̀ bá láǹfààní àti jókòó kó yiri kiní ọ̀hún o ọdún wo ni o forí sọ́gbà ìṣẹ̀lẹ̀ burúkú tó bára rẹ̀ nú ẹ̀ lónìí. Ọ̀ rí wípé ilẹ̀ ta sí ó túmọ̀ sí pé agbára ń bẹ nínú ọ̀rọ̀
ijo je mo pe bi oro ba tenu ole jade ke mo wi ole eni tawon eyan wo bi ole lasan lasan tani kini o se agbara wo lo ni connection wo lo ni ta lo mo tani baba re nle yi bo ba je wi pe ko je bi to ba je ko jare bi o ba ti e lagbara bo ba je ole oro tin be lenu re ni weight gan tori wi pe oro ki ku o ibi mo wa nlo lori eto dinge okan fo ta aro ire ayaba ni eyi ti mo ya bayi eyin ana eyin ni mo ba ni oro bi n ba tin fenu omode e temi so e ma ba n fi ti agbagbo o eja kese sona ka te pepe eto lo ni ra bajigan ati ni regede fin eje n gba pa bi ki n gba wole suri eto laaro to ni enle nbeun e ku okale dingi okale to

ọpọlọpọ wàhálà ọhún làásìgbò tí ìgbéyàwó ń kojú nínú ayé lásìkò yìí ẹyin kọ́ yìí a lè yọwọ́ kí là ń kó àwọn mọ̀lẹ́bí kú ń bẹ̀ wò àwọn àna

ba ba soro nipa ana an soro nipa idile oko ati idile iyawo ibere temi ni fun gbogbo eyin ana te n gbo mi gbaru yi lasiko yi ni pe wahala ti n lo ninu igbe iyawo molebi yin yi oyo omo yin lokunrin abi lobirin eje n beere lowo yin pe ipa wo leyin na ko nbe ọmọbìnrin yẹn kìí ṣọmọ ọmọkùnrin yẹn kìí ṣọmọ ariwo tẹ́ ẹ̀ mú bọnu tẹ́ ẹ̀ ń parí ẹ sì jẹ́ kó gun omi nínú ìgbéyàwó wọn bọ́ ti ń bomi pa náà wàhálà kan lẹ̀ ń bá wọn tan náà míì nígbà tó sì jẹ́ pé àtọkọ àtìyàwó táwọn náà kẹjọ wá bá a yíngbà tí wọn ò mọ tán ṣe ẹjọ́ mélòó ni wọ́n wá fi sùn yín gbà tí wọ́n ríra wọn lójú ọ̀nà tán gbà páwọn fẹ́ fẹ́ra wọn ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ láàrin ẹ̀yìn lọ́kọláya ẹ̀ lè pera yín jókòó kẹ̀yànjú ọ̀rọ̀ nǹkan ti ṣe yín wọn bu yín ẹ mọ́ bínú o òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkùsọ ni o pa ìwọ tó jẹ́yàwó ti tẹ́pẹpẹ ọ̀rọ̀ síwájú àwọn òbí rẹ o ti gbẹ́jọ́ lọ sáàrin mọ̀lẹ́bí ọ̀rọ̀ tó yẹ kí wà àti ọkọ rẹ kẹjọ jókòó kẹjọ yanjú kẹ parí ẹ̀ láàrin ara yín kò wá níbi tẹ́yìn méjèèjì ti bẹ̀rẹ̀ bí nǹkan bá wá yí dandé tí ọba rí bí o ti lérò mọ́ jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ ìwọ ìyàwó ẹ̀mí èlò ló ti gbé ọkọ rẹ jókòó tó pe àkíyèsí àwọn àyípadà èyí tó débà bí ọba wá gbọ́ ẹ̀mí èlò ló ti láǹfààní láti ké sí àwọn mọ̀lẹ́bí tiẹ̀ gangan ẹmí ìlú ló ti ké sí àwọn òbí tó bí tó ti lọ fẹjọ́ rẹ̀ sùn wípé ẹ bá ń pe bàbá alámọ yín ṣàkíyèsí n tí ń ṣe ohun tí ń ṣe rèé ọ̀pọ̀lọpọ̀ àna míì tó kàn dédé kórìíra ọmọkùnrin mí ọmọbìnrin míì bẹ ẹ bá wádìí ọ̀rọ̀ dáadáa kí ni ìwọ ọkọ kí ló ń sọ nípa ìyàwó rẹ fáwọn mọ̀lẹ́bí rẹ ẹ jẹ́ àti ibẹ̀ ọmọ láàárọ̀ yìí ìwọ ìyàwó náà lẹ́yìn ọkọ rẹ kí lẹjọ́ tó ń rò fáwọn mọ̀lẹ́bí rẹ pa ọkọ rẹ gẹ́gẹ́ bí ọkùnrin nígbà ò bá ń sọ fáwọn mọ̀lẹ́bí ẹ pé ìyàwó rẹ ò da èèyàn burúkú ni dákun jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ ò bọ̀dá ojú wo lo rò pé wọ́n máa fi wo ìyàwó ná o mọ̀ wípé ṣe ló ń dáná ogun fún ìyàwó rẹ bí ọba ja ogun yẹn lónìí yóò já lọ́la èmi a máa sọ pé ìyàtọ̀ ń bẹ nínú ọkùnrin àti ọmọkùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ nínú ìgbéyàwó tá a rí lónìí ọmọkùnrin ni wọ́n wọ ìṣọ̀kùnrin ẹ má bínú o wọn ò sọ̀rọ̀ báwọn bàbá wa tí wọ́n ti dàgbà o mò ń sọ̀rọ̀ nípa àwa ọ̀dọ́ tá a ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ẹnu mi ọ̀gbá láti sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sáwọn bàbá wa ńlé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wọnú ìgbéyàwó lásìkò tá a wà yìí o láyé jẹun sí púpọ̀ nínú wa ló jẹ́ pé ọmọkùnrin ni wá àti ìdọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tá a sì ní lónìí náà kọ́ púpọ̀ nínú wọn ọmọbìnrin ni wọ́n wò tí ìdóbìnrin ẹ jẹ́ ń sáré dókè lọ́hùn kí n bomi lakin ní ìbí bá ti padà dé ètò ń tẹ̀síwájú bá ti kọ̀wé ẹ̀ ẹ̀ lẹ́ ń bẹ̀ wọn o ẹ̀ kú kalẹ̀ ẹ jẹ́ ń sáré lọ pápá àwọn ò ní pẹ́ dé ẹ jẹ́ mú ọjà tí ń bẹ lórí igbá ẹ̀ kúrò mọ́ ń bọ̀.

gbọ́ ẹ jẹ́ kí n sáré jẹ iṣẹ́ yìí pàápàá torí àárí ọjọ́ mú sòlókùn. Igun àwọn obìnrin lẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìkángun tó ń ṣàtìlẹ́yìn fún SYD. Wọ́n tẹ́ pẹpẹ ètò àdúrà kan èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní àwọn obìnrin láàrin gbùngbùn ìpínlẹ̀ Kwara nínú òṣèlú. Wọ́n ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu, Gómìnà Abdulrahman pẹ̀lú SYD. Wọ́n ní ètò àdúrà yìí yóò wáyé ní òní gangan o, ti ṣe ọjọ́ Sunday, ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2026. Lágo mẹ́sàn òwúrọ̀ ni ètò yóò wáyé lónìí ní Kwara State Banquet Hall tó ń bẹ ní àdójúkọ ilé ìjọba, ìyẹn Government House nílùú Ìlọrin. Ẹ bá gbàgbé wípé nígbà táwọn obìnrin bá kóra wọn jọ tí wọ́n gbàdúrà, àyànmọ́ a mọ́ yí padà sí dáadáa, bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ Kwara yóò túnbọ̀ gòkè àgbà. Kwara APC and SYD Movement ni olùkéde o.

0: ni pe soju opo le o oro keke lo sele laarin oko ataya opolopo obi gan eyin funra yin le so fun omo yin lokunrin pe ko le yawo e jade on toju eyan kukuri oju olodun to e je ko gun mi ninu idile awon omo yin e je won saye won let them enjoy their marriage be ba ti ni positive impact kankan te le ko te ba ti ni any positive input kankan te le fi sinu igbeyawo won taye won o fi ni tumo e ma da ona won ru omobirin mi omokunrin mi sire ti won ojo si papo mo egun re nle won odojo ale ko to mo nto won igba na to mo odo to odorun lasi gangan oro nto nse loni elomi nbe to je pe tori bi pe awon molebi re n satileyin fun ohun tegun re fin le ninu iwa baje niyan omo yin lobirin eh abi kin so pe yawo omo yin o mo pe bo n ba wa fejo omo yin ti to jokunrin yin oko n bo ba wa fejo re sun yin ko saye pada gidi kan ti on sele wahala ni kini ohun o tun dale e ri pe ko wa sodo yin mo ko ti e fejo sun yin mo omo yin lo eh oko omo yin lobirin e ri pe ko so nkan kan mo egbo mo pe emi lo kan to ohun ti wa report yawo ohun fun ejo e ba n pe ba n ba soro eyin le bi e mo ju ohun lo e bo n ba soro esi te fun ati igbese te gbe lojo na lo e ri po mokunrin yen ti da kesem ko so nkan kan mo o ti da si yin la be ba wa ro nkan kan ero ti awon omo tin be ninu igbeyawo won yi se bi igbeyawo tin fo to ntupe tupe bi ogulu to bo sinu omi yi so si da sa so te wa lorun bo ni ojo ola o ti ri gan omo ta fi fe to bo lo se fe ni gbekele ati igbagbo ninu tan pe ni fe omo to je pe lati bere ojo aye re wa ikoro ni nbe ninu okan re tori gba tori gbe aye tawon obi re gbe bi ru omo be ba bo sita to ba dinu awujo ki le ro pe yo dana any who love help ajo en sojo opo le o opolopo ana mi eyin funra yin le lo ngbadua olorun ba mi sindi ba nsindi eni o ti bimo merin fomo re o wan kuna adua ya kolombo sindi elomi o ti e ma gbadua olorun bo ba ko ti o ba fe lo olorun bo n da seri afu emi o soro nipa awon iyawo tawon na ti ya kanran jangban o to je pa won ni se eyan lasan mo sugbon mo n soro nipa iyawo ti wo gan mo lokan re pe aya rere ni lo dede omo re sugbon tori pe ko se ife enu re se lo n kuna ya oran to mobirin mi dana ni pe o fe omo yin loko oran to mokunrin mi dana ni pe o fe omo yin laya agba kan eyi te lowo ninu lasigbo tin lo ninu igbeyawo awon omo yin o to ga o gbogbo eyin ana awon ana kan gbo eto yi lowo lowo to je pe se le nkan ri monu bayi bi alangba e reti pe kin ko sele si omokunrin yen ni pe bi nkan ba fi le se omo yin lokunrin iya ti e fi je iyawe atawon omo e ni lo lokan yi olorun mo be o ninu olanla re mo je nkan ko se omokunrin yi o tori eni ta nso yi gan iwo si lo fi iyawe lokan bale kabisi oludumari again soju opo le 0913655952 ipa wo la won ana awon molebi nko ninu igbeyawo se ipa to da ni ari awon idile bi to je wi pe omobirin mi oni bon ba taye wa lona igba igba 200 times inu idile lamo ni mo fe so le si idile kan niyan okunrin mi oni bon ba tun le aye wa 200 times ile lamo ni mo ti fe niyawo idile kan niyan iyawo omo tin yin kini nwi o oko omo ti yin kini nwi se ki se pe orin abamo na nfojojumo ko pe bawon ba tun le aye awon wa bawon ba lanfani ati tunyan ori awon mo gbe awon pade yin lai lai ninu aye lo mo sanu wa o ibi an lo kini ohun dere o ipa wo leyin anan ko ninu igbeyawo o se n to ni abe n tuka se mu ki alaafia ojoba ni abe n dana sibe kani nbe loju oyo e lo e kaaro
1: elo e n pe to
0: olohun mo ni n ba wa to
1: segun ni lati je are
0: e seun
1: yo dara fun yin pelu ipese mu ara
0: ami olodumare o
1: atẹni to ni ise radio nine olohun je ko dara fun
0: ami ami olohun
1: wọn ti ní lọlẹ̀ láíláí
0: aṣẹ́ ìdùmarè
1: tẹ́ rí kí society tí àwùjọ bá ti kún fún àtọ́ndà ara wọn nǹkan tí single mother single father ti pọ̀ káàkiri ní society wa nìyẹn yẹ àtọ́ndà ni o dẹ̀ sí ìdẹ́sẹ̀ fẹ́ gbà ń bẹ́ẹ̀ kò sí ìdẹ́sẹ̀ fẹ́ gbà kó sáà tùká ẹ̀mí kó sáà tùká ẹ̀yin náà fọwọ́ ara yín tó lé ẹ̀yin náà fọwọ́ ara yín dàrú ẹ̀mí tí a máa ti ní ẹ̀mí àsọ́ndà ẹ̀mí kíríkọ́sà àtìléká nǹkan tó mọyì orí sínú àmì yẹn ẹ̀ṣẹ̀ yóò dára fún yín.
0: Àmì àmì sà ẹ ṣé gan o mo dúpẹ́ o tán bàbá ní ọkàn wá ó lè kan ẹni tí ọkàn ni o kọ́ lóun ṣàánú wa ni nǹkan ibi ò ní kò ní kàn wá ibi ò ní sọlẹ̀ sọ́ọ̀dẹ̀ kó wa wa o. Hello ó rí ibi tí ẹ bá ń tún mú 0913655529 ní nọ́mbà tẹ́ láǹfààní láti pè sí o. Hello ta ní bẹ́ẹ̀
2: èló àbá ọláwájú ẹ káàárọ
0: ẹ mọ káàárọ sá o
2: ẹ pé ètò
0: ọlọrun ní bá wàá tó o kọ yín sá.
2: Sadiq ló ń pè látọ kí o sí
0: ẹ ṣeun
2: ṣe rí ọlọrun ṣàánú ìgbéyàwó ó ti kọkọ míìsì láti ọgbà àjàrà ọgbà edeni tí àṣetán sátani tó gba ọdọ obìnrin náà ló gbà wọlé so irú èèyàn bíi sátani ti pọ̀ lórílẹ̀ lórílẹ̀ aná ni kọ́kọ́ ọ̀rẹ́kọ̀rẹ́ pọ̀
0: à ń bọ̀ ńbẹ̀
2: ọ̀dọ̀ aná náà ló ti bẹ̀rẹ̀ so kọ́lọ́run ṣe àná ni because ìgbéyàwó tó ń tú tọwọ́ tó ń tọwọ́ obìnrin ló pọ̀ jù tó ń tọwọ́ obìnrin wá ló pọ̀ jù kò tí kó tó rí mọ́jọ́kùnrin tẹ́ bá wo sàsíkì tọwọ́ obìnrin ló máa ń pọ̀ jù torí ọkùnrin tó bá máa tó bá tí ò bá lẹ́kọ̀ọ́ dáadáa ló máa ṣe wà ó ní tó bá ti níyàwó kó lọ ń ṣàánú wa
0: àmì o
2: àná rere náà wà àná burúkú náà wà
0: kó lọ ń ṣàánú wa àmì àmì àmì. Òun náà mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn kan ń bẹ ibi wọn ti lọ́kọ ibi wọn ti láyà wọn ní báwọn bá wálé ayé nígbà ìgbà ibẹ̀ làwọn fẹ́ kó rí ó dà wọ́n sí káwọn ò ti lọ́kọ̀ káwọn ò ti láyà ìdílé kan nìyẹn àwọn kan ó sì ní báwọn bá tún lé ayé àwọn wa ọlọ́run mọ̀jẹ̀ àwọn ò ya ìsọ̀ yìí ìdílé kan náà tún nù. Èló wo ta ní bẹ́ńbẹ́ o.
3: Èló sà.
0: Ẹ mọ̀ káàárọ̀ sà o.
3: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ ṣeun sà.
3: Ọlọ́run máa ràn yín lọ́wọ́.
0: Àmì ọlọ́run.
3: Ẹ lè sí sọ́ngbà.
0: A ṣe ìdùmàrè.
3: Àpò ní ẹ̀ẹ̀mí fọmọ sí
0: sẹ́yìn. Aṣẹ́ aṣẹ́ aṣẹ́ ìdùmàrè.
3: Ṣé ẹ̀rọ fẹ́lẹ̀ ṣe yẹn o?
0: Ọlọ́run ni aṣẹ́ ìdùmàrè.
3: Ẹ̀mí tí inú ò lè bọ́ lójú.
0: Aṣẹ́ ìdùmàrè.
3: Mo sì kí bàbá wa náà nínú olúwa ọlọ́run àti àwọn náà
0: síwájú. Àmì àmì sà.
3: Agbára ọlọ́run.
0: Àmì o.
3: Àwọn gbẹ̀dọ̀ ìkalẹ̀ agbára ọlọ́run á sanjọ fún wọn.
0: Àmì àmì àmì.
3: Ẹ lórí tẹ ní ká dá sílé ní evangelist Kọ́lá wọlé láti ojú ta.
0: Ẹ ṣe evangelist.
3: Lórí ti àná. Àwọn Yorùbá jẹ́ kó yé wa pé ẹni tó bá ti ní àná burúkú àyà burúkú ni ó nì. Bẹ́ẹ̀ni èmi mo máa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí mo ṣe ti máa ń sọ àná tí mo ní àná dáadáa ni. Tí n bá tún ayé wa tí n bá fẹ́ yàwó bẹ̀ inú mi bá dùn. Ẹ̀hún ó ní mi sọ̀rọ̀ sànńdẹ̀ kan láyé táìmù kan tó ṣẹlẹ̀ láàrin mi àti ìyàwó mi. Mo wá pè yá ìyàwó mi nìkan mo wá ṣàlàyé fún ọ pé bẹ́ẹ̀ yá ìyàwó mi ní láti pè ìyàwó mi lójú mi wọ́n lè bẹ̀rẹ̀ sí fáyà rẹ̀ lọ́rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síbi ẹ̀ bá fẹ́ gbélé ọkọ̀ ìṣẹ́lá ìkẹ́sẹ́ kan bá sọ̀rọ̀ débi pé ìyàwó mi tún wá yàn mí lójú sọ lójú ìyá rẹ̀ pé ṣé èmi ni ìyá rẹ̀ bí ni ìyá rẹ̀ wá sọ fún mi pé ọmọ mi ló náà ọkọ rẹ̀ ti di ọmọ mi ọkọ rẹ̀ ti di ọmọ mi bó ṣe rí ohun tó bá ti sọ tó bá ti ní kó o ṣe ni kó o ṣe bì kó o ti wà lábẹ́ rẹ̀ ẹ má jẹun parọ́ fẹ́ sà ìyá yẹn ti dolóògbé
0: lórí
3: ọkọ̀ rẹ̀ fún ọmọ rẹ̀
0: won ra ile oko gbe fomo won
3: ti yawo mi ba se ni fun mo awu ti ya ye gan ti ba fe se ti o ye kin ti Olorun ran wa lowo da kiyan lana ri
0: abi si olodumare E ma fi unti oda kan yan o. Toro le pada keni ti o pada kan wo na o.
4: O fe jo bi ere o ki sere. Omo fe jo bi ere ki sere.
0: Ewo iya iwo baba. Eyin ana. Te n fi na mo ayawo omo yin abi oko omo yin e ma gbagbe pe Bo ba je pe o iyawo omo yin le nfina mo omo yin lo binrin no lo le oko o Bo ba si je pe oko omo yin le nfina mo omo yin lokunrin no gbe iyawo Igba ba fi wika o la fi san wo tani tun be nbe o hello
5: hello ola
0: e mo ka ro mo
5: omo lalubarika
0: Olorun ni mo
5: Olorun ni do ba laka e
0: ase idumare ase idumare
5: Olorun wa bale aye e sha hada
0: ami Olorun
5: gbogbo olólùfẹ́ ẹlọ́kùn ló mọ̀ nípa wọn gbọ́mọ sí
0: pa àmì o àmì o
5: wọ́n ní tó wọnà ọlọ́run tá àmọ́ táwọn sọ̀rọ̀ kan pé irú ọlọ́run ò sí
0: lórí irú èèyàn pọ̀ jáàntirẹ rẹ ta ni mí kí n mọ jẹ́ lẹ́yìn ọlọ́run àtúfọ́lọ́
5: òní dààmú
0: àṣẹ ìdùmarè
5: ìdààmú òní bálé ayé rẹ
0: àmì ọlọ́run
5: bàtọ́ o mo ri yo si mo pa e wa ni se bi oro re
0: ami
5: se ri olorun ko sanu awa aya ati baba ni omo ri wa ki o da ti are ati baba ri oni da o si ko mo sawo bi opolopo awa obirin ni isin la e gba ko mo wo fe du so at least mistake kan a ile buruku nkankan e ba mo ti ra won e ta mo wole atona aya buruku o se sanu buruku lo se ni ti ya omo ba se ti awo mo ba yo han lara omo o bi mo han lara omo na Pẹ̀tọ̀ àmọ́ àwọn ìyá àti bàbá a mọ̀ sí wọlé jẹ́gbà kí nígbà fọmọ mi ó ṣe ní pọ̀ ẹ dákọ̀rọ̀ wa síwájú ọlọ́run káàkiri lẹ́yìn ọlọ́run àpọ̀ ọlọ́run àwọn òbí ẹ dákọ̀ lérí ìyàwó ọmọ wa lérí ọkọ ọmọ wa ẹ jáde à ń pọ̀ fáwà la bí wọn káwá sí láǹpẹ́ ẹnì tó gbo sí sọmọ wa bá ṣe ẹjá mọ ẹmọ ìjà sá ẹ̀jẹ̀ pé òṣì kódà àbọ̀ kó ṣe é dá ẹjá bá pé òṣèṣe náà ṣe báyìí lẹ́sà ká pé àkóṣe ẹ kárí àwọn wárí ìjòkó fún ọ ni
0: Ami Olorun
5: o ni mo ni ra mo do le kilewo
0: ami o iya sukusuku e se mo dupe o e pe fun wa e se gan o ya mi dada
4: mo wi pe
0: e ri pe ngba bere eto mo so nkan kan mo ni iwo odo lokun iwo odo lobin ibi ti won o ba ti tewo gba o ma wo be bi won o ba ti ni mu o gege bi omo to je pe owo ana ni won fi mu o ma wo be o torogun to lero lo ja nbe won ni jo ri mu mi o
5: hello sir salare waju
0: esimo
5: ese adupe wo le adele lo so lati airport
0: esimo
5: in fact anu olorun o mo ba ngbe tomo tomo
0: asedumo
5: baba wo lo pa won lori awo
0: ami ami mo
5: bi o fe o mo po si
0: ami mo
5: engun ye pe
0: ami
5: lagbara olorun
0: ami o
5: e wo eto te gbe wa o dara oko ati awo ko mo ran ti igba kan pade ateni to mo wa pade ti se eleda won obi mejeji kan mo ranti ire kan tukun won lojo tenda won po ojo toko yawo ba wa gbogun ka won mo moro awon lodo awon ore buruku ni sa ase yo ri ma wa ti fe ti wa laarin obi mejeji ti won pari ija fun won te ri awon kan to wa wa te fe ki jo ko ati awo pari iru awon to gegege ojo ri ni bayi te je do ko pelu awon ewu ori ewu ori wa so fo pe oye da si eyan mo kekeke ewu ori ti ti maketa wo pa awon mo kekeke ni wa so pe e ma ko ra yin na e ma de baba la mu awa la buru kan niyan eto wa tuku te ba wa treat te ra won ti mo so pe ana awon kere sa won ojo ori won ti e kere awon elebe won ale lo do won
0: kini nje be
5: o mo ti e kere sa won
0: kini nje be
5: treat yen lo adua yin o gba
0: e se mo dupe mo ana kere si o kini nje be ko si keke ana o ba ti ni teri ba nbe ma wo be bo ba ti ni bu ola fa won ana oko re ise ana abibo ni ka pe ma wo be eyin idile mejeji be ba ti le relate ke sira yin lokan ki wa le fira ki le fi omo fura yin fun idile oko idile iyawo e fe ri mi ara yin latan be pade lode gan be pade nta gan e le relate as a family Chama wipe bi idile mejeje o ba ti relate papo yo affect marriage awon omo ni be ni awon idile kan be to je pe bon ba pade nta gan won ni kila won ati yo ko ati yayawo ati baba oko ati baba iyawo awon aburo oko awon egbon oko awon aburo iyawo awon egbon iyawo bo ba pade nta ibi ti relationship won hand si ni ijo ti won so awon to je family won papo tan an se wedding otan yo pada tell lori marriage awon te le join together yi I don't think for wahala ninu igbeyawo re mo nbo o ipa tawon ore na nko mo nbo nbe a mu loko kejeje ni o ro yo nkanju ala afin ore bi kan kan bi si olodumare tani tun bembe o hello e ka ro
6: ekwaro
0: ekwepo olohun ni ba wa to
6: olohun ni bela kai ni baba yi
0: ase edumare sa
6: abe duwo ni lati adisa
0: ese gan
6: oro to mu ayi oro gidi ni olohun ma je afi osa wa ni yawo
0: ami olohun
6: olohun ma je ani osa wa ni ana
0: ami olohun
6: mo ke na be nu ara won ni so olohun ba o o ma je asi le ya
0: ase wa
6: awon omo wa okunrin won mo sile yasun lati laya
0: ami olohun
6: awon omo wa obe won mo sile ya
0: ami olohun
6: won ni ko fe olohun ji won fi opa won
0: ase
6: adua papa ti ni ti gugu awu bi o ko ko le le loto a to ko le loto abi ajibi ni o ti wo ti le to omo to abi ko ri lewo ti e ba so omo daada to ba ri lewo wahala obi ti pe amo to ba so omo ti o ba ri lewo ah olomo ja so ti ni o
0: abi si olodumare
6: no olohun ni to
0: ami olohun e se gan o mo dupe o oga o ko ba ni bi ti oro taaro toni to ti ba yin ni bi ti o ti da gbogbo eyin ana e ma binu o e ja jo tun be se ni tani tun be nbe o hello
7: ele ka ro
0: e mo ka ro sir
7: e ku eto office bi nso o lata data
0: an gbo yin o
7: awon yoruba ni ki iyawo buruko dun fe ana buruko ni o se ni se na ni oko na ti agi ti omo ba ya reye to ba ba na gidi pade wallahi bi gba to ja si pe ko ni ri toko re wu pupo toko won se ti oda ko ni ri ti yawo na wu pupo pe yawo won se ti oda lo mo wo ama ti koda ki yawo da ju be lo ti o ba se ba na ti oda pade ha n ti oda ni omo ba pade mo olohun sa na se ga wa ta je baba omo aba won to je baba ti wa na ni ana ti won wa wi odi oda awa ni ka ti la kai ko lo ma je ki omo wa ti leye pe to
0: mi o e se o e se adupe ye gbogbo eyin ana eran igbeyawo awon omo yin lowo e mo jo daru mo e mo jo tuka mo o boro ba se bi oro bayi oyin kaluku yin o ti mo omo ti e sabe eyi to jokun o ti mo sabe eyi to jobin o ti mu abe dipo to fi ye ke mu awon mejeji ke pe won po ke yanju ntin be laarin won ke ran won lowo tori awon omo ti won ti bi sinu igbeyawo yen eyin na letun fojojumo to ipo osi oloje so pe beyan ba je omokunrin ti e sokun yin iya ton be ninu boy ati man iya ton be ninu girl ati woman bo ba je wipe irori boy lo wa ninu agbari man wahala ni o bo ba je pe irori girl ni nbe ninu agbari woman wahala ni o ninu igbeyawo hello Eh, ore beti e ba to mo. Hello, tani nbe nbe o.
8: Mr. Peacemaker.
0: O ko yin gangan.
8: Abdul Wasim. Mr. Peacemaker.
0: E ba pa radio yin tabi ke sunkun die, Peacemaker.
8: Okay, mo ti ku nbe.
0: O ya.
8: Afoko na. Ile se da ma je FM yi, Olorun bo ni je ko jona.
0: Ami Olorun.
8: Eyin te ngbo te nti program atawatawa na npe Olorun ni je ki won jin wa gbe
0: ase edumare
8: gbogbo program yin te nti yi ko si program kan ti o pon le kokan abi meji
0: Olorun ni o
8: ti o ti ye Olorun o ti ta gbo ta gbo fun yin ni yen
0: Olorun ni
8: ti o ti ye
0: ase
8: nipa e kete ka ti ati seri yawo to ba ti de pe family won gba tira won

0: tẹ̀lé ma mẹ́jọ kó máa ń lẹ̀ mí lọ ọlọ́run ọba o yóò wà pẹ̀lú wa o.
1: Àmì ọ̀dà ẹ já máa lọ fún tààrọ̀ tó ní ilẹ̀ ti mọ́ o. Bó bá níbi tó yẹ ká ti ṣàtúnṣe bá ń ṣàtúnṣe ń bẹ̀ gbogbo ẹ̀yìn àná. Tó bá ní ipa tẹ́ ń kó nínú ìgbéyàwó àwọn ọmọ yín tí ò ràn ìgbéyàwó yẹn lọ́wọ́ ẹ dáwọ́ ẹ̀ dúró. Ẹ ràn wọ́n lọ́wọ́ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tí wọ́n ti bí. Á tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ nípa àánú

si olodumare olo atugoke asolayo atalafia olo ogo ni foruko re o se ri ohun ta n towo bo ni se pelu awon factors lo ni ran to contribute si wahala ti nbe ninu igbeyawo wa di agbonrin bi kan to ba ti kan yin gbangban gban e ma binu e tun be se ni oro ibinu kon ni tin be nle yi tori oni ko tori ojo ale wa ni o tori ojo ati sun wa ni gbogbo eyin loko laya eyin na e se la kaye e se ra yin lokan e fi fe bara yin gbe fe bara yin lo idile kini idile keji e fara yin mara tori awon omo yin o awon omo yin ba ti ri ife laarin idile mejeji dandan ni ki ife yin ran mo dodo awon omo won ma pe bi kini ba gbejo wa bi keje ba gbejo wa e won ye pe won joba ile ba won yanju e e ri pe alaafi o wa ninu igbeyawo won apo pataki mi tun lo o sodo alase apase kan ni ta wa yi baba dada ti won fun wa lori ofe nlai baba mo mo lore sa e mo ga si e mo po si e mo ni sisa te dori gbogbo loga loga nikan ni alalubarika yi olare waju oye wole lo ko temi o a mo bi obe ni besu atele si abenawo ẹni bá ní alọ́kọ́mọ́ bọ̀ láàrin débá nígbà tí ẹ ṣọ́gun awo ò ní kú ẹ̀yin náà ò ní kú o gbogbo wa pátápátá báyìí lájọ fi àìkú dégbèrà yọ̀dà fún wa ó yẹ fẹ́ pè wá sákèsí ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò àbí ẹ fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ lè pè mí sórí nọ́mbà yìí 09031198638 09031198638 ẹ máa gbé nínú àánú ọlọ́run love you kacha.

0: ṣẹ́dá.
1: Kí gbogbo ọkàn tó retí ìfọwọ́kà gbára ọlọ́run tí ń ta yẹ níṣe ṣẹ̀gànjogún súnmọ́ bí o. Ayabayaba wákàtí àtúnṣe. Ètò tọ́lọ́run gbé kalẹ̀ látọwọ́ ìjọ Passion Prophetic Global Ministry láti sọ ayé gbogbo nípòjípò tí ìfojoojúmọ́ làkàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń tì múnisí agbára òkùnkùn dòmìnira pátápátá láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó ń ti àṣẹ látẹnu ikọ̀ àti ìríjú olódùmarè ta fọ̀rọ̀ àṣẹ ránṣẹ́ ìran yìí olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi ti ìjọ Passion Prophetic Global Ministry tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin 9:30 to 10 a.m. every Sunday ago mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Sunday ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ọwọ́ ọlọ́run yóò kàn ọ́ ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lórúkọ Jésù láti bá olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pẹ̀ sórí nọ́mbà yìí 09022299187 don't miss it God has a word for you.

0: mo ba ni gbogbo onise olorun ni jebe olorun to ni kokoro ile dafidi lowo ogo ni foruko ore o ipa nla to bori ipa agbara to bori agbara olorun tin dabira olorun tin se bebe lori eto yi ta pe ni wakati atunse ojo nbo loluwa wi ta bere si ni na awon okan ojo kan eri to lagbara to lakaki awon ise ami ati ise iyanu tolorun lo eto wakati atunse yi fun a o mo na satego tori wipe se moto yin olorun dabira e tun ka bo sori eto laaro yi o ni gbogbo aye kaye te tin gbo mi gbaro yi lasiko yi se dada alaba yin ode o dabi oko yin ko aya yin ko awon mo yin ko nkan oni se wa awa la mo gbe ohun to da se wakati atunse de o ki gbogbo okan anyamo aye to nilo ifowoko olodumori esumo bi o esumo di apoti radio yin gbagbagba tori bi pe olorun tun ti ran woli re si wa lasiko yi baba wa ninu oluwa woli ati oluso agutan samsoni abidemi ajayi lati inu ijo Vision Prophetic Global Ministry to nbe ni number 9 Stadium Road nilu Ilorin iko ati riju olodumare won be ni kale lati soro ase sinu aye gbogbo aye oni pojipo laaro toni sugba je nsare so eleyi bi pe ni gbogbo ojo Tuesday ojo Isegun nini ijo Vision Prophetic Global Ministry to nbe ni number 9 Stadium Road nilu Ilorin akase eto ti olorun gbe kale sinu ijo yi ta pe ni wakati atunse gbogbo ojo Tuesday leto yi ma nwaye ide nja apoju riran adi tin gboro awon ise ami ati ise iyanu olorun se nbe wakati kan gba koni wakati atunse bere lati ago 5 irole si ago 6 irole na omo olorun la nfani lati pejopo lati gbadua ya jo pade nbe ni ose yi o ni panu olo e je ma fele iki baba wa kabo sori etu fun ti aro yi baba wa ninu oluwa woli ati oluso aguta samsoni abidemi ajayi baba eku dede asiko isa o
1: eku le sa
0: e seun sa
1: olotu eku le gbogbo eyin omo wakati atunse ni gbogbo bi te ba wa lori ile aye papa julo gbogbo bi ti kanin ide atayin te mo nwo wa lori Facebook page wa mo gbadura fun yin laaro yi o Olorun ma je mo ma ba aye yin pade
0: ami loruko Jesu
1: won loruko Jesu Olorun to da aye ati orun o ma ba aye re pade
0: ami Jesu
1: kin to ma lo ninu re ajo to aro yi mo fe gbadura fun awon tan so pe o ti tan fun ni lewosan
0: abi si
1: o ba le ni to sa isan lowo to wa ni lewosan bye bye ntolu wa ni kin so ninu showu aro yi oni mo fe ba aye won so bayi pe gbogbo eyin tan tin lo ogun fun ti ogun yen o sise
0: Jesu
1: e to dabi pe nu la koja yin le ma ba lo bayi ni oluwa eni to da oro ataye wi o
0: Holy Spirit of God
1: loruko Jesu un to kunkun ro po ma pa yen ememe mo agbi edide nibe
0: ami Jesu
1: oya lori aketi aisan to wa bi oluwa tin bete mi e wa oya dide
0: ami Jesu
1: gbogbo ogun tan tin lo fun o ti o sise lara lati bi mo se nkede sinu afefe bayi
0: yes
1: loruko Jesu o bere si sise
0: ami Jesu
1: ni wo yo ni si ojo kejo iwo yo ni lojo kejo gbogbo iwo to ti wa lori aketi aisan jo to ti pe loruko Jesu ememe mo tu o sile
0: ami Jesu
1: lato ne lo emo bere si tu yin sile
0: ami Jesu
1: ogo ni fun oruko oluwa
0: haleluya
1: Jesu oluwa wa
0: ami
1: iwo to ba gbagbo nu adura yen o ma ti leri o
0: ami Jesu
1: nitori pe ohun to oluwa so ninu iran ise iran se isoru taro eniyan bẹ́ẹ̀ ni sa
0: oluwa
1: se ṣùgbọ́n tí mo fi ni bi ti mo ti fẹ́ rìnrìn àjò láàárọ̀
0: yìí
1: òní oluwa ni kí n bá wọn kan sọ̀rọ̀ lórí alábàárin mo padà síbẹ̀ ni o àti sọ́ọ̀rì ṣùgbọ́n lánàá olúwa ní kí n tún báwọn kan sọ̀rọ̀ kí là ń pè ní alábàárin
0: alábàárin
1: alábàárin ni ẹni tí ayé tó wà nínú ayé èèyàn ní àkókò kan o lè labẹ̀ kọjá o si le o le taari tinu aye eniyan te yo mo jo sore po o ni an pe ni alabarin o
0: kabisi o
1: be ni sa eni ti aye eyan ba ba pade ni akoko kan te yo jo rin eh a ma ni se ninu pe boye yan mu oguse abi eyan ni mu oguse o
0: kabisi olo
1: eh we mo wi pe ninu owe owe ori ketala ese ogun o ni ani to ba n ba ologborin yo gbo o ni sugbon egbe awon asiwere ni yo segbe
0: kabiyesi oludwa
1: eni to ba n ba ologborin yo gbo sugbon egbe awon asiwere yo segbe kini mo fe mu jade nbi o ni pe eni to ba n ba rin ewudi liada mahasataliaka eh ntoluwa mu mi rati ni pe won dibo losun lana eni to wole ti wole odo to koja ni ati ri ina mo de soro e lodun to koja ninu ilu pade bayi ti mo de soro alabarin e mo wa mu mi ranti pe n to n fe se o na lo tun je ki oro yi o wa kini mo n bo so ni pe ta lo wa nu aye re bayi ta lo n ba rin bayi ta lo n ba soro bayi nipa to luwa mu mi rin ajo lana omi oluwa mu mi ri mo mi rin ajo pe awon kan wa ti o gbo mi laaro e boya wo gan ni mo nba wi eni to nsi oyen gan o lo ma so awon iriri re fun atun wa lo tun ra mu
0: gege bi alabarin
1: la gege bi alabarin
0: kabiyesi o
1: atun wa lo tun ra mu ipo da bi pe bo nse ta ko mu dada lo ti tun fi riru awon eri kekeke
0: jesus
1: o se kura re ni ijanu o se ti e wo rin ajo aye re wu ko wo pe ko sayewo tawon yibo npe ni audit pe nijo ti lagbaja ti wa nu aye mi ti mo ti nsoro mi fun abi gbogbo igba to ba ti wa ti o lu mi lenu gboro se mo ma ri eri mu jade nurin ajo yen abi rara
0: kabisi
1: o ti e si rowo ipe gbogbo iran to ireti ojo to ti pe re nijo ti lagbaja ti wa legbe re so ti e riran muse
0: aditu o
1: nti mo je oluwa ni ki n bo so leleyi o ko je ki yere o si iwe mo ti so ninu iwe samu ori kini o ni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon
0: eniyan buburu
1: ti ko duro ni ona awon
0: elese
1: ti ko si joko ni ibujoko awon elegan bẹẹni to ba lọ wo ori ẹsẹ kẹta nibẹ o ni wọn dabi iyangbo ti afẹfẹ n fẹ lọ nitori pe aarin awọn ẹni to ba to ropo wa tẹ ti jọ n kọ wọrin o ma ditami yoo sọ boya o mu iranṣẹ laye abo oni mu ranṣẹ to ba ni mo kan n janu ni o se wo awọn ẹni to ba jona rin ninu iwe jona ori kini
0: wọ́n kà àgbákò
1: wọ́n kà àgbákò lọ́nà
0: kábíyèsí o
1: kásìrí jọ́nà tó tú wọ́n dẹrù ogónù
0: nǹkan ti yan mọ́ wọn lọ́wọ́
1: àní wọ́n ti dẹrù ogónù sẹ́yìn bẹ́ẹ̀ ni olólùwà fi ní kó sí jẹ́ kí iyì rẹ̀ ó sí yorùbá mọ̀ pé owó kan ò sàbó ò lè gbè mí
0: fìmílẹ̀ bó ti
1: bá mi ó ṣe bá mi olólùwà ń bọ́ sọ láàárọ̀ yìí àwọn ẹni tó bá rìn táyé èrè ò nítumọ̀ èrò owó náà ń gbé sí ọlọ́kan ẹni tó bá rìn tó jẹ́ pé ní gbogbo ògbà kò sọ̀rọ̀ gidi tó bọ́ sọ láyé rí àfi ìyálágbájá sóòrí bítàmì ẹ̀dùn ó ṣe sórí ó rọ aṣọ tó wù ọ́ olófòfo tiẹ̀ ló ń bá rìn gbogbo ògbà tí ẹ jẹ́ sọ̀rọ̀ báyẹn yín ò ṣe dá bẹ́ẹ̀ ṣe bọ́ atọ́mọ́nì kejì jẹ́ nínú èrò yín lẹ máa ń rò ó gbọ́ ni olúwa ni ó dàbí ìyàngbó táfẹ́fẹ́ ń fẹ́ lọ bẹ́ẹ̀ ni ó dàbí igi tá a gbìn sínú dẹ́sàtì tá a gbìn sínú ilẹ̀ gbígbẹ ilẹ̀ aṣálẹ̀ bẹ́ẹ̀ ni tí ò lè múra ògo ṣẹ bẹ́ẹ̀ ni tolúwa ni kí n bọ́ sọ ni ọ̀ rí pé mi ò mọ sáré sọ̀rọ̀ mo fẹ́ kó sinmi sí ọ lára ni bẹ́ẹ̀ ni wọ́n ń pe ẹnìkan nínú òwe àwọn ọba wọ́n ń pè ní ọba ahabu bẹ́ẹ̀ ni ó fẹ́ ìyàwó kan wọ́n ń pè ní jespeli jespeli yìí táwọn ìbò ń pè ní jezebel òun ni alábàárin tiẹ̀ ìwé mímọ́ sọ nípa ọkùnrin pé ó wà nínú ẹni tó sun búburú jù níwájú olúwa kìí ṣe nítorí ìfẹ́ inú ẹ̀ ṣùgbọ́n nítorí ìyàwó rẹ̀ nítorí alábàárin rẹ̀ ọkọ̀ wo ni wọ́n fẹ́ ayáwo ni wọ́n fẹ́ kẹ́tọ́ ẹ̀ tó fẹ́ra yín sínú ilé ọmọ ti rí nǹkan táwọn ìbò ń pè ní red flag yìí pé ìrìn àjò yóò ní bá tiẹ̀ ọlọ́run mu ṣùgbọ́n ọ̀rọ̀ pọ́ọ̀lù yí padà igba ti o lu o so fun oluwa ni ko ko gbegbese sibo mi o fe o ri pe gbadu e ti se ko fi ile o ti ri pe awon mo to ba bi fun ilu ran gbadu e na na wa irin ajo to rin ko to wonu ile re na lo ko se oko eri to fe aya to fe gbogbo igba to ba ti ri debe won lo ti soro eni kan won fe de ru le lori o mo lo fe dandan po yi pada o ri pe bi titi n ba tawon eyan je na lo ti ri ko lo re kan gidi latara oda leri afawon ni soku so alahe so aforo batemi je ori ti we Isaiah 33 so ni o ni egbe fun ni fun abani je ti akobaje o ni egbe ni fun ti soro bi sin ta soro bi sin o ni gba to ba de kun ati bani je
0: abaje kanle
1: kanle
0: kanle
1: en o lu iwo gbe sile o lo n ba rin o si eti o ri muso o ri pe egun to mu wa sinu ile yo yo o le se lori re ololuwa fi ni kin bo soro la je ki yere o se ta lo nbarin a je speli mo bati ahabu je oko re fe lo gbojumo pe nikan ni naboti o lo gba jara yo lo n fe gba ko ri gba en to ye ki yawo re o ba soro pe eni to ni nkan yo kan iwo to ni nkan gbegberun o si to fe gba ti e o ni so nkan to fe nu o si won do mo po o de panaboti won gba gba jara re iku esin ni je speli iku iku esin ni abu oko re na ku to ba niyan jina eni kan wa ni won pe ninu iwe ise awon apostoli ori karun won pe ni ananaya iyawo re a ma je safira be ni awon na ni le iyawo n ko oko niro lati paro ninu ile ti e na eni to n ba rin o ri pe ejo ma n paro ni ejo paro fun molebi ejo paro fun ore iyawo lo ma so fun ohun to so fun ore lati paro fun won lati ri pe o ja towo won gba oko lo ma so fun ohun to se lati ri pe o lo gba oju oloju o ri ananaya ati safira iku esin na ku laarin ero loko ti ku iyawo debe won ni oko re ku oun na subu lule oku alabarin wo bo se so ogonu awon en tan ni owo lowo tan ni ile won de so ogonu won so ogonu le kan be ni sa won so emi nu awon iriri kan niyan o won po be ninu bibeli ti n ba ni ki mo ka lo to ba wo simoni ati lefi ẹgbọn ataburo ni wọn ìyá kan ló bí wọn fún jacobu wọn mọ gba ìpè wọn gba ègún lẹnu bàbá wọn nítorí pé ìbínú fùfù náà fi lọ síkà ẹgbọn máburo rìn àbúrò ò lè sọ fẹgbọn pé ìjà dúró wọn jọ rìnrìn burúkú ni wọn dẹ lọ pàdé ohun tí òye ń pàdé olólùwà fi ní kí n ṣí ọ létí láàárọ ìpè ta ló ń bá rìn o gbọn tí ìwé mímọ sọ ni ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ọ̀nà àwọn ènìyàn búburú tí kò dúró ní ọ̀nà ibùdókò
0: àwọn
1: ẹni bí ènìyàn tí kò sì dúró níbi táwọn ẹlẹ́gàn wà bí ìyàngbò náà ṣe rí mo fẹ́ kó ru ara rẹ wo ta láyé rẹ ń bá rìn ta ló ń bá rìn ta ló wà nínú ayé rẹ gan tó ń fọ̀rọ̀ ayé rẹ lọ ta ló wà nínú ayé rẹ gan tí ó ń bọ̀ rìn àwọn ọmọ àwọn yẹn wọ́n á sọ bí tó parí ayé rẹ sí o àwọn yẹn wọ́n lè dàbí jóná nínú ayé rẹ o
0: tọ́lẹ̀ mú kéèyàn dẹrù ogónù
1: bẹ́ẹ̀ni
0: sa
1: lọ́sàn kan orúkọ bẹ́ẹ̀ni irú ọ̀yàn méjì irú alábárí méjì sì ni máa ń bẹ o
0: ẹ ṣáwo bàbá
1: àwọn alábárìn èyí tí mo ti ń sọ látẹ̀kan àwọn alábárìn tí mo ń dènà mọ́ ògo nìyẹn àwọn alábárìn kan wà bó bá bá ayé wọn pàdé ọjọ́ kan nínú ayé rẹ lásán á dàbí ẹgbẹ̀rún ọdún
0: ni
1: nítorí àwọn ìyípadà tó máa dé bá ọ bẹ́ẹ̀ ni sọ́ọ̀lù rìn lọ lọ́jọ́ kan dáradára ni wọ́n so ẹran nù nílé wọn ó bá ẹnìkan tá à ń pè ní wòlíì samuel pàdé ìjọ tó bá pàdé àtòròrò lé lórí ayé rẹ yí padà láàrin yẹn ẹni tí o ẹni tí ń dẹran nù gbó ó di odidi ọba kó tó wá dọba sá ó ní kọrin síwájú yóò bá wọn wòlíì ó ní tó bá bá wọn wòlíì wọn máa sọ àsọtẹlẹ ó ní tó bá ń sọ àsọtẹlẹ òun náà ayé tiẹ náà yí padà ìwé mímọ wípé bàtísọọlù dáàrin wọn wọn sọ àsọtẹlẹ òun náà dé bẹrẹ sí sọ àsọtẹlẹ alábàárìn
0: rẹ ni nìyẹn
1: power of influence ni mo sọ fún ọ pé alábàárìn ajẹ pé ẹni tí ayé èèyàn pàdé abẹni tó rìn gbàgbé ẹ náà ayé
0: ènìyàn
1: bó bá wo elizabeth àti maria ìyá jésù alábàárìn rere ni wọn o mọlẹbí ni wọn ìjọ tí maria lọ bá elizabeth ipe báyìí lolúwa ṣe ìwé mọ wípé ó ní ọmọnú rẹ gbé túketúke nítorí pé ẹmí bá ẹmí pàdé alábàárìn ayọ nìyẹn bẹ́ẹ̀ ni ó pọ̀ nínú bíbélì náà bẹ́yẹn o tó yẹ pé tó o bá ti bá ayé wọn pàdé ayé tiẹ̀ náà gba
0: ìtumọ̀
1: ẹnìkan ni jonathan ọ̀rẹ́ dáfídì nínú bíbélì bákan náà nígbà tí rẹ̀wẹ̀sì dé bá dáfídì tí ẹ̀rù ń bà bàbá jonathan gan ló fẹ́ pa dáfídì ìwé mímọ́ wípé jonathan lọ bá dáfídì ó dẹ̀ mú ní àyà le ó mú ní ọkàn le ipe mọ́ bẹ̀rù olúwa wà lẹ́yìn tiẹ̀ tó bá jẹ́ pé nítorí ọba yìí ni bàbá mi fi fẹ́ pa ọ́ wa kò lè rí i ṣe nítorí pé ológo ni ìwọ lọ́ọ́ jọba bẹ́ẹ̀ ni alábàárìn ayọ̀
0: nìyẹn
1: wọ́n pọ̀ nínú bíbélì bẹ́ẹ̀ owó ti àwọn apostẹ́lì èyí tí ń dẹran dẹran èyí tí ń pẹja ń pẹja èyí tí ń rìn káàkiri ń rìn ọjọ́ tí ayé wọn bá jésù
0: pàdé
1: wọn àwọn ní èèyàn lásán wọn di akọni ènìyàn
0: wọn di ogun àgbáyé
1: wọn di ogun àgbáyé
0: lóbi
1: pé nígbà tí jésù gan ti ń lọ tó ti gòkè rí ọrùn tó pétérù ṣe kinní kan jọ kan àwọn èèyàn wá rí bó ṣe sọ̀rọ̀ wọn wá wò pé ta lè lè sọ̀rọ̀ báyìí ọkùnrin tí mo ń pẹja kọ́ ni èyí tí ó kàwé tí ò sí pórí rẹ̀ pé dáadáa ẹnìkan wá sọ nínú òwe àpòyíṣẹ́ àwọn apostoli orí kẹrin ẹsẹ̀ kẹtàlá oníṣẹ́ mọ̀ ni pétérù ní ṣùgbọ́ ọkùnrin tí ń tẹ̀lé jésù
0: ni ẹni dáadáa
1: bẹ́ẹ̀ ni ó ní iye wọn wá sí pé
0: abájọ
1: ó ti bá ẹnìkan tó lágbára rìn ayé rẹ ti gbagbára abájọ tó fi ní ìgboyà tó fi lè mọ sọ̀rọ̀ tó báyìí tí àṣẹ dẹ̀ ń ṣẹ tó ń gbé ọrọ̀ dìde ta ni wọ́n ń bá rìn wo mo ti fún ọ láwọn ẹ̀rí kọ̀ọ̀kan bó wo ẹnìkan bá jésù wọn di akọni àgbáyé tá a sọ̀rọ̀ wọn dùn ní ẹnìkan náà dẹ̀ bá jésè bẹ́ẹ̀lì rìn
0: ayé
1: rẹ̀ ń bàjẹ́ bẹ́ẹ̀ ń fele parí ẹ̀ ẹnìkan wà nínú ìwé onídàájọ́ orí kẹrìndínlógún àmọ́ ń porúkọ rẹ̀ ní samsoni bẹ́ẹ̀ ni ó bá alábàárìn kan rin o dẹ̀lílà là ń pè é ó dẹrù ògolò
0: kí
1: dẹ̀lílà ò tó kúrò láyé
0: ẹ̀
1: ká ni ìwọ náà ń bá rìn àwọn ẹni tó ń pè ọ́ wọn á pè ọ́ síbi ọtí ni àwọn ẹni tó ń pè ọ́ wọn á pè ọ́ síbi kó lọ báyàwó yàwó ṣe àwọn ẹni tó ń pè ọ́ wọn á pè ọ́ bí bó ṣe máa yíwe àwọn ẹni tó ń pè ọ́ wọn á pè ọ́ bó ṣe máa dẹbírú àwọn ẹni tó ń pè ọ́ wọn á pè ọ́ bó ṣe máa dàlúrú àwọn ẹni tó ń pè ọ́ wọn á pè ọ́ síbi bó ṣe máa ba bírò ògo rẹ̀ á ṣe bàjẹ́ jẹ́ kí iyì rẹ̀ ó ṣí wọ ayé rẹ̀ wò báyìí wo rìn àjò tó o ti rìn jẹ́ kí wọ́n á sọ fún ẹjẹ́ ìfẹ́lẹ́ ìparí ẹ̀ bí tí mo wà
0: yẹn
1: ṣé o rí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé tá a wà yìí bí òkùnkùn bá fẹ́ ba tẹni jẹ́ tí ipa àwọn ò bá ká ọ wọ́n á bẹ alábàárìn burúkú sí ọ
0: ojú ìpàkúté
1: wọn bí ìpàkúté ni nítorí pé bó wọn ti mọ bó ti wà nínú ayé rẹ o ní ní kí ìsara mọ nínú tó fi máa ń dẹrù ògbónu jù láyé nínú ìrìn àjò alábàárìn òun ni pé wọn á gba ìkí ìsara dànù òun lolúwa fi ní ń bọ sọrọ láàárọ pé kí ìsara gbégègé lórí ìgbésí ayé rẹ wòye alágbájá ẹjọ tẹ ti ń dọrẹ ó wà ń bẹ nìkan ni mo ń pè ọ sí kò pè ọ síbi tó ó ti rí owó ní ọ̀nà tó tọ́ tó ó ti jẹ́ èèyàn láyé bọ́ọ̀sì bí ó ṣe gba tọwọ́ rẹ dànù
0: tẹ́
1: fi lọ jó ń patí
0: òun
1: ló ń pè ọ sí o ṣe já lónìí àwọn ẹni tó ń pè ọ tó jẹ pé bo ba wa bo ti e lo lo bi kan tan ba ti ku o bayi bo se lo li oti te lo mo se radara da nibe na ma pi o si o se de won kuro ipa won eleyi o ni je owo na lo awon eleyi o ni je mu o
0: ya se fun won
1: o ya go fun won o olowo ni ki mo tu e sa ki e si loni o o ri pe mi o ti mo soro ase kan kan lati nkan ku pi o sa ki e si ni nitori pe abura ti o tin gba lati jo yi alabarin buruku won yi oni oje o se
0: o yi danu ni
1: o gbadura oluwa ni ko lo sibi kan ko lo gbe ogodide nibe ko gbe eru ogodide sugbon eni gba to ti leru ogo lowo eni taye re barin oni jona o gba deru ogo lo o le mo pa oni jona ko le kuro nu aye re wo awon alabarin kan wa won ti e ma pa yan rawura ni si bese ni poto iwe mi mo so ni pokore kan ninu iwe Joshua a pe ni akane won lo nigba ti won se takotako ti won toluwa gba won ninu ogun to dide si won eh ninu iwe Joshua orikeje okore yi lo seun ti oluwa ni kan mo se
0: omo won ewo
1: o de wo are won en to sele ni pe ninu ibari yi opolopo ogoro awon mogun ni awon mo Israeli solo
0: won
1: padanu emi won ni sele kan ki se meji ki se meta be ni iwo okorin oluwa ni ki nbo soro oniyawo ni enikan aye re ti pade enikan ta bo eni to ba jawo oluwa ni so fun o pe yo pa o ko ni pa o ni ko to pa o ni kan yo pa ya re yo de pa won mo re to ba wa so si kolobo iwo do wa so emi nu o ni ko yi pada nsin efo to je to o pada sile
0: efo
1: ran ba ba ti ara re je ke se tara re ni kan ko mo ba ba gbogbo ti le yin je ko ran re ko mo ba wole o ni oluwa ni ki npe o sa kiyesi efo to je to efo to je to
0: oto
1: ololuwa fe ninu oro akani ololuwa fi so fun mi pe ke nbo so be ni iwo obirin kan aye iwo na ma so pe okore mo so iwo na ti lo nko le nikan ta oko re jo lo to o ti lo fa ibi wale ibi yi yo koko pa oko to ba pa oko tan koni le deru re gbe yo wa so wo nanu iwo no wa mo rin ni bi kan si ekeji ololuwa ni ki nbo so be ni ni kori ta ti mo de yi feyin ti iye yi fe si oluwa ni ki soro ase si won gege bi ko ati iriju
0: oluwari
1: e gbo oluwa nbi te wa eni to nba rin to da yi e duro bo ba ti e lo gba loruko jesu ina kiyin ni ya
0: mi jesu
1: in tolu wa ni so fun ni mo ni oni majemu ika to nba re eyi ti okoko tabi tapute sinu aye ta ni ko mu mo wi loruko oluwa loruko jesu e me mi mo fi na pin yin
0: ni mi jesu
1: mo gbadura fo ani ta ni jona aye to ni bo ba deru ogonu asiri mu o le tu laye majemu to da ni yen laarin awon okoko emi so aso tele se
0: loruko jesu
1: to wa e loruko jesu ina pin ya
0: mi jesu
1: mo ni loruko jesu ina pin ya
0: mi jesu
1: loruko jesu ina pin ya
0: mi jesu
1: mo gbo eleyi mo so iwo kan olowo lowo ninu ero okoko ofa ta ti ta ni pe odidi e mi ka gbera a de fe wonu aye e ni dodo dodo lati bere lati mu owole emi duro lori ase ati pe woli gbogbo majemu ika
0: emi mi mo
1: gbo majemu ika odidi e mi ta fe gbedide ninu apere awon aje lati da aye e duro loruko jesu loni emi mi mo dana so
0: mi jesu
1: mo ni mo pe ojo ina ina agbara iru to jo won ni sodomu eyi to jo won ni gomora o ni mo po si aye ese mo ni odidi emi tawo aje lawon agbede lati bonu aye e lati deru ogbu enu loruko jesu oluwa dana so
0: mi jesu
1: ninu ipejo powo oluwa ni egbimo na ti yo duro o ni esoro na yo si da sa kini ero bi ta se si o ta fi la fe lo alabari ibi saye loruko jesu olugbala e mo ni lo fe ro na jona
0: mi jesu
1: mo wi loruko oluwa fun iwo to ngbo omo ta fe ranse o to ni o ma foju onu ebi to ti wa so pe ninu ijobo okoko ipi omo ku omo nu oka ni se ku poka emi ma so aso tele
0: loruko jesu
1: mo yi kadara na pada
0: mi jesu
1: mo ni loruko jesu omo na di ere
0: mi jesu
1: gbo nta wa sinu a
0: yes
1: toni ko wa se ku pa mo
0: yes
1: loruko jesu omo ni o ni waye
0: mi jesu
1: omo re lo ma waye
0: mi jesu
1: mo wa so aso tele fo
0: yes
1: ibedi de ti aye re ni
0: loruko jesu
1: to fi ma mo ro ogo sha loruko jesu o ya aye re di de
0: mi jesu
1: mo ni ogo re di de
0: mi jesu
1: aye mo re di de
0: mi jesu
1: mo wi loruko oluwa nibi to wa ye loruko jesu ona la fo
0: mi jesu
1: ona yo la ona gbedide la ona se yori la
0: mi jesu

ènìyàn wọ lọ́rùn tásìkè wa káàbọ̀ sí wákàtí ìrètí nínú ètò yìí. Mo gbàdúrà pé Kristi yóò bá ayé ẹnì kọ̀ọ̀kan wa pàdé. À ń tẹ̀síwájú nínú abala èkejì èyí tí à ń gbé yẹ̀wò. Ìjẹ́ àwọn òkú wọn kú ní tòótọ́? Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run ọ̀rọ̀, a tún dé ní wákàtí yìí. Ẹ jọ̀wọ́ ẹ sọ̀rọ̀ yín sí ayé wa. Kí ògo àti ọlá kí ó jẹ́ tiyín. Kí ìmọ̀ òtítọ́ yín kí ó sọ gbogbo wa di òmìnira ní abẹ́ ìṣàkóso ẹ̀yin Ọlọ́run olùràpadà àti ẹlẹ́dàá wa, Jésù Olúwa wa. Àmí. Ìbéèrè tí a fẹ́ gbéyàwó báyìí ni wípé, ìjẹ́ àwọn òkú lè bá àlàyé sọ̀rọ̀ bí? Ìjẹ́ ó ṣeéṣe kí àlàyé kí ó bá òkú náà sọ̀rọ̀? Ìjẹ́ àwọn òkú lè bá àlàyé sọ̀rọ̀? Láti inú ọ̀rọ̀ Ọlọ́run kò ṣeéṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Jóòbù orí 14, àwọ̀ ẹsẹ 12 àti ẹsẹ 21. Kí ni Bíbélì sọ? Bíbélì wípé, bẹ́ẹ̀ ni ènìyàn ṣubú lulẹ̀ tí kò sì lè dìde mọ́, títí ọ̀run kì yóò fi sí mọ́, wọn kì yóò sì jí, a kì yóò sì jí wọn kúrò ní ojú oorun wọn. Ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn ènìyàn ṣubú lulẹ̀, wọ́n sun oorun ikú, a kì yóò sì jí wọn títí ọ̀run yóò fi ré kọjá lọ, títí ọjọ́ àjínde yóò fi ṣẹlẹ̀, wọn ó sì máa sùn náà ni nínú ibojì. Ẹsẹ 21 sọ wípé, àwọn ọmọ rẹ̀ bọ́ sí ipò ọlá, ó ń kò sí mọ̀, àwọn ọmọ rẹ̀ wá láti wá bu ọlá fún ọ̀rá fúláwà, ó gbé lọ síbẹ̀, ẹsẹ̀ bẹ̀rẹ̀ àgrandì, ẹ̀rán billions of naira, irú ẹ̀dá bẹ́ẹ̀ kọ̀ mọ ohunkóhun tó ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run ni, wọ́n sì rẹ̀ sílẹ̀, kò sì kíyèsí bí a ṣe rẹ̀ sílẹ̀. Ẹ gbé sínú kòtòkọmọ̀. Bíbélì sọ wípé kò ṣeéṣe fún àlàyé láti máa bó òkú sọ̀rọ̀. Ẹ jẹ́ lọ sínú ìwé Àìsáyà orí 8, kí a wo ẹsẹ 19, kí a gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Bíbélì sọ wípé, nígbà tí wọ́n bá sì wí fún yín pé ẹ lọ wá àwọn abókúlò àti àwọn sótínké tí ń sì ń kùn, kí a yẹ kí orílẹ̀-èdè kí ó máa wá Ọlọ́run rẹ̀ ju kí àwọn alàyè máa wá àwọn òkú lọ. Ọlọ́run pa wá láṣẹ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì pé nígbà tá a bá ní ká lọ bá àwọn òkú sọ̀rọ̀ wípé rárá ká má ṣe é, ṣùgbọ́n kí a máa wá Ọlọ́run àlàyé ju kí a máa wá àwọn òkú lọ. Nítorí pé àwọn tá à ń sọ yìí òkú ọ̀mọ nǹkan kan, ṣùgbọ́n àwọn ẹ̀mí búburú táka Bíbélì débẹ̀, àwọn ni wọ́n ń gbé àwa àwọn ènìyàn wọ̀ tá àwọn á rí wọn gẹ́gẹ́ bí àwọn òkú rárá, kìí ṣe òkú. Àwọn ọ̀rẹ́ wa, àwọn bàbá wa, àwọn aládùúgbò wa là ń bá sọ̀rọ̀, rárá kò ṣeéṣe fún wa láti bá àwọn òkú sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa. Tọ́ba ka ìwé oníwàásù orí 9 ẹsẹ 6, ó ní òkú kọ̀ mọ kóhun, kò ní òye, kò ní ìmọ̀. Nítorí náà, ẹni tí kò ní òye, tí kò ní ìmọ̀, bó ló ṣe fẹ́ bọ́ sọ̀rọ̀? Tí a bá wo ìwé Jòhánù orí 11 ẹsẹ 11, nígbà tí Lásàrù ọ̀rẹ́ Jésù ó ṣe àìsàn títí dójú ikú, lẹ́yìn ọjọ́ 4 Jésù ní ẹ jẹ́ ká lọ jí Lásàrù dìde kúrò lójú oorun rẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n ní tó bá sùn
yóò jí. Ẹ jẹ́ kí a gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ẹsẹ̀ Bíbélì yìí, nítorí pé gẹ́gẹ́ bí àṣẹ Kristi, ó pe ikú ní oorun. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú Bàbá, bẹ́ẹ̀ sì ni Bàbá wà nínú mi. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá tí èmi ń ṣe. Jésù ló sọ̀rọ̀ níbí. Ìwé Jọ́hánù orí ìkọkànlá, ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹrìnlá, ìkan wọ̀nyí ni ó sọ. Lẹ́yìn èyí ni ó wí fún wọn pé, Lásàrù ọ̀rẹ́ wa sùn, ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí ìdìde kúrò nínú oorun rẹ̀. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé, Olúwa, bí ó bá ṣe pé ó ń sùn, ó sàn. Ṣùgbọ́n Jésù sọ ti kú rẹ̀, ṣùgbọ́n wọ́n rò wípé ó sọ ti oorun sísùn. Nígbà náà ni Jésù wí fún wọn gbangba pé, Lásàrù kú. Ará nínú Olúwa, tí ènìyàn bá sùn, tí ènìyàn bá kú, Jésù sọ wípé ó sùn, àfi kú wé oorun. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí Jésù fún wa, tí a bá wo ìwé Jóòbù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìlá, bẹ́ẹ̀ náà ló ṣe rí. Tí a bá ìwé Pétérù kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá, kí ni Bíbélì ní sọ fún wa nínú ìwé Pétérù kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá? Bíbélì ní, ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ bí olè ní oru. Nínú èyí tí àwọn ọ̀run yóò ré kọjá lọ, tí àwọn ti ariwo ńlá wọn àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò ti inú oru gbígbóná gidigidi di yíyọ, ayé àti àwọn aṣá tí ó wà nínú wọn yóò sì jóná lúlú. Ara nínú Olúwa, ohun tí ó ṣẹlẹ̀ sí ayé ni eléyìí. Ṣùgbọ́n kó tó ṣẹlẹ̀ sí ayé, gbogbo àwọn ènìyàn ò ní sí ní ayé mọ́ ní àkókò yìí. Nígbà tí a bá dénú ẹ̀kọ́ yẹn nípa bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, a máa ṣàlàyé fún wa. Nítorí pé àwọn tí ó sùn, àwọn tó kú wọ́n sùn, a kò sì lè bá òkú sọ̀rọ̀. Ṣùgbọ́n gbogbo tá à ń gbọ́ lónìí, bó ló ṣe rí? Mo rí níbí, mo rí lóhùn, rárá. Àwọn ẹ̀mí òkùnkùn, àwọn ló ń rí, àwọn áńgẹ́lù búburú tí ó tẹ̀lé Sátani sọ̀kalẹ̀ wá sínú ayé yìí ni. Nínú ìwé Kọ́rintì kínní orí kẹẹ̀ẹ́dógún, a fi yé wa nípa àjínde àwọn ẹni rere. Nítorí pé àjínde yóò ṣẹlẹ̀ lẹ́yìn, àjínde yóò ṣẹlẹ̀ nígbà tí Kristi bá délẹ̀ kejì. Níwọ̀n ìgbà tí àjínde ọba ti ṣẹlẹ̀, gbogbo àwọn ẹni tó ti kú wọ́n sùn nínú ibojì wọn. Ìwé Kọ́rìntì kínní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 51 títí dé 53, kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé, kíyèsí, ó ìjìnlẹ̀ ni mo sọ fún yín, gbogbo wa kì yóò sùn, gbogbo wa kì yóò kú, ṣùgbọ́n gbogbo wa la palárada nígbà tí Jésù bá dé. Lọ́gán ní ìṣẹ́jú ní ìgbà ìpè kẹyìn, nítorí ìpè yóò dún, a ó sì jí àwọn òkú dìde láì díbàjẹ́, a ó sì pa wọ́n lára dà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé, nítorí pé ara ìdíbàjẹ́ yìí kò lè ṣàgbé àìdíbàjẹ́ wọ̀, ara kíkú yìí kò lè ṣàgbé àìkú wọ̀. Ara nínú Olúwa, má fòyà, má bẹ̀rù. Ìwọ sáà ti ní Jésù. Tó o bá wà láyé nígbà tí Jésù bá dé, a pọ̀ lára dà. Tó o bá kú nínú Jésù, a jí ọ dìde kúrò nínú òkú.
nítorí pé àwọn òkúnú Kristi lákọ̀ọ́kọ́ jí dìde. Bíbélì sọ wípé nítorí Olúwa ti ká lára rẹ̀, yóò sọ̀kalẹ̀ wá láti ọ̀run kò pẹ̀lú ariwo ńlá àti ìfẹ́ Ọlọ́run. Nítorí àwọn òkúnú Kristi lákọ̀ọ́kọ́ jí dìde, ìrètí wà fún àwọn òkú, àwọn tí ó bá Kristi gbọ́, àwọn tí ó sùn, àwọn tí ó kú nínú Jésù. Ìrètí wa nítorí wípé ayé yìí Sátani parọ́ fún Adamu àti Efa, ó ní ẹ̀yin kì yóò kú ikú kíkú kan. Tẹ́ ẹ bá ju èso náà, à ń kú lónìí. Ìwà àti èmi ni ẹlẹ́rìí wípé ọ̀rọ̀ Ọlọ́run ó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ní tí ẹ bá jẹ́, ẹ̀yin yóò kú. Ikú méjì gan ló wà. Ikú àkọ́kọ́ yìí, ọmọ Jésù o, a kú. Ikú ẹ̀kejì ni kú ayérayé tí Jésù kú fún wa. Ara nínú Olúwa. Ìtànjẹ Sátani ó wà káàkiri ayé lónìí. Ṣùgbọ́n tó bá mo òtítọ́, Sátani kì yóò tọ́ jẹ. Àwọn kan máa sọ wípé ọba Saul ó pe òkú Samueli jáde. Lọ́ka Bíbélì yẹn dáradára, kìí ṣe Samueli ló fi ara wọn ba Saul. Àwọn ẹ̀mí òkùnkùn ló gbé àwọn Samueli wọ̀ tó wá dàbí Samueli. Samueli tí òun àti Saul tí wọn ò gbá tara wọn títí tí Samueli fi kú. Ṣé òun wá ni oṣù Edomu ni ó wà ní agbára láti lè pe Samueli jáde? Rárá o, kìí ṣe Samueli rárá. Tí a bá wèwe Matthew orí ìkẹrìnlá, orí ìkẹrìnlélógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún, Bíbélì sọ wípé kí a mọ́ tọ̀yìn jẹ ní ìkẹyìn ọjọ́, àwọn èké wòlíì yóò dìde. Wọ́n ó ṣe ńlá, wọ́n ó fi àmì àti iṣẹ́ ìyanu ńlá hàn. Wọ́n ṣiṣẹ́ ìyanu, wọ́n tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Tọ́ bá mo òtítọ́, o ní bọ́ sọ́wọ́ ìtànjẹ Sátani. Mò ń rọ̀ lónìí, mo òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ọ má bà bọ́ sọ́wọ́ ìtànjẹ Sátani. Dábàá ìwé wòlíì Ẹ̀sáyà orí ìkẹjọ ẹsẹ̀ ogún, Bíbélì ní sí òfin àti sí ẹ̀rí. Tí wọn kò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Bíbélì, nítorí pé kò sí ìmọ́lẹ̀ nínú wọn ni. Gbogbo ẹni tó máa ń kọ́ ni wípé o lè bá òkú sọ̀rọ̀, wípé tí òkú bá ti kú, wọ́n ti lọ sí ìlú mi. Èké ni ìkọ́ni yìí kò ti bá ìlànà àti àṣẹ Bíbélì mu. O lè tún wo ìwé Àìsáyà orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá, nítorí wípé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò lè ṣe kọ́ mọ̀ wá sí ìmúṣẹ. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó wà títí ayérayé. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní agbára, ó ṣiṣẹ́ ìyanu, ó ṣiṣẹ́ ìgbàlà. Gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàyè. Nítorí pa sọ wípé àwọn tó wà inú òwe mímọ́ ní ojoojúmọ́, àwọn ará Bẹ́ríà, wọ́n ṣẹ̀ ju àwọn ti Tẹsalónìkà lọ. Mò ń bì ọ́, mò ń rọ̀, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ka ọ̀rọ̀ Ọlọ́run, pinnu nínú ọkàn rẹ láti tẹ̀lé àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé tí ènìyàn bá kú ó sùn, èmi náà bá kó ro nǹkan kan nípa òkú Jésù Kristi. Nígbà tí Jésù kú, ṣé ìwọ rò wípé ní ọjọ́ Friday yẹn, ọjọ́ ẹtì yẹn, Jésù ti lọ sọ́run? Rárá, ó wà nínú ibojì, ó sinmi ní ọjọ́ Àbámẹ́ta, ọjọ́ Sátidé.
ni owuro kutukutu ojo Sunday ojo Eku Jesu jinde nigba ti Mary fe fowo kan oni rora ma ti fowo kan mi emi ke ti fara baba mi to ba se pe Jesu ti lorun so wa sese to wa pada wa ni se yo wa sese to so fun Mary wi pe emi ke ti fowo kan baba mi ni ara ninu Oluwa otito ni wipe awa ko fireti wa sinu oku sugba ninu olorun alaye ti se Jesu Kristi ni ireti wa wa awa na npi wa loni wipe ko fi ireti re sinu Jesu iku le de loni o le de lola ko si eda kan to ma gba ti yo de Jesu pelu gan le de tori pe Jesu nbo ko yi pada ogo re o bo ninu ogo ninu olala re lati wa ji awon oku dide lai di baje awon ti o ba wa laaye ti o ba Kristi bo a pa won lara da ma se je ke enikan o to je gba Jesu gbo tori pe Jesu ni ona o ni ye ati o ti to ko si eda kan ti o le lo si odo baba bi ko se nipasẹ Jesu ki la ko sinu we Luke ori ogun ese ikarun le logbon titi de ikari dini ogoji e je ki a gbo oro Olorun ki a gbo ohun ti a ko sinu we Luke nipa o kodoro tito yi tori pe Jesu pe wa Jesu pe o sugbon awon ti akaye lati jogun aye na ati ajinde kuro ninu oku won ki gbeyawo be ni a ki fi aya funi nitori wa ko le kuma nitori ti wa ko ba nitori ti won yo dabi awon angeli do nitori ti won ba awon angeli do ba awon omo Olorun si ni won nitori won o di omo ajinde mo be ko gbo bibeli ese bibeli ye dada ki awon ti ajidide kuro ninu oku ni ojo ajinde won ki yo ku ma titi ayeraye omo Olorun la ma pe won won yo ba angeli dogba akoko na ke ti to akoko na nbo sugbon o tan so fun Olorun ni wipe Jesu ni Oluwa re. Jesu ni Olugbala re. Jesu ni Oludande re. Jesu o ni oku o jinde o si wa laaye titi aye raye. Jaki Jesu ki o je ore re. Jaki Jesu ki o je eni ti o gbagbo to si to mo. Wa tele ni gbogbo ojo aye re se o se be omi ojo igbala ni ma fi igbala re dola nitori pe ere ti wa fun awon oku to kunu Jesu nitori pe alabu ko ni fun awon oku to kunu Jesu isi owo won te won o tele won leyin ako ninu we fi o ori ikokale ni ogun ese ikerin wepe ni ojo na Olorun orun yo nu omi je gbogbonu kuro ni oju won ani Olorun yo nu omi je gbogbonu kuro ni oju won ki yo si si iku mo hallelujah ojo nbo ta pa iku to pa warun ki yo si ofo ẹkú o ṣe mọ
ṣùgbọ́n tó o bá ní Jésù nìkan la tó lè pa ikú ayérayé run nínú ayé rẹ. Sọ́ba Jésù pọ̀, ṣé o sì, ṣé o mọ̀, ṣé o tẹ̀lé, ṣé o ṣe ìfẹ́ rẹ̀? Nítorí pé Jésù ni Olúwa, Jésù mi padà bọ̀ láti wá agbára lọ́wọ́ ikú, láti wá agbára lọ́wọ́ àrùn, láti wá agbára lọ́wọ́ àdánù àti òfò. Ṣé o gba Jésù gbọ́? Má bẹ̀rù kú, Jésù sọ wípé má bẹ̀rù àwọn tó lè para, ṣùgbọ́n tí wọn kò lè pa ẹ̀mí. Ṣùgbọ́n bẹ̀rù ẹni tó lè pa ẹ̀mí àti ara ní ọ̀rọ̀ àpáàdì. Ara nínú Olúwa, Jésù padà bọ̀ láti wá mú wa lọ sí ilé. Tẹ̀rí ọkàn rẹ ba nígbà tí a gbàdúrà sí Ọlọ́run. Jésù Olùgbàlà, àwa mọ̀ wípé ẹ̀yin padà bọ̀ nítorí pé ẹ̀yin ti ṣẹ́gun ikú, ẹ ti ṣẹ́gun àrùn, ẹ ti ṣẹ́gun òfò, ẹ ti ṣẹ́gun àtánù, ògo àti ọlá ni fún orúkọ mímọ́ yín. Nínú ìrètí ìṣẹ́gun ni àwa yọ ayọ̀ ìṣẹ́gun. Jésù, àwa ọmọ rẹ nìyí, ẹ gbà wá là, ẹ sọ wá di aṣẹ́gun, ẹ múnú wa dùn, ẹ sọ ayọ̀ wá di kókò. Ẹnu omi jẹ́ wa nù, bàbá ẹ kàwáyé fún ilé ògo náà, kí inú wa kí o lè dùn, kí ayọ̀ wa kí o lè di kókó, kí Jésù kí ó bùkún fún ayé rẹ, kí ó bọ̀ pàdé lónìí, kí ó tẹ àrùn àti ìṣòro tó ń tọ̀ là kọjá. Jésù Olúwa wa, àmì.

ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní déédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú yín. Àmín.

0: àlàáfíà ọlọ́run kó máa bá wa gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlàbà yín.
1: Bàbá wa ti ń bẹ lọ́run nípasẹ̀ Jésù Kristì, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní iyebíye tí a nílẹ̀kan sí láti gbọ́ ọ̀rọ̀ yín níwọ̀n ìgbà tá a ṣì wà láyé. Ọlọ́run ẹ gba ọ̀pẹ wa. A gbàdúrà sí pé bí a ti ń gbọ́ràn nílẹ̀kan sí, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí jẹ́ kó tọ̀ wá pẹ̀lú iyì àti agbára. Ẹ jẹ́ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́, kó lè ṣe ayé wa ní ire. Ògo ni forúkọ yín. Ẹ̀mí mímọ́ ẹ wá ṣe wa ní òye láti mọ ìwé mímọ́. A ó máa yìn, a ó máa gbé yín ga. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì. Lẹ́ẹ̀kan sí Akíwa, káàbọ̀ sí wákàtí ìgbàlà. Ní gbogbo tí ọwọ́ já ìkànnì ilé tí ẹ ti ń gbọ́n wa, àdúrà wa lẹ́ẹ̀kan sí ni pé ọ̀rọ̀ yìí yóò dàpọ̀ mọ́ ìgbàgbọ́, yóò yí ayé wa padà ní orúkọ Jésù Kristì. Fún bí ọ̀sẹ̀ díẹ̀, a ti ń wo ìwé Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkeje. Ó ń sọ nípa iṣẹ́ ìyanu, ìríran, iṣẹ́ ìyanu, ìwo afọ́júsàn, iṣẹ́ ìyanu tí Jésù ṣe tí ó fi ìmọ́lẹ̀ fún ẹni tí kò ní ìmọ́lẹ̀. Òun ni a ti ń wò láti bí ọ̀sẹ̀ méjì. Mo sì ń gbàdúrà fún ọ náà ní gbogbo tí òun kò wà. Ìmọ́lẹ̀ Ọlọ́run yóò wá, ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì wà síbẹ̀ ní orúkọ Jésù Kristì. Gbà mí láyè láti ka Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ ìkíní sí ìkeje lẹ́ẹ̀kan sí, kí ọ̀rọ̀ tí a ti ń bá pọ̀ yìí kí ó lè yé wa dáradára. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ yìí rẹ̀ sì bi léèrè wípé olùkọ́ ni, ta ni dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ní afọ́jú? Jésù dáhùn wípé kì í

0: ṣe nítorí ọkùnrin ìdẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ ọlọ́run hàn lára rẹ̀ èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ni tí ó rán mi nígbà tí ń ṣe ọ̀sán òun ń bọ̀ wá nígbà tí ẹnìkan kò lè ṣe iṣẹ́ níwọ̀n ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé nígbà tó sì wí bẹ́ẹ̀ tán ó tutọ́ sílẹ̀ ó sì fi itọ́ náà ṣe amọ̀ ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà ó sì wí fún un pé lọ wẹ̀ nínú adágún sílúàmù ìtumọ̀ èyí tí ń jẹ́ ràn ọ́ lọ nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ ó wẹ̀ ó sì dé ohun ríran mo ń gbàdúrà fún ọ náà lórúkọ jésù wá ríran kúrò ní gbogbo ipò ìfọ́jú tó wà ní orúkọ jésù wá ríran a ti wọ ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin títí di ọ̀sẹ̀ tó kọjá a rí pé jésù rí iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ó dá iṣẹ́ rẹ̀ mọ̀ ní ayé kò kàn ń lọ pẹ̀lú ìfọ́jú ohun tí a mọ̀ ni pé ẹni tó fọ́jú kò lè darí ẹni tí ò fọ́jú ó máa gba ẹni tó lajú láti ran ẹni tó fọ́jú lọ́wọ́ bí jésù ti ń kọjá lọ ó rí ẹni tó fọ́jú ó sì dúró èrèdí rẹ̀ tó fi dúró ó rí iṣẹ́ rẹ̀ ó ní èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tó rán mi nígbà tí ń ṣe ọ̀sán òru ń bọ̀ wá nígbà tí ẹnikẹ́ni kò lè ṣiṣẹ́ mọ́ níwọ̀n bá tèmi wà ní ayé yìí èmi ni ìmọ́lẹ̀ ayé jésù kan rí iṣẹ́ rẹ̀ kò kàn sọ nípa iṣẹ́ rẹ̀ lásán a rí pé jésù tẹ̀síwájú láti ṣe iṣẹ́ tó yẹ kí ó ṣe ọ̀tọ̀ ni kíyàn mọ ohun tó yẹ kíyàn ṣe ọ̀tọ̀ ni kí ó tẹ̀ máa sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀tọ̀ ni kó ní ìpinnu àti ìlànà láti ṣe ọ̀tọ̀ sì ni kó ṣe mo ń gbàdúrà fún ọpọlọ ọ̀fẹ́ láti ṣe ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ nínú ayé ọkọ rẹ gẹ́gẹ́ bí aya nínú ayé aya rẹ gẹ́gẹ́ bí ọkọ nínú ayé ọmọ rẹ gẹ́gẹ́ bí òbí nínú iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí a pè níbi iṣẹ́ rẹ oore ọ̀fẹ́ láti ṣe ojú rẹ tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí adarí olúwa yóò dálù ọ ní orúkọ jésù àwọn ọpọlọ ni wọ́n ní wọn ní iṣẹ́ wọ́n ní ẹnu bíi ti ajàkàrà gẹ́gẹ́ bí ti yorùbá ti máa ń sọ ṣùgbọ́n wọn ò ní iṣẹ́ wọn ò ní action ọ̀rọ̀ wọn pọ̀ ju ìṣe wọn lọ irú àwọn bẹ́ẹ̀ wọn ò ṣe gbẹ́kẹ̀lé irú àwọn bẹ́ẹ̀ wọn ò ṣe gbáralé ẹ ò lè gbáralé ọ̀rọ̀ wọn tí wọ́n bá ṣèlérí fún yín ẹ má gbáralé nítorí pé kí ni o ẹnu ni wọ́n ní ó sì dùn láti sọ̀rọ̀ ju láti ṣe lọ ṣùgbọ́n jésù kì í sọ ohun tí kì í ṣe bẹ́ẹ̀ ni ohun tó bá máa ṣe ná máa sọ jésù kì í fi ọ̀rọ̀ ṣàwàdà jésù kì í ṣe alásọdànù alásọrége alásọ lásán nítorí fún jésù ọ̀rọ̀ wúwo kìkan jábọ́ lásán kìkan sọ̀rọ̀ kábàlẹ̀ sọ pé mọ̀rọ̀ sọ ní ti jésù a lè wí lè ṣe àti a lè ṣe lè wí ni ohun tí jésù bá máa ṣe òun ni jésù máa ń sọ jésù sọ fún wípé èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tó rán mi nígbà tí ń ṣe ọ̀sán òru ń bọ̀ wá nígbà tí ẹnikẹ́ni kò lè ṣiṣẹ́ mọ́ a rí pé ní kété tí jésù ṣe yìí ó tẹ̀síwájú láti lọ ṣe iṣẹ́ àtẹnumọ́ wa lónìí ó ní ẹsẹ̀ ìkarùn-ún níwọ̀n ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé níwọ̀n ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé ẹ má ṣe gbàgbé pé ẹnìkan ni jésù fẹ́ mú lárada ẹnìkan ni jésù fẹ́ wòsàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ fún nígbà tí a bẹ̀rẹ̀ ìkọ́ni lórí iṣẹ́ ìyanu yìí wípé jésù mọ̀ pé ń ṣe iṣẹ́ ìyanu lásán gbogbo iṣẹ́ ìyanu tí jésù ṣe ló ní í ṣe pẹ̀lú ìràpadà ènìyàn ló ní í ṣe pẹ̀lú ipò gbogbo ènìyàn wà ní gbogbo àgbáyé àti ohun tí ènìyàn nílò mo sọ fún ni pé ẹni gẹ́gẹ́ bí ó ti fọ́jú ti ara bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo ìran ènìyàn fọ́jú láti inú ádámù wá àti inú ádámù ni ènìyàn ti ní ìfọ́jú ọkàn ìfọ́jú tó fa ìyapa láàrin ọlọ́run àti ènìyàn gẹ́gẹ́ bí a ti bí ọkùnrin yìí gẹ́gẹ́ bí a fọ́jú láti inú ìyá rẹ̀ wá bẹ́ẹ̀ ni a gbogbo ènìyàn gbogbo ẹni tí a bí nípa ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin a rí i pé a bí wa pẹ̀lú ìfọ́jú ọkàn kò sẹ́ni tó mọ ọlọ́run kò sẹ́ni tó dá ọlọ́run mọ̀ òkùnkùn bo ọkàn ènìyàn bírimùbírimù òkùnkùn tí ó jẹ́ kí a dá ọlọ́run mọ̀ òkùnkùn tí ó jẹ́ kí a ní ìwà bí ọlọ́run ṣùgbọ́n nígbà tí jésù rí ọkùnrin yìí nígbà tí yóò wò sàn jésù sọ pé èmi ni ìmọ́lẹ̀ ọkùnrin yìí ó ní pé èmi ni ìmọ́lẹ̀ ayé nítorí pé ọkùnrin yìí ó ń ṣe àpẹẹrẹ ipò tí gbogbo ayé wà ọkùnrin yìí dúró fún àpẹẹrẹ ó dúró fún sample ipò tí gbogbo ìṣẹ̀dá ènìyàn gbogbo ẹni tí a bínú ádámù àti ẹ̀fà ipò tí wọ́n wà ni ọkùnrin yìí dúró fún ó dúró gẹ́gẹ́ bí representative gẹ́gẹ́ bí example gba tó kù ó wá sọ wípé èmi ni ìmọ́lẹ̀ ayé ọ̀rọ̀ tó wo ni kò sí ẹni tó sọ ró èyí rí kò sí ẹni tó sọ pé èmi ni ìmọ́lẹ̀ ayé láti gbogbo àwọn wòlíì tó lówà ti gbé èdè láti àgbà noah wá dégbà abraham dégbà mose dégbà dáfídì dégbà isaiah ezekiel ni malaki ni gbogbo àwọn tí wọ́n gbé èdè gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú láti wá sọ nípa ìgbàlà tó ń bọ̀ kò sí ẹni tó sọ gbólóhùn yìí wípé èmi ni ìmọ́lẹ̀ ayé nítorí pé wọn ò kí ń ṣe ìmọ́lẹ̀ ayé ṣùgbọ́n jésù wípé èmi ni ìmọ́lẹ̀ ayé Jesu wipe emi ni imole aye es mo pe Jesu ki se oniro ohun ni ami ohun ni be ni ati ami ohun ni otito o la n pe ni otito polopo lori esin lo wa je po oniro ni won esin won go ti e faye gba iro won so pe ko pa iro fun won so pe ki oto e ti o ba to iro wa wa lujona wa wo orun a ri pa won kan bayi ona esin ni esin to ma n toni je Jesu ni otito o ni ona otito ati iye ohun so ba ti so ohun na ni abege ohun ni otito ponbele lorun ati laye Jesu wipe emi ni imole aye fun gbogbo kan to nilo imole fun gbogbo aye to nilo imole fun gbogbo eni to nilo imole lati ririn aju aye re Jesu wipe emi ni imole aye tori pe oro Jesu so yi ko sese so Jesu a ma tenumo o si ti so lekan ni iwe Johanu ori kejo ese ikejila o wipe Jesu si tun so fun won pe emi ni imole aye eni ti o ba to mi leyin ki yo rin ninu okunkun sugbon yo ni imole iye emi ni imole aye Jesu si tun wi fun won wi pe emi ni imole aye eni keni to ba to mi leyin ki yo rin ninu okunkun sugbon yo ni imole iye mo fe ki e tedi so ti Jesu nso ni o wi pe emi ni imole ti aye nilo emi ni imole ti aye nilo eni keni to ba to mi leyin ki yo rin ninu okun yen tumo si gbogbo en ti o to Kristi leyin o rin ninu okun mo si tenumo fun wa mo so fun wa wi pe okunkun ti a nso yi koni ko ma bimo eyan le bimo sinu okunkun eyan le kawe ninu okunkun eyan le di governor ninu okunkun eyan le lowo ninu okunkun sugbon gbogbo aye to wa ninu okunkun asigbe aye ni odi aye ni aye okunkun ma nja si eyan ma lo gbo irin ajo aye re ninu okunkun yo si pari irin ajo re si okunkun birimu birimu lo pin ajo nibi ti ekun ohun ipayin keke wa mo ngbadura fun iwa temi eyi ki yo je ipin wa ni oruko Jesu Kristi Jesu wipe emi ni imole aye eni keni ti ko ba to mi leyin gege bi imole yo wa ninu okunkun yen tumo si pe ti o ba si wa nibe ti o to Jesu leyin to ba si wa nibe ti Jesu ti di Oluwa ati Olugbala re ninu okunkun lo wa o le riran o le mo bi nkan se ri asigbe aye ni gbogbo to wa lowo ewo ni wa si lo wa si owo lo wa si epo lo wa si ile lo wa si aya lo wa si oko lo wa si omo gan lo okunkun ti a so nipa re koni ko ma bimo koni ko ma kawe koni ko ma lo sile okun sugbon wa kan ri pe igbe aye ti e ko gbe odi aye ni oni gbegbe ti e ko gbe nitori inu okunkun ni o wa mo ngbadura fun won ni wakati ninu gbogbo okun ti o wa olorun imole yo mu o jade imole yo ton si pa ona re wa ri imole ti a fi rin Jesu wi pe emi ni imole aye eni keni to ba to mi leyin ki yo rin ninu okunkun sugbon yo ni imole iye iye tumo si wi pe imole ti a so nipa re yi iye ni a o si ma tenumo gba to ba ya o a o si ma wo ohun to tumo si lati ni iye gege bi imole lati ni imole gege bi iye Jesu wipe enikeni to ba n to mi leyin ki yo rin ninu okunkun ni korita ati se ipinu ki yo rin ninu okunkun ninu igbeyawo ninu itomo ki yo rin ninu okunkun ko ni se ese gbe yo bo ninu ewu sugbon aye ti ko ni Jesu aye to ma wa ninu okunkun ni aye to wa labe ijoba okun aye to wa labe isakoso okunkun aye ti okun le se ohun to ba wo a ri pe ko se ohun ti okun ko le fi aye eni ti ko ni imole se Jesu ni imole aye to ba si wa nibe to n gbo ohun mi to ti gba Jesu ni Oluwa ti Olugbala gbigba yo nkun ni o ti ni imole o ti ri Olorun esin o le fun ni imole Jesu wipe emi ni imole aye mo si n wi fun wipe Jesu ni imole aye o ni imole ti o nilo ni rin ajo aye re o ni imole ti o nilo lati se ipinu o ni imole ti o nilo lati rin lai fese ko o ni imole ti o nilo lati ri ohun to ye ko se o ni imole ti o nilo lati ri aye re bi o se ye kini o bi o se ye ko ri ki o ba le gbe igbe aye to ye ki o gbe a ri pe okunrin yi o ti wa nuhun fun opolopo odun eni ti a n wo itan re ninu iwe Johanu ori kesan nigba ti Jesu yo lada o ni pe emi ni imole aye ki kan se imole ti enikan imole aye niwon igba ti mo ba wa niyin emi ni imole aye Jesu yo je imole re o ni sawun pe Oluwa ni imole mi ati igbala mi ta le emi yo beru Oluwa ni agbara emi mi aya ta ni yo fun mi Oluwa ni imole ati igbala mi Oluwa ni imole ati igbala mi ta ni emi yo beru awon ti o ni Oluwa ni imole won o ni eniken lati beru won ni okunkun lati beru nitori pe imole a ma mole ni okunkun okunkun si le bori re nitori okunkun ke segun imole eredi re ni imole fi se pataki ninu aye re jesu wi pe emi ni imole aye ni kede to so be tan jesu lo si oju ise o fi agbara ise da re won gege bi emi ni e ko wi ni ati ko se pe lati nu amo lati nu erope ni oluwa ti da eniyan ni awurara re lekan si jesu fi agbara ise da re han gege bi olorun ninu erun ara pe okunrin ti a so nipa e ki se pe o ni oju to fo ko ni oju rara ko si aye oju bibi ti o ye koju wa oju re mo ni jesu si tu to sile o si se amo o ti se oju ti tun fun o ni ko lo we ninu adagboro kan ko lo we ki ara se kini o ara re si da o si riran loruko jesu wonu wa riran ni asale ni bi gbogbo ti okunkun ti sodo se ni gbogbo ti okunkun ti njoba ni gbogbo ti okunkun wa ako pe imole na mole laarin okunkun okunkun si bori re mo gba ladura ijobo okunkun aye re yo dope loni bi o ti n gba jesu laaye bi o ti n tele jesu gbogbo agbara ti okunkun ti lori aye re lori opolo re lori ilera re lori irin ajo re lori igbeyawo re lori ise re ni oruko jesu kristi ti n se imole opin de ba won loni ni oruko jesu kristi emi ni imole aye tori okunkun ni a se nilo imole bi ko ba si okunkun ki ba ti si eredi fun imole bi ko ba si okunkun ki ba ti si eredi fun imole kini ohun ti imole se gba jesu pe emi ni imole aye kini ohun to tumo si ki a ba le mu ipinu to se pataki ni oni yi ki a ba le rin ninu imole ohun akoko ni pe ohun ta pe ni imole ni ohun to ma fi kan han imole ni ohun ko to ba je ki a ri nkan bo se ri ohun to je ki a awo aso mo wi pe aso ti mo wo yi o ni awo dudu o ni awo funfun o ni awo pupa o ni awo elewe o ni awo resu resu imole lo n je ki a ri bi nkan ti ri imole lo n je ki a ri pe oko to wa ni imole lo n je ki a ri oko to n bo imole lo n je ki a ri awon eyan to n koja ohun yohun to ba je ki a ri nkan ohun ni a pe ni kini o ohun ni a pe ni imole imole a ma fi okunkun han imole a ma tu asiri okunkun imole a ma si aso loju okunkun imole a ma je ki a ri nkan gege bi okunkun bi o ti ma n bo ewu okunkun a ma bo ewu okunkun a ma bo iro ati aisoto okunkun a ma bo ese sugbon jesu o se kini o si otito o si okan eyan si otito ohun ni imole ti o se kini ohun ni imole ti o mu otito wa ohun ni imole to si aso lori aito lori aisododo lori iro lori etan ohun ni imole to n fi ewu won to n je ki a ri ewu jesu wi pe emi ni imole aye emi ni mo n si aso loju egun okunkun emi ni imole aye emi ni mo n si aso lori etan ati itanje esin emi ni imole aye emi ni mo n si aso ti mo n tu asiri ese ati etan re emi ni imole aye e je ki awo johanu ori keta ese ikokandinlogun ati ese ogun jesu wi pe emi ni imole aye kini ise ti imole n se eyi ni idajo naa pe imole wa si aye awon eniyan si fe okunkun ju imole lo nitori ise won buru nitori olukuluku eni ti o ba wa buburu ni koira imole ki si wa si imole ki a ma se ba ise re wi sugbon eni to ba n se otito ni wa si imole ki ise re ki o le fi ara han pe a se won nipa ti olorun e o gbo nkan bibeli pe jesu lo n soro pe eyi ni idajo na pe imole wa si aye awon eniyan si fe okunkun ju imole lo e ori ipo ti aye wa loni nitori okan won sokunkun won fe okunkun ju imole lo idajo aye re ni pe imole wa si aye awon eniyan si fe okunkun ju imole lo bi a se ni gbogbo awon eniyan fe okunkun ju imole lo opolopo awon eniyan korira otito awon eniyan n fe eni to ma pa iro fun won te ba n so fun won wipe iro leleyi eleyi o le gba yin la eleyi o le wo yin san ona etan ni aimoye esin lo wa laye esin o gbarila esin a ma mu ni sesin ni jesu ni ona otito ati iye awon eniyan korira imole nitori ise won buru eredi re ti a fi n se ninu ibi ni si awon eniyan olorun eredi re ti a fi n se ninu ibi ni si awon kristiani to to nitori aye ayé yìí ayé òkùnkùn ni ayé tó kórira ìmọ́lẹ̀ ẹni tó ń sọ òótọ́ fún wọn wọn kórira rẹ̀ níbi iṣẹ́ ẹni tí ò fẹ́ parọ́ àkókò tó débi iṣẹ́ wọn máa so pàmpá bọ̀ wọn máa fi ọ́sọ ọ̀pọ̀ wọn máa ṣe ní ibi wọn máa sọ̀rọ̀ sí wọn máa ṣe ní inú níbi ni sí nítorí iṣẹ́ wọn burú ní ibi iṣẹ́ ẹni tó kọ̀ láti jí owó ìlú wọn máa yọ kúrò ìgbà míì gan wọn á yọ wọn kúrò níbi iṣẹ́ ìgbà míì wọn á fi ẹ̀tọ́ wọn jù wọn nítorí kíni nítorí iṣẹ́ wọn burú ẹ jọ kí ni àwọn ènìyàn kan ṣe tí wọn fi ń pa wọn wọn ò ṣe wọn ò dọ́kọ wọn ò jalè wọn ò pànìyàn nítorí wọn ń gbégbé ayé ìwà mímọ́ nítorí wọn ń gbégbé ayé òdodo nítorí wọn gbàgbọ́ nínú jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà àwọn tí wọn lépa ìwà mímọ́ àti àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn síbẹ̀ àwọn èèyàn sì ń ṣe nínú bí ni sí wọn síbẹ̀ àwọn èèyàn sì ń bá wọn yà síbẹ̀ àwọn èèyàn sì kórira wọn èèyàn sọ pé òun ò bọ òrìṣà mọ òun ó sì máa bọ òrìṣà nígbà tí ojú rẹ ńlá tán ó ní ó sì máa bọ omi ó sì máa bọ igi ó sì máa tẹríba fún omi àti ẹ̀mí òkùnkùn mi ò ṣẹgbẹ́ oṣù mọ́ mi ò ṣẹgbẹ́ àjẹmọ́ àwọn tí wọ́n wà ní òkùnkùn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe nínú bí ni sí nítorí kí ni o nítorí iṣẹ́ wọn burú nítorí wọn kórira ìmọ́lẹ̀ jésù wípé nítorí olúkúlùkù ẹni tí ó bá ń hùwà búburú kí kórira ìmọ́lẹ̀ nítorí gbogbo ẹnikẹ́ni tó bá ń hùwà búburú ó ń kórira mọ́lẹ̀ bí o bá kórira jésù lónìí ohun tó túmọ̀ sí ni pé ó ń hùwà búburú bí o bá kórira àwọn ọmọ ọlọ́run tòótọ́ àwọn ọmọlẹ́yìn jésù tí ò fẹ́ wọn láyé torí wípé ó kórira òtítọ́ ni torí ó kórira ìmọ́lẹ̀ bí ẹ̀sìn kẹsìn kan tí ó bá ń gbógun ti jésù kristi nítorí ẹ̀sìn yẹn ẹ̀sìn òkùnkùn ni ẹ̀sìn tó kórira ìmọ́lẹ̀ gbogbo ohun tó bá ń ṣe nínú ibi ni sí ìmọ́lẹ̀ òkùnkùn ni wọn gbogbo ohun tó bá kórira ìmọ́lẹ̀ òkùnkùn ni wọn gbogbo ohun tí ò fẹ́ ní ìbáṣepọ̀ ṣe pẹ̀lú ìmọ́lẹ̀ òkùnkùn ni wọn nítorí náà jésù wípé gbogbo ẹni tó bá hùwà búburú ní kórira ìmọ́lẹ̀ ìkórira ìmọ́lẹ̀ ìwà búburú ni ṣé ò sí lára àwọn tó kórira ìmọ́lẹ̀ ó sọ pé ó ń lọ ṣọ́ọ̀ṣì lóòótọ́ ṣùgbọ́n ìwà rẹ burú nítorí o kórira ìmọ́lẹ̀ orúkọ kristẹni ló ń jẹ́ lóòótọ́ ṣùgbọ́n ìwà rẹ burú nítorí pé o kórira ìmọ́lẹ̀ o ò tí ì ní jésù ní ayé rẹ ẹ̀sìn ló gbà mi ò sì sọ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé ẹ̀sìn ò lè gbanilà ẹ̀sìn ní ìtiraka ènìyàn láti wá ọlọ́run jésù ní ìfarahàn ọlọ́run sí ènìyàn ènìyàn tó ti sọnù ènìyàn tó ti ṣakolọ ènìyàn tí òkùnkùn ti bó ọkàn rẹ bírímù ènìyàn tí ò mọ ọ̀tún sí òsìn rẹ ènìyàn tó ti jogún òkùnkùn láti inú ádámù àti éfà ènìyàn tí a bí gẹ́gẹ́ bí afọ́jú láti inú ìyá rẹ wá jésù ní ìmọ́lẹ̀ ayé jésù ní ìmọ́lẹ̀ yìí ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi ṣé o ti gba jésù ní olúwa àti olùgbàlà ó di ìgbà tí o bá rí jésù kí o tó rí ara rẹ ó ní ìmọ́lẹ̀ tí yóò fi ayé rẹ hàn ìrìn àjò tó ń gbé yìí ó ní òpó ti ṣàṣeyọrí láyé ṣùgbọ́n ṣé àṣeyọrí tó yẹ kí o ṣe ó ní o ṣe àṣeyọrí rere wà àṣeyọrí burúkú wà àṣeyọrí tí ò bá ìlànà ọlọ́run mu kì í ṣe àṣeyọrí àṣeyọrí àti àlùyọ tí ò ń ṣe ohun tí ọlọ́run fẹ́ kí o dà láyé kì í ṣe àlùyọ rere nítorí náà ó ṣe é ṣe kí o ní ipò ó ṣe é ṣe kí o ní ọ̀la ṣùgbọ́n kó o sì wà nínú òkùnkùn bẹ́ẹ̀ torí o ò ní mọ ohun tó yẹ kó o fi gbogbo ìyẹn ṣe Sọ́ọ̀lù ó jẹ́ oní ìtara fún ẹ̀sìn ó ti pa àwọn ènìyàn nítorí ẹ̀sìn ó ti ṣe nínú bí nítorí ẹ̀sìn ọjọ́ tó rí ìmọ́lẹ̀ ọjọ́ rẹ̀ ní ayé rẹ̀ gba ìyípadà ọ̀tún ọjọ́ tó rí ìmọ́lẹ̀ ọjọ́ ẹni ìyípadà bá ayé rẹ̀ ọjọ́ yẹn ló rí bí ayé rẹ̀ ti rí ọjọ́ yẹn ló rí ipò tí ó wà ọjọ́ yẹn ni ó rí pé ẹlẹ́ṣẹ̀ ni òun ọ̀tá ọlọ́run ni òun òun rò pé òun sin ọlọ́run ni ṣùgbọ́n nítorí nínú òkùnkùn ló wà ọjọ́ yẹn ló rí ara rẹ̀ tí ayé rẹ̀ sì gba ìyípadà tí ayé rẹ̀ sì di ọ̀tún ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lóhùn ṣé o ti ní ìmọ́lẹ̀ ṣé o ti wà ní ìmọ́lẹ̀ àbí ìwà rẹ̀ sì burú síbẹ̀ ṣé o ti wà ní ìmọ́lẹ̀ o nílò ìmọ́lẹ̀ nínú ayé rẹ̀ Jésù sì ní ìmọ́lẹ̀ tí o nílò Jésù ti ní ìmọ́lẹ̀ ayé ohun tí ìmọ́lẹ̀ máa ń ṣe ni pé ìmọ́lẹ̀ a máa fi òkùnkùn hàn ìmọ́lẹ̀ a máa tú àṣírí ìmọ́lẹ̀ a máa jẹ́ kí a rí bí nǹkan ṣe rí whatever makes us to see things the way they are is what we call light ṣé o ti ní Jésù gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ òun sì ní ìmọ́lẹ̀ tí o nílò ní ìrìn àjò ayé rẹ̀ òun ní ìmọ́lẹ̀ ayé o ẹnikẹ́ni tó bá tọ̀ lẹ́yìn kì yóò ṣe kí ni o kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ tó ń jẹ́ iyì wọ́n sì máa tẹnumọ́ eléyìí níwájú sí mo fẹ́ kí o mọ̀ wípé ohun tí a ń pè ní ìmọ́lẹ̀ yìí iyì ni a tètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà nípasẹ̀ la dáhùn gbogbo kò sí ohun tí a dá lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ yìí di ẹran ara ó sì ń bá wa gbé nínú rẹ̀ ni iyì wà iyì náà sì ni ìmọ́lẹ̀ ayé ó di ìgbà tí o bá ní iyì ọlọ́run inú ayé rẹ̀ kí o tó rí ara rẹ̀ bí ara rẹ̀ ṣe rí kí o tó rí ayé rẹ̀ b bi aye re se ri ki o to mo tu e ko fi aye re si ai ni imole lo nje ko ma se aye re lo ai ni imole lo nje ko ma lo da ko mo egbe kegbe ai ni imole lo nje ko ma se asowo wa wo wo ku wa de je ku je wa mu nku mi ai ni imole lo nje ko ma wo nu okun lo lati wa agbara ai ni imole mi o je ko ni ifokan bale ai ni imole je ki iporu ko ba okan re ai ni imole je ko ma se ese gbe awon igbese to ma mu abamo to ma mu ipalara wa tori pe o ni imole ni bi jesu ba wonu okan re ohun yo parada ohun yo pora wa si ni imole aye wa ni imole iye aye re o si ni ma farapamo aye re o si ni ma sese gbemo aye re o si si na be sakoso ati ijobo ohun mi mo ipo to wa ni asale so nilu imole jesu bi imole ba wonu aye re o ni ri bakan na mo o si fe fun ni imole jesu wa ki o ba le ni imole ki o ba le ri imole ki o ba le ni imole to ye ko fi gbigbe aye re ki o ba le ni imole ti o je ko ri bi olorun ti ri ki o ba le ni imole ayira o wa nibe ni role o si wa ninu okunkun iwo na mo pe inu okun lo wa ijeun re inu okunkun ni ironu re inu okunkun ni igbese re inu okunkun ni iwo na mo pe iporuru kunu okan re nitori ko si imole o n gbogbo lo sokun fun o nitori pe o wa ninu o ni imole loni o le ni imole olorun bi o tin pinu lati tele jesu christi ohun to na na ni ironu piwada ati igbagbo ninu jesu christi ohun to na na ni ironu pada kuro nu ese ati igbagbo ninu jesu christi gege bi oluwa ati olugbara re jesu ti so idiyele fun idande re jesu ti so idiyele fun idande ati itusile re kuro lowo ise ati agbara gungun nipase iku ati isiku ati ajinde re kuro ninu oku to na na ni ironu piwada ati igbagbo igbagbo ni o so opo mo agbara imole ise okun yoo si da sonu aye re o fe ki imole ko tan sinu aye re o fe ki ohun ki o parada mo fe ki o teri okan re ba lati beleda ilaja olu e fun mi ni imole emi na nilo imole ibi ti mo de yi mi o fe tesiwaju ni ogungun mo mi o fe fi itoko oju aye mi gbe igbe aye ogungun mi o fe ririn ogungun mi o fe jeje ogungun mo mo fe kuro ni egbe ogungun opolopo lo lati jade kuro ni egbe ogungun egbe iwa bi olorun egbe iwa buburu egbe iwa ika egbe iwa je egbe ti won ti n payan o ni lati jade kuro nibe jesu ni agbara lati gba ola yo dare eseji on eje re ye bi yo fi wewo imole yo tan si okan re agba ogunkun yo si di asan gbogbo ijowo okun yo si di ofo o wa nibe loni mu ipin yen ba olorun so ku lo e sanu fun mi emi o to se lese mori ara mi loni gege beri to nilo imole jesu oluwa e sanu fun e dariji mi e fi eje ti e ta si lori agbelebu e fi we ri okan mi na kuro ni idale bi ese ati ogunkun jesu wa joba imole wonu aye mi je ko ko pora eyin okunkun ese eyin okunkun ibi eyin okunkun ewa be olorun o ye ma pora kuro ni okan mi kuro ni ebi mi jesu gba ijoba ogo ni fun oko oluwa jesu oluwa wa ami olorun igbalawa agbenja fun anfani alailegbe yi a yan fun oru ofe lati gbo nipa imole aye imole iye ti se jesu christ mo gba alaju alolo ba iye okan to mu ipinu lati gba jesu ni oluwa ati olugbala iye okan to ronu piwada o ya jesu wonu okan won gbogbo agbara okunkun o ya ko ma di asan gbogbo ide okunkun o ya ko ma ja ni oruko jesu ko ma ja emi jesu ko wonu re lo adariji o ki o di ominira eje jesu pa ese serere eje jesu so di ominira iya ni pe nko wonu aye re iwo to nse ipinu ni toto loruko jesu di ominira mo gbadura fun o gbogbo ise okunu aye re ko di asan loni yi di ise okunkun ninu aye re ninu ise re ninu agbara re ninu ebi re ninu igbeyawo re loruko jesu ninu ise ranse ati ibe gbogbo ijobo gbogbo ise okun loruko jesu kon di asan imole bori ninu aye re imole bori ogo ni fun oko oluwa jesu oluwa wa ami.
1: A gbagbọ pe ọrọ igbalaye ti mu igbala ba yin. Ọrọ igbalaye ni o tẹyin wa lati ise iranse Mission to Save Ministry International. Fun ibere, amọran tabi adura, e pe wa sori ẹrọ ibanisọrọ 0704948172 lẹẹkan si 0704948172. 8. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: This is Diamond FM.

Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke sọ di mímọ̀ wípé ìjáwé olúborí òun jẹ́ ìjáwé olúborí tó jẹ́ ti ìṣèjọba àwarawa àti ti gbogbo ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sọ̀rọ̀ ní kété tí wọ́n kéde èsì ìdìbò náà. Adeleke dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n dúró tì í. Gómìnà tí ó jáwé olúborí fún ìgbà kejì ni ó tayọ Bọ́lá Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú APC àti àwọn tí wọ́n jọ díje yòókù. Ó ṣàlàyé pé ètò ìṣèjọba òun yóò mójútó mímú kí àwọn aráàlú gbádùn ìṣèjọba àwarawa àti wípé yóò mú kí ìpínlẹ̀ ọ̀hún di ìpínlẹ̀ tí àwọn ènìyàn yóò ti wá máa dá okòwò sílẹ̀. Bákan náà ni Adeleke nawọ́ ìfẹ́ sí gbogbo àwọn tí wọ́n jọ díje. Ó ṣàlàyé wípé ètò ọ̀hún jẹ́ èyí tí ó jẹ́ eré tí ẹnìkan fi jáwé olúborí tí àwọn yòókù náà yóò sì jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́. Ìjọba ìpínlẹ̀ Imo ti fi òfin de kíkiri ọjà ní ẹsẹ̀ títì àti dídúró gbèrò tàbí já èrò tó ń ti ẹrù kíkó tàbí já èrù ní àwọn òpópónà ní olú ìlú tí í ṣe Òwèrè. Àwọn òpópónà tí ọ̀rọ̀ kàn ní òpópónà ńlá bíi Rotobi, Roisi àti Douglas tí wọ́n wà ní àárín gbùngbùn olú ìlú ìpínlẹ̀ náà. Àṣẹ ọ̀hún ló wà nínú ìfilédè tí ó ti àwọn oníròyìn lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alábòjútó ètò ìdàgbàsókè ìlú ńlá ti Òwèrè, Franklin Nzewodo. Ó ṣàlàyé ẹni títún ṣe olùgbanímọ̀ràn pàtàkì sí gómìnà lórí ìfẹsẹ̀múlẹ̀ Chinaza Nwaneri. Wọ́n ṣàlàyé wípé bí àwọn ènìyàn ṣe ń ṣe káràkátà lójú pópó tó jẹ́ òpópónà ńlá ni ó ń di lílọ bíbọ̀ ọkọ̀ gèrè lọ́wọ́ ní agbègbè ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti ti buwọ́lu fífún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti South Africa tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ ọ̀hún ní mílíọ̀nù kan náírà tí àpapọ̀ iye wọ́n jẹ́ 21 nínú ọ̀rọ̀ tó fi léde láti ọ̀dọ̀ akọ̀wé ìròyìn sí gómìnà Ukoha Njoku ni ìjọba ti sọ di mímọ̀ wípé àwọn ti buwọ́lu ètò ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ òkèrè ọ̀hún àti wípé ìjọba àwọn kò ní fi wọ́n sílẹ̀ ní àkókò tí wọ́n nílò ìrànlọ́wọ́ yìí nínú ọ̀rọ̀ tó fi léde. Ó ṣàlàyé wípé wọ́n ń ṣe ìyẹ̀wò àkọsílẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọn lọ́wọ́ láti rí dájú wípé àwọn ohun tó gbé wọn wálé àti ohun tí ẹnìkọ̀ọ̀kan wọn ń kojú kí wọ́n lè mọ ọ̀nà tí wọ́n gbà ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n wà ní orílẹ̀-èdè wa ní Nàìjíríà. Bákan náà ìgbésẹ̀ yìí fi ṣe àfihàn bí gómìnà ó ti ṣe nífẹ̀ẹ́ aráàlú àti ìfarajì rẹ̀ sí ìgbé ayé gbádùn àwọn tó nílò ìrànlọ́wọ́ ní ìpínlẹ̀ rẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ. Àjọ tó ń gbógun ti lílo egbòogi olóró lọ́nà àìtọ́ ìyẹn NDLEA ẹni tó jẹ́ ọ̀gá wọn ní ìpínlẹ̀ yìí Fátímọ̀ Púpọ̀ láti rọ àwọn agbègbè àti àwọn olùgbé ní ìpínlẹ̀ Kwara láti ṣe àtìlẹ́yìn fún àwọn àjọ ọ̀hún láti lè rẹ́yìn àwọn tó ń lo egbòogi olóró àti àwọn tó ń tà á. Ó pe ìpè ọ̀hún lásìkò tí wọ́n ṣe ìgbékalẹ̀ ọ́fíìsì àjọ ọ̀hún tí àwọn agbègbè ìdọ̀fihàn fi lé wọn lọ́wọ́ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara. Gbogbo ọ̀la ṣàlàyé wípé ìfọwọ́sowọ́pọ̀ ṣe pàtàkì láti fi òpin sí lílo egbòogi olóró lọ́nà àìtọ́ pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ó kí àwọn ènìyàn agbègbè ìdọ̀fihàn fún bí wọ́n ṣe ṣe àyè ọ́fíìsì ńlá ọ̀hún. Bákan náà ló ṣàlàyé wípé
ile ti won ko fun ndlea ohun yoro ajo ohun lagbara lati le jigiri si ati gbogun ti lilo egbogi oloro lona aito lagbegbe ohun alaga ijoba ijoba ibile ifelodun femi yusuf gboriyin fun awon olugbe agbegbe na fun ile ti won ko ti iye re nlo si bi milionu 15 abo naira o se apejuwe igbese na bi ona lati ran ijoba lowo ninu ati mu ki ese to abo fese rinle si bakan na lo salaye wi pe eyi yo ran ijoba lowo lati gbogun ti lilo egbogi odoro lona aito bakan na lo se apejuwe na gege bi o se apejuwe lilo egbogi odoro bi okan gbogi lori ohun to nko awon ijoba lominu lori awon odo ni ipinle yi bi e ba se ndara po mo wa iroyin ekunrere le ngbo ni Diamond 88.7 FM iroyin yo tesi waju leyin idanuduro ranpe yi

0: ẹ darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa ìtàkùn ìbàdàn rẹ Facebook ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM shining supreme.
1: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
2: Oto ẹgbẹ̀rún lọ́nà márùn-ún àwọn ènìyàn ni ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì tó wáyé ní Indonesia ti lé kúrò ní agbègbè wọn tó sì jẹ́ wípé àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ti ń lọ síbi 150 báyìí. Àwọn tí wọ́n ń ṣe ètò ìdóòlà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn ènìyàn rí ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì ọ̀hún ti wáyé ní erékùsù Flores ní nǹkan bíi 5:00 PM ọjọ́ Sátidé ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fi yé ni wípé 500 àwọn ilé àti 100 àwọn ilégbèé ni àwọn èèyàn ti kúrò tó sì jẹ́ wípé níṣe ni ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì ọ̀hún ba agbègbè ọ̀hún jẹ́ tó mú kí ilẹ̀ rírì tún fọwọ́ ba àwọn agbègbè ibòmíì tí ó ń lé ní 300 ní agbègbè náà. Ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún ní ó ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé igbákejì rèé tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì yóò ṣẹlẹ̀ ní Indonesia èyí tó ń fihàn wípé agbègbè ọ̀hún nílò àbójútó gidi gan. Ìròyìn lẹ́ka eré ìdárayá. Ikọ̀ Nàìjíríà ti gba àmì ẹ̀yẹ bàbà nínú ìdíje ti àwọn obìnrin ilẹ̀ Áfíríkà lẹ́yìn tí wọ́n na Morocco ní ìdíje ọ̀hún láti gba ipò kẹta. Nàìjíríà jáwé olúborí láyò 3-2 nígbà tí wọ́n wọ ìpele goli wòmíngba lẹ́yìn tí wọ́n parí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún lójú ọjọ́ sí ayò kan kọ̀ọ̀kan ọ̀mì. Morocco ni ó ti kọ́kọ́ fàkọyọ tó jẹ́ pé wọ́n kọ́kọ́ gbáyò sáwọn ní ìṣẹ́jú 17 ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún kó tó di pé ikọ̀ alátakò náà gba ayò padà tó fi di ayò kọ̀ọ̀kan nípele goli wòmíngba ni ikọ̀ Nàìjíríà ti padà jáwé olúborí láyò 3-2. Èsì àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ló mú kí Nàìjíríà gba àmì ẹ̀yẹ bàbà tó sì jẹ́ wípé Morocco ló ṣe ipò kẹrin nínú ìdíje ọ̀hún.

ẹkúnrẹ́ ìròyìn fún ti ọ̀sán òní kò ní ju báyìí lọ ká tó dánu dúró ẹgbẹ́ àwọn gógó tá a ti mẹ́nuba lẹ́ẹ̀kan sí a fi tó yín létí pé àjọ INEC ti kéde Adeleke gẹ́gẹ́ bí olúborí ìdìbò gómìnà nípínlẹ̀ ọ̀sùn gómìnà ìpínlẹ̀ ọ̀sùn kéde wípé ìjáwé olúborí òun jẹ́ ìjáwé olúborí fún ìjọba àwa ara wa ìjọba ìpínlẹ̀ Imo fi òfin de títa ọjà lẹ́sẹ̀ títì àti gbígbé ọkọ̀ sí òpópónà lọ́nà tí kò bófin mu ní ilẹ̀ òkèrè ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì ti lé lápá àyàká kúrò nílẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́ka eré ìdárayá ikọ̀ Nàìjíríà gba ife ẹ̀yẹ bàbà ní ẹ̀yìn tí wọ́n lu ikọ̀ Morocco níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2026 ká tó máa lọ ǹjẹ́ mọ̀ pé nírú ẹjọ́ òní lọ́dún 1951 ni wọ́n bí ẹni tí ṣe ààrẹ ẹlẹ́kẹtàlá lórílẹ̀‐èdè wa Nàìjíríà Umaru Musa Yar'Adua ní ìpínlẹ̀ Katsina ní báyìí ẹ ti mọ̀ bó bá ní ohunkóhun tẹ́ fẹ́ tó àwọn akọ̀ròyìn wa létí ẹ pè sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ 091-60-62-7526 Abiodun Akinwumi ló ṣe àkójọpọ̀ ẹ̀kúnrẹ́ ìròyìn ti ọ̀sán òní olóyèdè Ṣéyí Jacob ló tu sí èdè àbínibí tó mú àṣírí tìgbọ̀ yín ẹ̀ṣẹ̀ púpọ̀ bẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì wa ìkànnì yín tó tàwọn yọ yìí

0: Ìwọ sí o. Ẹ̀yin náà ti ń gbọ́ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn, ọ̀sẹ̀ ọ̀hún gangan la ti wá wọ̀ yìí, Efata. Ẹ̀kẹ́ hallelujah yẹn kó rinlẹ̀ dáadáa.
1: Hallelujah.
0: Wòlíì Adémọ́lá Moses, wọ́n ti wà ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa, tí wọ́n máa bá wa sọ bí ó ṣe ń lọ nínú àkànṣe ètò ọ̀hún, àwọn ohun tí à ń retí àti ohun tí àwa tí a ti ṣe ọkàn wa payá láti gba ohun ọ̀tún lọ́dọ̀ Ọlọ́run tí a gbúdọ̀ máa fọkàn sí nínú àkànṣe ètò yìí. Ẹ káàsán dádì.
2: Olótú Akinyin, ẹ káàsán.
0: Yes sir. Ẹ káàbọ̀ sí Diamond lẹ́ẹ̀kan sí.
2: Dúpẹ́.
0: Yes sir. Efata Ìwọ́ṣí.
2: Ìwọ́ṣí.
0: Ó pé ọdún kan.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó pé ọdún kan.
2: Bẹ́ẹ̀ni, ó pé ọdún kan.
0: Wọ́n ní odidi ọjọ́ mẹ́ta la máa fi ṣe léyìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà wo ló máa bẹ̀rẹ̀?
2: Alágbára Ọlọ́run Ọ̀túnla táwọn òyì. O ló máa bẹ̀rẹ̀.
0: Ọjọ́.
2: On.
0: Ọjọ́ Tuesday.
2: Ọjọ́ Tuesday on 18.
0: Báwo ni ètò yẹn ṣe máa lọ gan?
2: Pẹ̀lú ògo fún Ọlọ́run ní òkè ọ̀run. Efata fi ọdún kan ní August tí a wà yìí. Ọjọ́ Thursday tá ń wò yìí gangan ni ọdún kan.
0: Ok.
2: Ṣùgbọ́n pẹ̀lú ìrẹ́ ọ̀fẹ́ Ọlọ́run tá a dúpẹ́ akọ̀ròyìn sí Olúwa, ẹ̀mí sì kọ̀ sí wa wípé ohun tó Olúwa fẹ́ ṣe pọ̀, Olúwa ní kí a lo ọjọ́ mẹ́ta.
0: Ok.
2: Kí a fi bí ohun sókè pé ó fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ kí a pé ọdún kan. So ọjọ́ Tuesday on 18 of this month, ìyẹn ní Ọ̀túnla ló máa bẹ̀rẹ̀. And gẹ́gẹ́ bí a ti
0: mọ̀, ago mélòó la máa bẹ̀rẹ̀ ètò lọ́jọ́ Tuesday?
2: Ago mẹ́rin àbọ̀ la máa bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́.
0: Ok.
2: Ago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́
0: lọ́jọ́ Tuesday.
2: Lọ́jọ́ Tuesday. Ọjọ́ Tuesday yìí sì jẹ́ ọjọ́ tí a ó tẹ pẹpẹ ìyìn àti asọ tẹ́lẹ̀ kalẹ̀.
0: Ok. Ọjọ́ Wednesday ago mélòó la máa bẹ̀rẹ̀?
2: Ago mẹ́rin àbọ̀ náà ni.
0: Ok.
2: Ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ago mẹ́rin àbọ̀ ni.
0: Ok.
2: Ṣùgbọ́n ọjọ́ Tuesday. Ìyìn a ti gbéra sọ.
0: Ok.
2: Pẹ̀lú olórin àgbáyé ni tí a ti gbọ́ nínú fọ́nrán, ọ̀nà ni àwọn mama wa evangelist Dr. Bọ́lá Rẹ.
0: Ok. Ìyá Bọ́lá Rẹ ń bọ̀ lọ́jọ́ Tuesday báyìí.
2: Ń bọ̀ lọ́jọ́ Tuesday. Life and direct.
0: Wow.
2: Àwọn ni Olúwa máa lò fún wa.
0: Ok.
2: Láti ṣí fèrèsé ọ̀run. Àmọ̀pá àwọn ọ̀dọ́ wọ́n máa ń jó dáadáa. Ṣùgbọ́n àkókò yìí a ní kí ijó tàkasúfèé kó sinmi díẹ̀.
0: Ó dàbẹ́, ó dàbẹ́, ó dàbẹ́.
2: Wọ́n pe ká pé.
0: Kí orin tòun tàsọ tẹ́lẹ̀ ó máa jábọ́.
2: Kó máa jábọ́.
0: Látẹnu ẹni tọ́lọ́run fi rán.
2: Bẹ́ẹ̀ni láti. So màmá ń bọ̀ lọ́jọ́ Tuesday yìí pẹ̀lú ògo Ọlọ́run. Ọjọ́ Wednesday bákan náà, ọ̀kan nínú ìránṣẹ́ Ọlọ́run àlàyé tí Olúwa ń lò ní ìlú Kwara yìí àti ní gbogbo àgbáyé, èyí tí a mọ̀ sí Wòlíì Fẹ́mi Dáẹró.
0: Ok.
2: Tí gbogbo èèyàn ń pè ní bàbá àánú yanjú ẹ̀. Àwọn náà wà lára wọn tí Olúwa máa lò fún wa láti sọ àsọtẹ́lẹ̀ àti mú àwọn náà Ọlọ́run ní ọjọ́ Wednesday.
0: Ok.
2: Bákan náà ọjọ́ Thursday, àwọn ìránṣẹ́ Ọlọ́run pọ̀ jàkàjàkà tí Olúwa lò.
0: Ìyẹn ni grand finale.
2: Tẹ bá ti ń gbọ́ àwọn bàbá wa nínú ìjọ wa. S.O. Kọ́rọ̀dé.
0: Bàbá Wòlíì Àgbà.
2: Bàbá Wòlíì Àgbà. Olùṣọ́àgùtà Àgbà. M.A. Popola.
0: Ok.
2: Àwọn náà wà ń bẹ̀. Pastor Ọlá Olúadéyẹmọ.
0: Ok.
2: Bákan náà Pastor Moses Owóṣeéní. Àwọn náà Olúwa máa lò wọ́n fún wa lọ́jọ́ Thursday. Gẹ́gẹ́ bí a ti mọ̀, àwọn tó bá ti ń darapọ̀ mọ́ wa oṣù méjì sẹ́yìn, Olúwa sọ fún wa pé ká mú àwọn irinṣẹ́ wa.
0: Nǹkan tàbí ṣiṣẹ́ bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ni.
2: So àwo sì mọ̀ pé bàtà tó bá fi pé oṣù kẹta ni ó pé ọdún kan. Ẹ ti gbọ́dọ̀ ṣe ń ṣiṣẹ́ rẹ̀. So oṣù kẹta ni òun náà lọ sí ti pé ọdún kan. Ọjọ́ Thursday lè kó àwọn nǹkan yẹn wá. Àwọn tá a bá ní business ní ta fi ń ṣòwò ẹyọ̀kan náà láàmú wa. Chọ́ọ̀ṣì kan ni ó gbà ó. Tó máa ti gbàdúrà sí fúnra ẹ náà ló na sókè tó sì dá padà sínú ṣọ́ọ̀bù ẹ. Tí àwọn tó bá ń ṣe iṣẹ́ ọlọ́pàá kán máa di kàdá ni ẹ má gbé bọ̀ wọ́n ní chọ́ọ̀ṣì.
0: Wọ́n ń gbọ́ báyìí.
2: Ẹ má gbé bọ̀ wọ́n ní o.
0: Wọ́n ń gbọ́ báyìí.
2: Ẹyin tẹ bá ń lọ ẹ̀rọ spina ti tó.
0: Ẹ
2: mọ ti ẹ̀rọ wọnú
0: ṣọ́ọ̀ṣì. Ẹ mọ ru ẹ̀rọ wa.
2: Àwa tá ń ta kárò le bẹ̀rúkà. Ẹ lè mú kan wá nínú ẹ kẹ ẹ ná sókè. Àwọn sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sí a ó sì dá padà sínú ibi tá ti ọjà wa. A sì gbàgbọ́ pé Olúwa yóò ṣe àṣepé àti ẹbẹ̀ àdúà bákan náà a ó kọ́ ń tá a fẹ́. ati ti a fe gbogbo na la na soke ni oruko olorun alaye eh asi gbagbo na oluwa poluwa si n dawun si adua eh adua wa yo se te gba ni oruko jesu
0: amen mo ri pe odo kan wa pelu wa
2: eh
0: ragba samuel ko
3: bẹ́ẹ̀
0: sí ẹ̀ bó sí ọ how do you feel abi ni bi efata bo ṣe ń pe ọdún kan yìí and you have been part of the program of the war abi
3: yes sir
0: bo lo ṣe feel
3: akọkọ náà ó dàbí àlá pé ó pé ọdún kan
0: pé kíákíá ó sáré pọ́ọ̀dù kan ni ẹ́
3: ìgbà ó lábẹ́rẹ́ ó sáré pé ọdún kan so akọkọ bẹ́ẹ̀ yín ọlọ́run adupe olo olorun fun pe o pe odun kan na
0: hallelujah
3: lo wa se so I'm feel excited pe o pe odun kan pe amere ta jo bere ti won simo
0: bene
3: so kun si ni pa gba ni a na fi wa disin so it is by God mercy bible say we are not consumed so ni pa gba olorun la se pa hun so glory to God on that
0: a gbọdọ fi ẹmí ìmoore wa hàn ká dẹ tún ṣe ọkàn wa paya láti gba ìbùkún lọdọ ọlọrun ní ti oṣù yìí dádì nọmba efata yẹn máa fẹ kẹ yọǹda ẹ o torí àkókò kó tó di pé yọǹda nọmba ẹ bá mi ẹ fẹ sọ nǹkan kan.
2: Mo fẹ́ ràn wọ́n létí pé ọkọ̀ tí ó dá wa padà lọlé ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni ọkọ̀ wa
0: ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta lọkọ̀ ó ṣiṣẹ́
2: èmi
0: ti ń wo pé èrò máa pọ̀ ètò yìí ó ti di ọlọ́jọ́ mẹ́ta ò káwọn wulẹ̀ sọ̀rọ̀ ń pa mọ́tò ni
2: ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ni ọkọ̀ wa tí ó dá wa padà lọlé
0: ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta
2: lagbọ̀rọ̀
0: ni mọ́tò wa máa dá wa padà síbi tá a ti wá
2: bẹ́ẹ̀ni pẹ̀lú ògo ọlọ́run ọkọ̀ wa ọkọ̀ wa tí ó ká má sì ṣòfò gbé omi wá ọjọ́ kìíní ọjọ́ kejì a máa súre sí omi ọjọ́ kẹta lágbà lọlé
0: okay
2: tí a ó mú lọlé
0: ọjọ́ kẹta ni a ó gba omi wa lọlé ọjọ́ kìíní a máa gbàdúrà sí ọjọ́ kejì wọn á gbàdúrà sí ọjọ́ kẹta a mú nǹkan wa lọlé ó dà gbogbo àwa tí a wà lọ́fíìsì ẹ wà ní ibi iṣẹ́ wa ń lé ẹ wà lẹ́nu òwò yín ọba ti ń dàgó mẹ́rin àbọ̀ ká tètè darapọ̀ mọ́ àwọn ènìyàn ọlọ́run ni CNS movement number one tó wà ní òpópónà Moritala fanfani àwọn tí wọ́n ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ a lè sọ ẹlòmíì iṣẹ́ lè wọ ìpínlẹ̀ Kwara báyìí ẹlòmíì lè máa gbọ́ láti ìpínlẹ̀ Ebomiì tó dẹ̀ ń wù wọ́n kí wọ́n darapọ̀ ní ṣókí ẹbá mi júwe bí wọ́n ṣe máa dínà jọ wa.
2: Kò ní ṣì tẹ bá ti dé post office tẹ sọ pé ẹ lọ CNS movement church number one ó ló wà ní ìjọ ńlá tó dojúkọ afárá bridge èyí tí tẹ bá ti rí bridge ẹ ń sọ̀kalẹ̀ sí ní bridge òun lẹ bá gbàgàdà gbàgàdà tó tóbi gbogbo bí tẹ bá ti ń bọ̀ post office náà ni bíi central tó jẹ́ tẹ bá ti di central tẹ bá ti bèrè pé ibo ni CNS wà ń bí kò ní ṣe
0: tẹ bá ti dé post office ẹ ti dé ṣọ́ọ̀ṣì wa náà nìyẹn
2: ó tóbi
0: ẹ ṣeun
2: ẹ dúpẹ́ lọ́wọ́
0: ó dá nígbélò nǹkan ẹ bá mi súre fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti decide tí wọ́n ti pinnu lọ́kàn wọn pé a máa jọ gbólúwaga ní tuesday ni wednesday a máa jọ gbàbùkún thursday náà a jọ fi adélé lórí ni pé olúwa ó ṣe ó ṣojú mi mo yọ ó pé ọdún kan tí a ti ń ṣe efata yìí gbogbo àkólé kan wa pé ọlọ́run ò bá sì ṣe èyí fẹ́mi náà ò bá sì ṣe ilé ìfẹ́mi náà ìfọ̀kànbalẹ̀ wà pé ọlọ́run ó dá wa lóhùn ní ọ̀sẹ̀ ta tẹsẹ̀ bọ̀ yìí bóyá dádì.
2: gbogbo etí tó ń gbọ́ mi àánú olúwa yóò ṣe fún ẹ lọ́wọ́
0: jésù
2: gẹ́gẹ́ bí àkọ́rí ìrìnàjò tí ó sùn yìí ó ní efata by praise ìyẹn ni pé ọ̀run ṣí nípa ẹ̀yìn mi mọ gbogbo tó a ti tì ní dáadáa láyé rẹ nípasẹ̀ ẹ̀yìn yìí ó ṣí lórúkọ jésù ibi tí mo ti mọ̀ pé ẹ̀yìn a máa fọ́ ilẹ̀kùn tútú ó ní paul ń sílà wọ́n gbàdúrà tán ìgbà tí wọ́n gbé pẹpẹ ẹ̀yìn sókè bíbélì sọ pé gbogbo ilẹ̀kùn ṣí kò sọ pé àwọn ilẹ̀kùn kan ṣí gbogbo ẹ̀ ẹgbọ́rọ̀ olúwa látẹnu wòlí rẹ̀ bí a ti sọ àkọ́rí ní efata in praise bí ẹ̀yìn ṣe máa gbéra sọ gbogbo àwọn ilẹ̀kùn idẹ́ èyí tí ayé tì mọ́ ẹ̀ra yín èyí tí wọ́n tì mọ́ òwò yín èyí tí wọ́n tì mọ́ àyànmọ́ yín èyí tí wọ́n tì mọ́ ọjọ́ ọ̀la yín nípasẹ̀ ìjẹ́ jésù kristi àwọn ilẹ̀kùn yìí kò máa ṣí lórí
0: ọ̀la jésù
2: ẹgbà àánú tuntun ìrànlọ́wọ́ tí ò lòdìwọ̀n ó yà ẹgbà ìbùkún tẹ̀lé dá lò olúwa yàǹda ẹ̀ fún
0: yín Jesus.
2: Ogolu oni fini sile. Ni ase ti baba ti omo ti emi mo. Ori be o se be. Jesus Christ Oluwa wa.
0: Amen. Amen. Amen. Oko Jesus. Eh mum sare lo si eka gbolowo oja ti mo ba padade woli si wa ni kale e ma ko oro eri yi kale e lanfani ati jeri live and direct lori eto yi loni ni abala dupe ti e mo nbo.

0: Diamond FM ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìrànlọ́wọ́ láti òkè wá. Èyí tí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church òtítọ́ lérè World Outreach ṣe onígbọ̀wọ́ ẹ̀ bàbá wa nínú Olúwa wòlíì o Fágbemi ni wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ Ọlọ́run lákòókò yìí fún ìbùkún ayé gbogbo ènìyàn kí Olúwa kí ó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ náà. Àmì.
2: Alleluia, Alleluia, Alleluia. Mo fi ògo fún Ọlọ́run lókè ọ̀run ẹni tó tún fún wa ní àǹfààní láti tún rí Sunday ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa níbi gbogbo tí ẹ̀ ti ń gbọ́ wa ní àgbáyé pé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dì alábùkún fún lórúkọ Jésù. Toro ya ọjọ́ ìsinmi sí mímọ́ ó sì bùkún ọjọ́ ìsinmi. Ìdí nìyí tó sọ fún wa pé ẹnikẹ́ni tí ó bá ba ọjọ́ ìsinmi jẹ́ òun la ó parun. Mo gbàdúà ohunkóhun ìpakipá agbára kágbára ẹ̀mí kẹ́mi èyí tó lè mú kí ọjọ́ ìsinmi yìí mọ̀ jẹ́ ìbùkún fún ọ Olúwa dáná sun lórúkọ Jésù yóò sì dára fún yín. Níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa lágbàáyé mo fẹ́ ran wa létí pé a sì wà nínú ìṣòru 33 days tí à ń bá lọ ní òtítọ́ lérè ní orísun àánú ní ẹyẹ ń kọrin nípa orí ọ̀fẹ́ Ọlọ́run bí a ti ń tẹ̀síwájú nínú rẹ̀ ọ̀sẹ̀ tí ó tẹ̀lé tàbí kí n sọ fún wa pé láti ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án òun la ti bẹ̀rẹ̀ September to remember ọjọ́ kìíní oṣù kẹsàn-án títí di ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án is going to be 999 ní agbára lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ kẹsàn-án yẹn ní oṣù kẹsàn-án yẹn aago mẹ́sàn-án àárọ̀ òun ni a máa ṣe ìpàdé àsọtẹ́lẹ̀ iyè àti àdúrà praise prayer and prophetic pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò dẹ̀ jẹ́ ọjọ́ ọpẹ́ ńlá nípa orí ọ̀fẹ́ Jésù Kristì rárá ilé rẹ létí rán ẹbí rẹ létí rárá rẹ létí ẹ já pàdé kájọ yin Ọlọ́run ẹ já pàdé kájọ gbàdúà tọ́ bá kíyèsí láti September ní ìsìn àti ń wọ bàbàbà lọ ìdí ni ta fẹ́ gbàdúà láti òru ọjọ́ àkọ́kọ́ yẹn títí dé òru ọjọ́ kẹsàn-án ní agbára lọ́wọ́ Ọlọ́run ohun gbogbo tó dáwọ́lé yóò san ó sí rere ayọ̀ rẹ máa kún lórúkọ Jésù inú rẹ máa dùn wà á dẹ̀ rí ọwọ́ Ọlọ́run Jésù Olúwa wa ẹ má gbàgbé ìpàdé àánú àti tàwọn alábẹ́amọ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday ó ń tẹ̀síwájú àpáàtì ìṣòru ó ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ti ẹni ká gbàdúà fún gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ ní ọjọ́ Friday mẹ́ta àti ṣe méjì ń bẹ̀ èyí tó ń bọ̀ ní ọ̀jẹ̀ Friday kẹta nítorí náà gbé àwọn ọmọ rẹ wá àwọn tó ti wọ tó ti ń lọ school àwọn tọ́jọ́ mẹ́yìn Olúwa ló ń fẹ́ sàmì sí wọn lára mo gbàdúà àmì iye Ọlọ́run fún òpin ọdún Olúwa yóò ṣe sí ọmọ rẹ lára ọmọ rẹ ò ní yọkú ìwọ náà ò ní yọkú èso rí ò rí rẹ̀ dànù ògùn Ọlọ́run dẹ̀ máa di mímọ̀ nínú ayé rẹ yóò sì dára fún ọ ẹlòmíì bèrè pé kíni ká omi ni Ọlọ́run ni kò mọ gbé dání omi Ọlọ́run fẹ́ fún mi ṣèwòsàn ayé rẹ ọ fẹ́ fún mi ṣiṣẹ́ agbára nínú ayé rẹ ọ fẹ́ fún mi ṣèyanu nínú ayé rẹ nípasẹ̀ orúkọ rẹ nípasẹ̀ orúkọ rẹ torí pé orúkọ Olúwa ilé èso agbára ni olóró sáwọ bẹ ó sì yè Ọlọ́run ń pè ọmọ mi ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tá a dẹrù wọlé lórí Ọlọ́run fẹ́ mú ìgbé ayé àtijọ́ kúrò ó fẹ́ ṣe ohun tuntun nínú ayé rẹ yóò sì dára fún ọ bí a ti ń lọ lọ́sàn-án Olúwa máa bá wa lọ ìwọ ti kára rẹ bá wa sọ̀rọ̀ ògo rẹ jó di mímọ̀ a ó sì máa yàn ọ́ Jésù Olúwa wa ibi tí a ti fẹ́ gbé ọ̀rọ̀ Ọlọ́run wa yẹ̀wò lónìí òun náà lọ́wọ́ àánú ìwé Isaiah 43 ẹsẹ̀ 18 àti 19 ni èmi ọmọ tó ń là kọjá mi ọmọ tó ń dojúkọ mi ọmọ tí ó jẹ́ ẹ̀dùn ọkàn rẹ mi ò mọ tó ń retí lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kọ́ mọ̀ pé Olúwa sọ fún wa pé òun ó ṣe ohun tuntun nísinsìnyí yóò sì wù jáde àkòrí ìsọjí wa ìṣòro tá a ṣe lọ́wọ́ náà nìyẹn I will do a new thing now it will spring forth ẹ̀rí báyìí ó lẹ́yìn kì yá mọ̀ bí ó lóun ó la ọ̀nà kan ní aginjù òun ó sì mú mi jáde ní aṣálẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó sì ní bí ayé àtọ̀run bá kọjá kínkínní ọ̀rọ̀ òun kò ní ṣe kí ni o kò ní lọ láìṣẹ Ọlọ́run tó ṣèlérí yẹn ó ní agbára láti múṣẹ tó ló sọ pé olódodo ni ẹni tó ṣèlérí yóò ṣe kí ni o yóò sì múṣẹ Ọlọ́run kì í ṣèké ìdí nìyí tó fi sọ ní Psalm 4 pé gbómi nígbà tí mo bá ké pé ọwọ́ Ọlọ́run òdodo mi ìwọ ló dá mi nídè nínú kí ni o nínú ìpọ́njú so Ọlọ́run ní agbára láti dá ọ nídè mọ̀mọ́ wọ́n lágbára láti sọ ìgbà rẹ dọ̀tun wọ́n lágbára láti sọ ẹkún rẹ dẹ̀rín wọ́n lágbára láti sọ ìbànújẹ́ rẹ dayọ̀ ṣùgbọ́n kìkì pé ó retí nǹkan kan lọ́wọ́ rẹ̀ ẹ̀rí báyìí kí mo ló retí ó retí nǹkan kan lọ́wọ́ rẹ̀ gbogbo ènìyàn ló ní ipa tiẹ̀ láti kó so ipa ti e lati ko yen olorun ni e ba oko igba ti wo ba gbegbe se lo to ri esi nto ye ko ri sugbon to so mi ni pe ohun o sa so ntutun ni aye awon eniyan gbogbo en te re ti ohun tutun e mura bayi lati gbo awon igbese ten lati gbe ikan ninu igbese na ni adua ifara eni rubo isoru atadua eri bayi tori po fe so ntutun ni aye re kini to ti reti lojo to ti pe lekun wo lo tin kan lojo to ti pe ki lo tin wa kiri lojo to ti pe olorun setan ati ififun o leti mi odi ti o fi ni gbaro yi re owo ori okuru ti o fi ni gba o sugba ise dede re gangan lo ya o ku lodo olorun opolopo wa a nsa nigba tenikeni ole wa be eji o ba pe elese nsa nigba tenikeni ole ori bayi elese nsa nigba tenikeni ole because the guilty of your heart will make you to run when nobody is pursuing you ori bayi olododo nikan ni o laya bi kini o bi kene o ori bayi Oribai, and the expectation of the righteous shall never be cautious. Onti olododo reti a ireti olododo aki yo kekuro. Sugbon isoro temi ateyin ni loni na ni pe okan wa nda wa lebi o si ni bokan wo ba ti da wa lebi isimi ologo lani. Injo onisimi nu okan re, injo onisimi nu ile re, injo onisimi nu aye re, bi ayen lasan ba fo eru ti de osun mo, be kute ba koja wahala de ba o. Be ye ba dun lasan wahala de ba nitori kini, nitori bi aye to ti gbe seyin sugbon nisin olorun so pe o nfe so igba re di otun e ja ka isaiah ye mami mi
3: isaiah e ma se ranti nkan ti isaju mo ati nkan ti ati jo
2: ati awon nkan ti ati jo
3: e ma se ro won mo
2: kiesi ohun to olorun fe ko kiesi niyan ki lo nla koja igbe aye ilomo ni igbe aye iloko ni igbe aye inise ni igbe aye ti toro ni olorun so pe o nfe so nkan kan sugbon to nilo ni pe o kiesi ona re mami ati daddy iru igbe aye wo lo gbe ti awon nkan kan fi bo son lowo re iru igbe aye wo lo gbe to fi wa loju kan iru igbe aye wo lo ngbe ti awon nkan won fi de bo ngba to so fun gi odori pe pele owo okunrin alagbara oni ti emi ba se alagbara okunrin e se ti gbogbo nkan won e de ba mi emi o mo n to de ba wo na loni o mi o mo n to de ba bo se ngbo mi yi sugbon ti bo fe ko mo ni pe olorun fe se otutun ninu aye re olorun fe se otutun ninu aye re ti o ba de se otutun ninu aye re ke lo reti ohun lo wa ninu owo elu korike edogun yen omo oni nakuna ito omo oni nakuna lo wa nbe bibeli pe o gba ohun gbogbo to o bere ogun lodo baba re ngba ti baba re o ti ku e woru ero to ni e woru wo ni wona lo ni mindset eri bayi aba to fi ni e parada lati di titun ninu ero inu yin ke le ri idi ife olorun eri bayi yes from 11 lucha o si wi pe e ma gbo okunrin kan ni omokunrin meji
3: ya bro ni won si fun baba re
2: pe eyi aburo wi fun baba re pe baba fun mi ni ini mi to ini re ini ti e ke se ti e ohun omo o ini baba re seyan ma fagidi gba ohun ti o ti se ti e ni e sa ko se ni to le fagidi gba ohun ti ki se ti e to le layo eyin o le taja epe ko mo gbowo okuta opolopo loni n to je banuje okan wa ni pe ohun ti se ti wa ti fagidi gba elomi fagidi gba le onle elomi fagidi gbowo olowo ai na ni an pe ni yawu loni elomi fagidi gba ya laya elomi fagidi gboko oloko ile onile ati be lo ohun gbogbo to fagidi gba yen ko le mayo wa because tawo yen ba ti duro ti won soro eri okan oni je ko gbadun eri bayi olorun ki wa ni biru durudu idi ni to fi gbodo di tutun ninu oro okan re eri bayi awon nkan mi wa ti eniyan ti se to ko wahala ba to ko ba ya to ko ba awon omo ninu rin ajo eri so olorun pe mi ateyin si ronu piwada o n pe mi ateyin si akiyesi lone ninu rin ajo aye wa tolorun yo ba se ohun tutun ninu aye re oni de ronu piwada te ba kiyesi sakewu nigba ti o fe ri jesu bibeli pe ko si le ri elo
3: elo sa
2: oni ko si le ri o gbiyanju lati gori oke sugbon jesu wa ri ohun ori jesu sugbon jesu kini o jesu ri olorun sawari ti e na bayi o ohun wa o kaakiri bayi ohun wa o kaakiri bayi o fe ra o pada o fe we omo eri bayi o fe so aye re dotun idi ni to so pe bi ese wa ba pon bi ina to ba re duro bi alare olorun o fo wa o si mo afuju ewo wura o si dabi ojo didi sugbon to re ti lowo re ni pe ko le je wo ese re ko si pinu lati ko sile idi ni to so pe eronu piwada ki esi tun yi pada ka le dari ese yin jeyin ki igba itura ko le ba ti odo olorun wa eri gbogbo bi to tin ri nira gbogbo to tin da mu ara re gbogbo to tin ni poruwo okan gbogbo to ni wahala ninu okan re olorun fe fun oni simi nitori isimi okan re lo fi wa nitori alaafia re lo fi wa idi ni to so pe alaafia mi ni mo fi fun yin ke se bi aye ti fufun ni orilede ola alaafia loni nitori pe agidi ni e fi gba gbogbo nkan eri bayi won fa gidi gba ipo ijoba won fa gidi gba ipo oloselu won fa gidi dobi to ye ki ibi ti olorun ti o ni akoko to ye ki won de be sugbon lopin rin ajo emi won na ni won o fi ki abi teyan ba ti taja tan loja ke loku ileyani sugbon olorun ti an se yi o ni eto fun aye one kaluku o ni igba kokan ti awon nkan kokan gbodo sele ninu aye eniyan awon tutu ti o sele yen o n lo gbodo mo reti e ri bayi number 1 o reti ronu pe wada re di yen mo wo dada number 2 o reti ko loye pe ohun ti mo di mo wo yi se temi ni gbogbo ohun to ka di mo wo iba se ti e o iba ma se ti e o lojo kan a mo dale kini yo waju opin re kini yo je opin mi e ri bayi ma wese lesin sare enikan lowo iwo na fe dabi re onile onile o lawo egbogbo o fe dabi ti e je kin so kini kan fun aran olukuluku wa saye lati se pa ti eni e a le setan in tolorun ba fun won se yen o ni ko se tori o le mi nbo kankan ire mi nbe pelu mi lati sa fo lukuluku gege bi ise owo re ba ti ri ise owo re iba je rere iba je buburu e sare ba nka be yen si die
3: o si pin
2: ni re fun won
3: o si se ni mo ba ojo die
2: ni mo ba ojo die
3: aburo si kuro ni ile
2: o e ri bayi
3: o si ko gbogbo ni re lo o si mo na re ko si lo si orile okere ni be ni o ti gbe wiwa won bia
2: iwa ki won lo mu be wo bia o si na gbogbo nto ni na kuro nta ba ji ya fun ki ile tojo ohun ta ba fara sise fun olu ma npe lowo eniyan yes ni ba to ye tori re si wale gbogbo re tan yen ki won lo mu ba iya nla be bayi ko ni o mo ri lo idi ni to fi je pe olorun gbodo je ipile re o gbodo je igbekele re o gbodo je alatileyin re tori bayi ko ni o mo ri gbogbo to ko mo la ko ja yo dopin o so gbogbo to fi wa bi agba lohun ta agidigba lohun ohun gbogbo ni akoko wa fun
3: nigba
2: tori re si wale o wi pe
3: awon
2: alagbase baba mi melo won je aje yo ati aje sekweri o kele gbigbe to nta lafia o saju ile to kun fun eran abopa pelu idamu lo nje won na o ronu pe wada loni nje won na o ye oro yi ma yi o pe ah ko pada wa sodo lo gbogbo orilede yi olorun reti wa o eja pada sodo olorun nigba na la to le ride fi olorun nigba na lawon eto wa to le te wa lowo nigba na ni aye wa to le nituma nitori na eja pada sodo olorun ohun ta le se ngba tori re wale o le mi o to baba mi lo nje won na se tan ati to olorun lo bayi elomi dipo ko to olorun lo babalawo lo to lo onisegun lo tan lo egbe aye lo to lo okunkun lo to lo esa olorun to da aye atorun oni solution soro re mo si gbadura fo pe loni wa ri solution si soro re ogun re ma se wole ogun aye o ne bori re ona la fun o ilekun anu si oluwa so tutun nu aye re nu aye awon eleto wa oluwa so tutun ninu se re ile ise yi oluwa so tutun ni diamond latori olori te dede to kereju oluwa so tutun a o de ma yin olorun jesu oluwa wa e mo gbagbe ise 33 days nlo lowo lowo ni otito lere ni eye nkorin e pe number mi 08033748289 yo si dara fo September to remember na wa ni waju mo reti re ayo la fi pade Jesu Oluwa wa
4: amen mo gbagbo wi pe Olorun ti buku fun yin lati pase oro Olorun te gbotan yi e ja tun pade lojo mejo

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ẹwà jadun ìtọ́wò dídára ti New Bobo 100. Bobo 100 ni wàrà mìíràn tí ń gbé nínú ìgò ní mìlímítà 200 tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú fitamin C PHA ní èyí tí máa mú ọpọlọ jí pépé tí ó sì tún ṣe ara lóore. Ó tóbi sí i, ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ló tún kí pọ́pọ́pọ́. Bobo 100 aṣaralóore dídára fún òǹgbẹ rẹ.
1: Ẹ tẹ̀tí sí kéde pàtàkì yìí. Èyí ni láti pẹ gbogbo èèyàn síbi ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún tó máa wáyé nínú ìjọ Kristi ní ìmọ́lẹ̀ Christ Light Ministries aka Chapel of Life and Peace lẹ́bà Kwara Furniture Gá Ìmáàmù Nílọrin. Àkórí prayer festival àtọ̀dún yìí ni òun ló mú kọ́kọ́rọ́ lọ́wọ́. He holds the key. Ìpàgọ́ yìí bẹ̀rẹ̀ ní Monday 24th sí Sunday 30th. Oṣù kẹjọ ta wà yìí. Ìpele tààrọ̀ ni yóò máa bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ títí ìrọ̀lẹ́ yóò sì máa wáyé láago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló ń jẹ́ ọ̀fẹ́ tún wà lójoojúmọ́ fún àwọn tó bá kópa. Ẹ wá gba ìgbàlà ìwòsàn àti ìtúsílẹ̀ nípasẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi Reverend S.O. Ọ̀nàwálé, Reverend A.C., Reverend Ọdẹ́tukun, Reverend Arọ́bayọ̀, Reverend Àgbéníkẹ́, Apostle Victor, nígbà tí bàbá wa Pastor Oyeyemi tí wọn yóò máa gbàlejò gbogbo ènìyàn. À ń retí yín o, Jésù l'Olúwa.

0: Hallelujah.
1: Glory
0: to God in the highest.
2: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàrìbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Ẹgbẹ́ àwọn gómìnà ní orílẹ̀-èdè yìí ti ké gómìnà Adémọlá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun kú oríire ti ìyànsípò rẹ̀ lẹ́ẹ̀kejì èyí tí ó fún láǹfààní láti tún sin ìpínlẹ̀ ọ̀hún fún ọdún mẹ́rin mìíràn. Alága ẹgbẹ́ ọ̀hún gómìnà Abdulrahman Abdulrazak ba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yọ̀ nínú ọ̀rọ̀ tó fi ṣọwọ́ lónìí níbi tí ó ti ké tó sì fàdúrà sí pé ẹlẹ́ẹ̀kejì rẹ̀ yóò rọrùn. Ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀-èdè yìí gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò fún bí wọ́n ṣe paná gbogbo rògbòdìyàn àti ìwà ipá tó fẹ́ ṣẹlẹ̀ lákòókò tí ètò ìdìbò ọ̀hún kanlẹ̀kùn àti bí wọ́n ṣe mú kí ojú ọjọ́ dùn wò lásìkò tí wọ́n ń ṣe ètò ìdìbò láìsí àwọn ìṣẹ̀lẹ̀ aburú lọ́pọ̀ ní ìpínlẹ̀ tí wọ́n ti dìbò náà. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ọ̀hún tún gbóríyìn fún gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun bí wọ́n ṣe jáde lọ́wọ̀ọ̀wọ́ láti dìbò. Wọ́n ní ìgbàgbọ́ wà wípé ìdìbò èyí tó wáyé ọ̀hún ni yóò fi hàn wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣì nígbàgbọ́ nínú ìṣèjọba àwa-arawa. Wàyí o, ètò abẹ́rẹ́ àjẹsára ọlọ́jọ́ mẹ́rin ti ìjọba ìpínlẹ̀ Kwara ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alábàáṣepọ̀ ìdàgbàsókè ń tẹ̀síwájú lónìí yìí jákèjádò àwọn wọ́ọ̀dù àti àwọn agbègbè tí wọ́n yà sọ́tọ̀ káàkiri ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ní ìpínlẹ̀ yìí. Ètò ọ̀hún ni ó ti bẹ̀rẹ̀ ní àná tó ń tẹ̀síwájú lónìí yóò sì tẹ̀síwájú títí di ọjọ́ kejìdínlógún oṣù yìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday. Bákan náà, ẹni tó jẹ́ akọ̀wé àgbà lájọ ètò ìlera alábọ́dé lẹ́sẹ̀kùkú ọ̀jọ̀gbọ́n Nusrat Ẹlẹ́lú sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tó fi léde nígbà tí ó fi ọ̀rọ̀ ọ̀hún léde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn lájọ náà Bukola Abdulganiyu. Ó ṣàlàyé wípé pàtàkì tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ètò náà ni láti jẹ́ kí wọ́n fún àwọn ọmọ kéékèèké tí wọn ò kópa nínú èyí tí wọ́n ṣe gbẹ̀yìn ní abẹ́rẹ́ àjẹsára alátọ́lá tí ó ń dènà àrùn rọpárọsẹ̀. Bákan náà ni ó rọ àwọn ọ̀dọ́, ló rọ àwọn òbí àti alágbàtọ́ láti yọ̀ǹda àwọn ọmọ wọn fún ètò abẹ́rẹ́ àjẹsára náà nígbà tí àwọn elétò bá dé ọ̀dọ̀ wọn. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ti rọ àwọn aráàlú pé kí wọ́n ṣe jẹjẹ lórí ọ̀rọ̀ àti wípé ìjọba farajì fún ààbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn pé kí wọ́n lè wà lálàáfíà. Kọmíṣánà fún ọ̀rọ̀ ètò ìròyìn Taiwo Ọlátúbọ̀sún nínú ọ̀rọ̀ tó fi léde lọ́jọ́ Sunday ló ti ṣàlàyé wípé ìjọba yóò tẹ̀síwájú láti máa ṣe àyẹ̀wò àti ìwádìí lórí ibi tí wọ́n ní òórùn aburú kan ti gbalẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ ìjọba lọ́wọ́ láti rí i dájú wípé wọn ò fààyè gba ohun aburú láyìíká. Ẹni tó jẹ́ agbẹnusọ gómìnà ṣàlàyé wípé lẹ́yìn tí àwọn gba tí ìròyìn ọ̀hún tẹ àwọn lọ́wọ́ ni àwọn ti bẹ̀rẹ̀ ìfimúfilẹ̀ láti mọ àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ń ṣẹlẹ̀ àti pé àwọn fẹ́ mọ ohun tó fà á kí wọ́n lè mọ ohun tí wọn yóò ṣe láti di orísun ibi tí òórùn aburú náà ti rùn wá. Ọlátúbọ̀sún ṣàlàyé wípé ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò àyíká àti dúkìá tí Èdùmàrè fi jíǹkì aráàlú ni wọ́n ti ń ṣe àyẹ̀wò lórí afẹ́fẹ́ tó ń fẹ́ ní agbègbè náà àti ohun gbogbo tí ó ṣe é ṣe lábẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láti mọ ohun tí ó fa òórùn ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Benue Hyacinth Alia ti rọ àwọn aráàlú lórí ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé láti ṣe ìdásílẹ̀ agbègbè ilẹ̀ ẹran ọ̀sìn léyìí tí ó ní òun ó ṣe gbogbo ètò ní èyí tí ó bá ìfẹ́ ẹnu àwọn aráàlú mu. Gómìnà pè fún sùúrù àti ìfikùnlukùn lórí ìgbìyànjú náà. Ó kìlọ̀ pé kí wọ́n má sáré sọ̀rọ̀ òun di òṣèlú ninu ipade kakakiri ninu ijo ati elegbejegbe to fi mo arin oja ati inu iroyin eni to je akowe iroyin si Aliyah Tesokula lo so oro un di mimo to tan mole si oro un lori itakun ibadore Facebook re Kula shalaye pe gomina ko ni se atileyin ohunkohun ti o ba tako igbayegbadun awon ara ipinle Benue be ba se ndarapo mo wa iroyin kakiri agbaye le 36 ni Diamond 8.7 FM ilorin iroyin yo tesi waju leyin danduro ranpe yi aroyin e ma yi kuro ni koni wa ikoni to tawon yo yi Diamond 88.7 FM ilorin
1: Ederapo mo wa ni itakun kai lujara wa itakun ibadore Facebook itakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ṣàfihàn bí àwùjọ yóò ṣe rí.
1: Ìdí nìyí
0: tí ìrètí Ọlọ́run lórí ìdílé kó wa wá sí ga fí òfin ojú èrò ènìyàn lọ.
1: Kí wá ni ọ̀nà àtọ̀?
0: Láti mú kí gbogbo ìdílé wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ètò Ọlọ́run.
1: Wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ mí
0: tó ṣe kókó.
1: Lẹ́ mọ bá pàdé
0: lórí ètò ìdílé onígbàgbọ́.
1: Àkànṣe ètò
0: tí yóò mọ ṣàtúntò
1: tó ń tàtúnṣe
0: àwọn ibi tí ògiri ìdílé kọ̀ọ̀kan ti lanu.
1: Léyìí tó fàyè gbé iṣu
0: tó ń ti alàgàtà
1: láti rí ìdíjókòó tẹ kán.
0: Ṣohun tó wù wọ́n nínú ìdílé.
1: Ìdílé onígbàgbọ́
0: ní gbogbo ọjọ́ ìsinmi Sunday.
2: Ní dídí agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday 6 p.m. to 6:30 p.m.
0: Ètò yìí yóò mọ wáyé o
1: lórí ìkànnì Diamond 88.7 FM.

àkókò àlùyọ breakthrough half hour. Ìwé Philippi oríkẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garage Asadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn ìtẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí.

0: Ọlọ́run lọ́pọ̀lọpọ̀.
1: Ẹni tó dá wa sí, tó mọ̀ wà láyé wà láyé lónìí, oní tí ń ṣe Sunday kẹrin nínú oṣù kẹjọ. Mo gbàdúrà pé gbogbo wa lórúkọ Jésù a ó sí ọ̀pọ̀lọpọ̀ Sunday láyé, ilé ológun àdẹ̀ní pàdánù rẹ̀. Ẹ jẹ́ ká gbé omi wá, òróró wa àti bíbélì wa. So lórúkọ Jésù Olúwa yóò dára fún wa o. Ibi tí a ti ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa lónìí, òun náà ni ìwé Pétérù kínní orí kejì ẹsẹ̀ kẹsàn-án tí ó kà báyìí. Oníṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, olúàlùfáà orílẹ̀-èdè ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí o lè fi ọláńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀. Ẹja tẹ̀lébà fún àdúrà. Orúkọ Jésù, à ń lọ inú ọ̀rọ̀ rẹ bá wa sọ̀rọ̀. Fi òye ọ̀rọ̀ rẹ yé wa lókun gbogbo, ká yín ológo, ká sì di alábùkún nínú ọ̀rọ̀ rẹ. Jésù Olúwa wa, àmì. Kókó ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́ lónìí náà ni, mọ ẹni tí o jẹ́, mọ ẹni tí o jẹ́, know who you are, mọ ẹni tí o jẹ́. A ó rí pé níbi tí a ti ka ọ̀rọ̀ Ọlọ́run yẹn, a ó rí pé àwọn ẹsẹ̀ ó ní àwọn ibìkọ̀ kan tó sọ àwọn nǹkan kan pàtàkì tó já mọ nǹkan tí a jẹ́ náà ni. Ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, ìran àlùfáà, àwa ní ìran àlùfáà. Ẹ̀yin ni ẹgbẹ́ àlùfáà ọba, ẹ̀yin ni orílẹ̀-èdè mímọ́ ènìyàn àkànṣe, that is ẹni ọ̀tọ̀, a jẹ́ ẹni ọ̀tọ̀. A rí pé ọ̀kan lára àwọn ìṣòro ńlá tí ènìyàn ní ni pé kí ó má mọ ẹni tí ó jẹ́. Ó jẹ́ àwọn nǹkan ìṣòro, ó jẹ́ ìṣòro ńlá. Ọ̀pọ̀lọpọ̀ wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ò mọ irú ẹni tí wọ́n jẹ́, àti bí Ọlọ́run ṣe dá wọn, àti tí Ọlọ́run sọ wọ́n dà. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ. Bí kò bá mọ, tí ò bá mọ ẹni tí Ọlọ́run dá ọ ṣe pé àwọn ènìyàn lè pè ọ ní ohunkóhun, wọ́n lè pè ọ lórúkọ kórúkọ nítorí pé o ò mọ nǹkan tó jẹ́. Àwọn ènìyàn lè sọ pé o ò sí ẹni pàtàkì, o lè má jẹ́ pàtàkì lójú wọn. Ṣùgbọ́n tí a bá mọ ẹni tí a jẹ́, a mọ̀ pé ènìyàn pàtàkì ni wá, a mọ̀ pé ẹni ọ̀tọ̀ ni wá. Ọlọ́run yóò rìn èmi àti ẹ̀yin lọ́wọ́. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé, Ọlọ́run ti pàṣẹ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ẹni pàtàkì ni ọ́, ẹni pàtàkì ni ọ́, ọ jẹ́ ènìyàn pàtàkì. Ẹni tó jẹ́, ẹni tí ó jẹ́, inú ò mọ̀. Bí ò bá mọ ẹni tí ó jẹ́, so ọlá o lè mọ ọlá rẹ bí ó ṣe, o lè mọ bí ọlá rẹ ṣe rí, o lè mọ bó ṣe rí, o lè mọ bí ìdílé rẹ ṣe rí. So nípa bẹ́ẹ̀, àwọn ènìyàn lè sọ, wọ́n lè sọ ohunkóhun nípa rẹ, nítorí pé ìdánimọ̀ rẹ inú Ọlọ́run ló wà. Nígbà tó ti mọ ìdánimọ̀ rẹ inú Ọlọ́run, ó gbọ́dọ̀ mọ ìdánimọ̀ rẹ nínú ta ni o, nínú Ọlọ́run. Àwọn nǹkan kan ṣe pàtàkì tó gbọ́dọ̀ mọ̀ láti jẹ́ kó o mọ irú ènìyàn tó jẹ́. Ohun àkọ́kọ́ náà ni pé mọ̀ pé Ọlọ́run ló dá ọ, mọ̀ pé Ọlọ́run ló dá ọ. A rí pé inú ìwé Genesis kínní orí kínní ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n, bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀, ní àwòrán Ọlọ́run ni ó dá àti akọ àti abo ni ó dá wọn. Ẹ̀rí báyìí, Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀. Ìyẹn mí pé ìyẹn jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ló dá wa, kó lè mọ̀ pé kì í ṣe ìwọ ló dá rẹ̀ Ọlọ́run, nítorí pé ó ṣe pàtàkì níwájú Ọlọ́run. Kì í ṣe àṣìṣe pé ní ìṣẹ̀dáṣe pé Ọlọ́run dá wa lẹ́nìyàn ní àwòrán ara rẹ̀, kò sí àṣìṣe rárá, kò sí àṣìṣe rárá. Ìwọ gan ni kó o mọ pé Ọlọ́run, nítorí pé kíni o mọ̀ pé Ọlọ́run ló dá ọ. Ohun àkọ́kọ́ nìyẹn. Nígbà tó bá ti mọ̀ pé Ọlọ́run ló dá ọ, ó mọ̀ pé ọjọ́ ẹni pàtàkì, nítorí pé kíni Ọlọ́run kò lè fi ìṣẹ̀dá rẹ̀, kò lè fi ṣeré. Nítorí náà, má ṣe kórira ara rẹ, má kórira ara rẹ, má kórira ara rẹ. Àwọn èèyàn lè sọ ohun kó nípa tirẹ̀, o lè ní àwọn àléébù díẹ̀díẹ̀díẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mọ̀ pé Ọlọ́run ló dá ọ, mọ̀ pé Ọlọ́run ló dá ọ. Orí rẹ̀ ríbà kan, ẹsẹ̀ rẹ̀ ríbà kan, ọwọ́ rẹ̀ ríbà kan, kò tiẹ̀ mọ̀rọ̀ ọ́ sọ, mọ̀ pé Ọlọ́run ló dá. Psalm 139:14 sọ pé èmi ò yìn ọ, nítorí tẹ̀rùtẹ̀rù àti tìyanu ni adámi, ìyanu ni iṣẹ́ rẹ, èyí ni ọkàn mi sì mọ̀ dájúdájú. Ẹ̀ríbà ẹ̀, kó o lè mọ̀ pé Ọlọ́run dèmi àtiwọ́ tìyanu tẹ̀rùtẹ̀rù. Ọlọ́run ló dá wa lọ́nà ìyanu, àwa jẹ́ ti Ọlọ́run, do the picking you, oh, a gun. Talk to you, a young sonic parade, my girl alone load down, be any a bang gun, alone in gun. Tell a man so great, oh, the boss is Yamiki, oh, so piss along, so is your wall uncle down here, Yamiko alone in Tabuku, Yamiko, any can you lay Tabu call him a girl alone load down in your patakino? Mase wa lebu re wani mo pe eyan pataki ni o olohun odo ni gigbo ko de leran ko bo subo odo ni kini o ni eniyan ma o miran ni pe mo pe o se pataki loju olorun oje eniyan pataki know that you have value to God oje eniyan pataki Isaiah chapter 43 line verse 4 oni won bi ni won bi iwo ti se iye bi to loju mi ti iwo si se olola emi si ti fe fi o nitori na emi o fi eniyan ropo re ati eniyan dipo emi ade eniyan dipo emi re ewo bayi olowo fi awon o fi awon eniyan mi ropo emi re awon eniyan le ko sile sugbon olorun se kini o olorun gbagbe re sugbon olorun le olorun gbagbe awon eyan le ko sile olorun ko sile awon eyan le gbagbe re sugbon olorun ko gbagbe re awon eyan le so pe o le se re laye sugbon olorun ko so be olorun le so si ona fun o le si ona ayo fun o mo eni ti o je mo pe aworan olorun ni o je nitori pe olorun lo da aworo olorun lo je mo pe aworo olorun lo je ma je ki eniyan kawon eyan so nkan buruku nipa atire bi ma ti en so nkan ni buruku mo pe owo fun are gangan omo en to je nitori en to je eyan kilo gboro dole lori ohun miran ta gboro mo na ni pe mo pe omo olorun ni o know that you are child of God mo pe omo olorun lo je iwe iwe ti Johanu ori kini ese kejila oni sugbon iye awon ti o gba awon ni o fi agbara fun lati di omo olorun ani awon ti o ba oruko re gbo mo pe ko le mo pe omo olorun lo je eyan le so so ku so sugbon iwo fun are mo pe omo olorun je to ba ti mo nkan to je to ta awon eyan ba ti en ko ki ko ni mi a ri pe ese yi fi han gbangba gege bi igbagbo don yori si igbara ni ese tin bi ti aka yin to yori si igbara je igbese akoko o je igbese akoko ti agbodo koko gbe a ri pe lati di omo olorun eniyan gbodo gba kin lo gbodo gba eyan mi ka gbodo gba Jesu Kristi oro yen han fi han pe o je igbese igbagbo o je igbese igbagbo eyan mi pe gege bi omo olorun gege bi awa ta ti gba Jesu Kristi eyan pe ogba Kristi so ogba igbagbo Kristi ogbon gbogbo to je ti Kristi o je igbese igbagbo lati gbe igbese igbagbo itesiwaju ninu igbagbo gbodo wa pelu eyan mi pe o gbodo du loju kan igbagbo je oro ise eyan mi pe eyan gbodo du loju kan je eyan gbodo se ni bo ba ti gba Jesu Kristi lolu atoluwa o gbodo gbegbese kikan se pe won gba loju mo kan fe nu gba o gbodo gbegbese lati se kini o lati di Kristi patapa je eyi to nso nipa ohun to sele lowo lowo a ri pe ojo oro ise ojo ohun to sele lowo lowo ihan ki enikeni le enikeni eyan mi ko ni lati gba oni lati gba Jesu Kristi patapata oni lati gba patapata so ki enikeni to le di eni igbala o gbodo gba Jesu Kristi patapata igbagbo to oto gbodo tesiwaju leyin igbese akoko bi gba Kristi eyan mi ko gbodo gba Kristi gege bi oluwa to olugba iwe irede ti Matthew ori kewa ese kejilelogun oni gbogbo eniyan yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi fi de opin ohun na ni aho gbala iyan ni pe ogbo jeje omo olorun tumo si pe emi ateyin agbodo fori ti jokun agbodo fori ti jokun a gbodo boju eyin nitori pe omo olorun le ni aje oni nitori pe oni baba to daju o daju o de so nitori pe kini o de duro ti wa so ohun lo n dari re iyan mi pe yo n dabo bobo wa o ni ete fun igbesi aye wa olorun yen ni ite gbese fun o mi ti mo fe ko mo na ni pe mo pe mo o pe ete wa fun igbesi aye re mo pe olorun ni ete fun igbesi aye re nitori pe kini o tolorun lo je o ni igbesi ete fun igbesi aye re iwe Jeremiah ori kini ese karun ni ki emi ki o to da ho ni inu emi ti mo ki wo ki o si to fi inu tinu jade wa lemi ti so di mimo emi si ya o soto lati je wolu fun awon orilede so ri bayi pe olorun mo omo to je o ti do o ti omo ibere re o ba rin re o mo gbogbo nipa re olorun mo ki o to da ko to di pe abi ho ko to di pe abi mi olorun mo mi iwe efesu orikeji esekewa oni nitori awa ni ise owo re ti a ti da ninu krisi jesu fun ise rere ti olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won yemi pe olorun ti mo wa o ti da wa so o ti pese wa sile so fun awon ise rere ka le ma rin ninu won olorun mo ka to bi o oni ete fun igbesi aye re oni idi kan to fi mu wa si aye yi oni idi kan pataki to fi mu wa sai aye lowo we second Corinthians chapter 10 verse 12 ntori akoko wa a ni le ka e ma ka fun ayin ni le fifi ara wa we agbe kale aye ode oni ati igbe aye awon nigbagbo ti won wa ni aye ka wa yin mi pe da man fi ara awa awon aye ode ni pelu awon onigbagbo ti o wa ni aye ka fi han pe a ko ni aye ti o to nipa ife olorun yin mi pe laaye to to fun nipa ife olorun to pe ara wa la fi we awon onigbagbo to wa laaye ka tabi en ti agbodo fi ara wa we na ni Christ Jesus ni kan doko oni agbekele re oni agbekele ti a ni agbekele ti Christ ati awon apostle ti a fi han ninu majemu tutun oni kan agbodo ma wo gege bi awoko si agbodo wo nkan kan miran ninu majemu tutun agbe kale awon apostle agbe kale ti Christ la agbodo ma tele olorun ri mi ati ran lowo o miran ti agbodo tele na ni pe mo pe un to sele sayin mo pe un to sele sayin ki se eni ti o de un to sele si o te ki se eni to je un ko lele sele si o ki iwe second Corinthians chapter 5 verse 17 oni tori na bi eni keni ba wa ninu Christ o di eda titun ohun atijo ti koja lo ki esi won si di titun yan gbagbe on to ti sele seyin mo pe igbe aye titun nigba to ba ti gba Jesu Kristo lu agbara o ti di eni titun o ti di eni oto o ti di eni rapada nitori pe igbe aye ti atijo yin o ti koja lo yan mi pe on to n se tele o ti ko won sile o ti bo si o ti gba ti Jesu Kristo o ti n tele Jesu Kristo o ti wa ninu Jesu Kristo awon iwa atijo yen o ti koja lo o mi ran ti mo fe ko mo na ni pe mo pe a pe o lati je imole know that you are called to be lie nitori pe imole lo je ape lati je imole we matthew iwe ire matthew ri kan se kan lo ni eyin ni imole aye ilu ti atedo lori oke ko le fi ara si nibi ti olorun ba fi wa si e je ki a je imole ninu ile wa e je ki a je imole nibi ise wa e je ki a je imole ninu ijo wa e je ka je imole laarin awon ore e je ka je imole je ki won ri krisika ninu aye wa loruko jesu yo si dara fun kini o ye ki o se bi o ba fe de eni oto kini to ye ko se ma kan so bi meji tori akoko ma se je ki eniyan pinu eni ti o je ma je ki eniyan pinu pe eni to ye ki se lo ma pinu to gbo oro olorun ju oro eniyan lo to le si ti le si ni lona oro olorun lo gbodo ma tele ma se tele oro eniyan nitori oro eniyan le ma si ni lona o lo ma fi si fi awoko se re ma gbe igbe aye to ba eni ti o je mu ma gbegbe aye to ba ti krisi mu gege bi omo olorun loruko olu aye de dara fun o mo ni o dara fun wa eyin awon olufe awon omo olorun e je ka mo eni ti a je olorun lo da olorun lo da emi ati wo e je a se pataki loju olorun lo pe wa oni ete fun igbesi aye wa e le di ohun ti olorun je ninu ipinu ni ipinu pe ohun ti olorun fe so da ina ni oni lati da a ri pe ohun to sele sẹyin ki se oro ikeyin re awon eyan le so nkun fun o won le so eyan le so pe eyan daada ki o eyan le so pe eyan buru ni o kuku ni o so nitori pe ki se olorun ni fun o olorun ko dinu ko do ni olorun yo si dara fun o ojo ola re yo si dara imole re yo tan ebun re ki yo wo kuku aye re yo si dara ojo ola re yo si dara ni oruko Jesu Kristi oluwa wa amen. To serve him.
0: Dele Ajayi Foundation? Oh yes. Dele Ajayi Foundation is a non-profit organization that was created to reach millions of people across West Africa, most especially the underserved areas in Nigeria. Through our foundation, we hope to support people in need, provide food and clothing, scholarships to students, share love and hope to communities. Dele Ajayi Foundation is dedicated to causes that create an avenue for people in need, most especially in providing basic food, housing supplies, and ensuring that school students are empowered through scholarships. We are committed to serving people in need, reaching people in underserved communities, and giving hope to people to reach and positively impact the lives of people. Dele Ajayi Foundation, a family to be with.
1: Ekpewa, so the number is 091-36-55-69-52. 091-36-55-69-52. Oruko yin ati bi ti e tin pe. E ti wole. E kuro le ma.
2: Oku se Oluwa.
1: Oluwa ku sele.
2: Oluwa o tagbara yin ti waju.
1: Ami Jesu Oluwa.
2: Won mi ma fe lo ti lo n soro
1: fun. Yes ma. Eje ka gbadura.
2: Eje ka gbadura fun ile
1: mi ni. Eyin reju yin le die. Eje ka gbadura. Oruko Jesu. Olorun yo dan lare. Olorun se asipe nu aye yin. Okan yin abale. Ba ba ri awon oro egan ti eniyan le so nipa ti Olorun yi dana. Olorun ko jere ara re. Inu aye yin nu dile yin. I dile ko ba lafia e o de ri yanu olorun o se ri de jo sayo fun yo e di asegun la ni oruko Jesu Oluwa wa ami e ti wole e je ka gbadua oruko Jesu yo dara fun okan yan bale bi awon eyan ti ngan e olorun o gan bi awon eyan ti so po ti tan olorun so po ti olorun so po tun ku bi awon ti so pe a ko le ko le dara mo Olorun so po yo dara fun yin okan ya bale o e sire ijo ni ja yin o rere te nfe gege bi ife re yo te n lowo la loruko Jesu Oluwa wa ami. Hello
3: daddy.
1: Yes epele.
3: Hello daddy.
1: Epele o
3: da pe baba mi ya sito ni soro lati lati Olorun so bo.
1: Okay e ja gbadua loruko Jesu adara fun adara fun omo nu adara fun oko yin adara fun awon adara fun family yin oro yin ade dayo e di asegun ije ni ja yin loruko je on te je oruko te je ti eniyan le ma pe yin olorun yi darun olorun ko je ara ni inu ayin ko ba gbogbo ogo e de ma leri gbogbo ogun te nla koja ogun na wole olorun yi de se ti yo so rere lase pe inu aye yin Jesu Oluwa wa ami. Hello, e ti wole.
4: Alaafia fun.
1: Baba o. Baba o. Isimi ni o.
4: E gbadura fun ma di family ni.
1: E je ka gbadura baba. Baba yo dara fun. Okan ya bale. Bi e se npo gbe oro Olorun lojojumo lati ma gboro awon iranse Olorun to nsoro. Mo gbadura. O gbe oro Olorun ko ni gben. Loruko Jesu re dara fun o. E ora nu gba. Ongo to ni diyanju nu le yin Olorun yanju e le ri aye ni so loruko lubuko okan yen de bale ife Olorun o de se lori aye yin ma je mo Olorun se lori aye yin Jesu Oluwa wa amen. E ti wole.
5: Hello baba.
1: E pele sa o.
5: E si o Michael ni la ko
1: gbe e le baba e de ka gbadua oruko Jesu baba ye dara fun yo oro yin adayo e di asegun ise na yo ju nse e o ni damu e o ni wonu ogun aye o ni so loruko buruku oruko te je aye o ni pe yin loruko e wo na ogun olorun yo bu tade nu aye yin o gbogbo ogun te nla koja Oluwa sewole e o de leri la ni oruko Jesu Oluwa wa amen. Hello
6: hello
1: hello
6: kulele
1: sa e kulele ma
6: Era
1: fa egbadura
6: fun mi ni
1: atomo
6: atoko lori
1: tuki
6: si won
1: Olorun ran lowo ji ma ran lowo ti e baba yaya loruko Olorun ko dide fun ran lowo yin Olorun to fe na saje banki ko dide fun ran lowo yin aye ni pe lo ko buruku nje mo wa gbadura nje Olorun to n pese fun eda yo pese fun eniyan o e si ri yanu okan ya de bale ẹrùsì sẹ́rẹ̀ kí ìlọ́lọ́ ọjọ́ ni tó sú ẹyẹ gba ìyanu yín láì ní orúkọ jésù olùwàwà àmì kí ẹnikẹ́ni kó má sì pè mọ́ àti bọ́ sí àkókò àdúà lórúkọ jésù olùwà yóò dára fún wa ẹ jẹ́ ká gbé omi wa ororo wa ọ̀rọ̀ ọlọ́run kó wà lẹ́gbẹ́ wa bí a bá ti ń gbàdúrà ẹ jẹ́ ká ti jọ mọ́ gbà á àwọn kan ti rí ìyanu ìwọ náà wà á rí ìyanu rẹ ìwọ náà wà á jẹ́rìí jẹ́ ẹ já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe o fún àánú tí mo tún rí gbà tó dá mi sí dídí àkókò yìí àdúrà ọpẹ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ayérayé adúpẹ́ tó dá wa sí àti àwa àti àwọn ìránṣẹ́ rẹ wọ̀nyí olúwa ó ṣe tó dá wa sí dídí àkókò yìí àánú la rí gbà ó jẹ́ kógun ayé borí wa ó jẹ́ kógun kò borí wa ọlọ́run mà ṣe o ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe tó dá àwọn ìránṣẹ́ rẹ sí tó mú wọn láyé wà láàyè ọlọ́run ó ṣe gbọ́ àdúrà náà ní orúkọ jésù olúwa wa àmì ẹ jẹ́ kémi àtẹ̀yìn ẹ jẹ́ ká tún gbàdúrà ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó jẹ́ kí n mọ̀nà ìgbàláyé ọlọ́run tí ò jẹ́ kí n sọnù kí n tó sọnú ó yà àdúrà ọpẹ́ orúkọ jésù ọlọ́run ayérayé adúpẹ́ o a gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ ká mọ̀nà ìgbàláyé àti àwa àti àwọn ènìyàn tó ń gbàdúrà ó jẹ́ kẹ́ni kó wọ́ sọnù ó dá wa sí tọmọtọmọ tayátayá ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o nítorí pé mo wá sí iwájú wa sínú agbo mímọ́ rẹ láti máa dàgbà ọlọ́run ò ṣe o adúpẹ́ lọ́wọ́ rẹ fún àwọn orílẹ̀ gbogbo tó ti ṣe nínú ayé ẹnìkọ̀ọ̀kan wọn ọlọ́run ò ṣe o gbọ́ àdúrà náà jésù olúwa wa àmì ẹ jẹ́ sọ fọlọ́run pé olúwa ọlọ́run dárí gbogbo àwọn àìsàn déédé wa jí wa wẹ̀wá láwẹ̀ mọ́ ó yà àdúrà ní orúkọ jésù ọlọ́run ayérayé gbogbo ọ̀nà tá a ti gbà ṣẹ̀ṣẹ̀ ọ olúwa dárí jí wa olúwa dárí jí wa olúwa dárí jí wa olúwa gbà wá lọ́wọ́ ẹsẹ̀ olúwa gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa olúwa gbà wá lọ́wọ́ ẹsẹ̀ olúwa gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa olúwa sọ wá di mímọ́ olúwa sọ wá di tirẹ̀ gbọ́ àdúrà náà ní orúkọ jésù olúwa wa àmì ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run wúrò mí ní agbára rẹ agbára tí ó máa tọ́ mi sọ́nà tí mi fi ní sọ́n kó ń ṣe ọlọ́run gbé wọ̀ mí ó yà àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù bàbá ọmọ ẹ̀mí olúwa ló wá ní agbára rẹ agbára tí ó máa tọ́ wa sọ́nà tí a fi ní sọ́n kó ń ṣe àti àwa àti ẹ̀yin tá a ní jọ ń gbàdúrà ọyẹ ẹgbà agbára ọlọ́run ẹ ò dẹ̀ ní sọ́n kó ń ṣe agbára tá a fi ní sọ́n kó ń ṣe tá a fi máa tẹ̀lé ìtọ́ni rẹ ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa gbọ́ àdúrà jésù olúwa wa àmì ẹ jẹ́ ká gbàdúrà bí lè pè wá ní ènìyàn ọ̀tọ̀ ọlọ́run ẹ gbàdúrà ẹ sọ fọlọ́run ọlọ́run dọ̀ sẹ́mi ní ẹni ọ̀tọ̀ sẹ́mi ní àyànfẹ́ rẹ má jẹ́ ń dàdàkúdà má jẹ́ kó agbárokùn ó sọ ayé wa di dàkúdà ọlọ́run sẹ́mi ní àyànfẹ́ rẹ má jẹ́ ń padà sẹ́yìn má jẹ́ ń dẹni ìkọ̀sílẹ̀ ó yẹ gbàdúrà orúkọ jésù olúwa ṣe wá ní àyànfẹ́ rẹ má jẹ́ padà sẹ́yìn má jẹ́ adẹni ìkọ̀sílẹ̀ olúwa dìwà mú olúwa dìwà mú àti àwa àti ẹ̀yin olúwa má jẹ́ adẹni ìkọ̀sílẹ̀ àdúrà ajé máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ olúwa má jẹ́ adẹni ìkọ̀sílẹ̀ má jẹ́ adẹni ìkọ̀sílẹ̀ gbọ́ àdúrà jésù olúwa wa ẹja sọ fọlọ́run olúwa máa ṣẹ́gun fún wa ní gbogbo ọ̀nà sọwádìí a ṣẹ́gun fún wa ní gbogbo ọ̀nà ogun sóni tàjẹ́ ni témèrè ni ogun àìsàn ni ogun kógun ni olúwa bá a ṣẹ́wọ̀lẹ̀ pátápátá ogun àìní ni olúwa ṣẹ́wọ̀lẹ̀ pátápátá ó yà àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ayé àwọn ènìyàn rẹ rí ó tí a jọ ń gbàdúrà ogun gbèsè ni olúwa ṣẹ́wọ̀lẹ̀ ogun àìní ni olúwa ṣẹ́wọ̀lẹ̀ ogun ìpọ́njú ni olúwa ṣẹ́wọ̀lẹ̀ ogun àìsàn ni olúwa ṣẹ́wọ̀lẹ̀ àwọn ìránṣẹ́ rẹ olúwa sọ wọ́n di òmìnira olúwa tú wọn sílẹ̀ olúwa gbọ́ àdúrà náà ní orúkọ jésù olúwa wa ẹ jẹ́ ká gbàdúrà sọ fọlọ́run pé ìpín búburú má jẹ́ ó bá lé ìpín mi má jẹ́ pé búburú ó bá lé ìpín mi má jẹ́ dìdàkudà ó yà àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run àwọn èèyàn rẹ rí ó tí a jọ ń gbàdúrà ìpín búburú kò ní bá lé ìpín ẹ ò ní dìdàkudà ayé ò ní sọ dìdàkudà òun kò ní sọ dìdàkudà ìpín burúkú ní balẹ̀ ìpín lórúkọ jésù burúkú ní balẹ̀ ìpín wa ẹ ò ní dìdàkudà ẹ ní dìdàkudà ayé ò ní tún dá bẹ́ẹ̀ lolúwa wí o kò yí padà gbọ́ àdúrà náà ní orúkọ jésù olúwa wa àmì ẹ sọ fọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wàánú àṣẹkà tàbí òmíràn ẹ gbé ọwọ́ lébi àìsàn yín ẹ sọ fún ọlọ́run pé olúwa rán àlàáfíà wọnú àgọ́ ara mi rán àlàáfíà wọnú ayé mi rán àlàáfíà wọnú iṣẹ́ mi iṣẹ́ mi ń ṣàìsàn àti bẹ́ẹ̀ lọ yà àdúrà ní orúkọ jésù àwọn èèyàn ti ń ṣàìsàn ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí ní olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọyẹ gbà láàáfíà ní orúkọ jésù ẹ gbà láàáfíà agbára ti ń bẹnu ẹ̀jẹ̀ jésù kó wò ìsàn agbára ti ń bẹnu ẹ̀jẹ̀ jésù kó mú in lára dá agbára ti ń bẹnu ẹ̀jẹ̀ jésù kó ra ìpadà ọyà ẹ dídé ẹ máa rìn edide egba iwosan edide kono akete asan ogunja gbogbo aisan ti ran sinu agbara yin aisan na ko gbinan sonu aisan na ko gbinan sonu gbo adura jesu oluwa wa amen e so fun olorun pe oluwa alaafia olorun ko wonu agbara mi lo ko wonu isan yin lo ko wonu edo yin lo ko wonu orikirika ara yin lo egba adura o ya adura ni oruko jesu ni oruko jesu aye yin ko gba alaafia isan yin ko gba alaafia edo yin ko gba alaafia ifun yin ko gba alaafia opolo yin ko gba alaafia egungun yin ko gba alaafia alaafia olorun ko wori kiri kare yin lo alaafia olorun ko mo ba n gbe alaafia olorun ko mo se fin sile alaafia olorun ko wa pelu yin o be loluwa we o ko yin ko para jesu oluwa wa amen e gbadua e so fo olorun be oluwa je ki ona ayo ko la fun mi je ki ona orire ko la fun mi o ye so dadua oruko jesu ona ayo ko la fun yin ha ona ayo ko la fun wa ateyin ati awa ona orire ko la fun wa lati akoko yi lo e oni damu mo lati akoko yi lo o ye ka wonu sire lo jesu oluwa wa amen e je ka gbadua fun orilede pe olorun da so orilede yanju oro orilede bo se n lo ko ye ni kenima yanju oro orilede o ya adua ni oruko jesu ni oruko jesu oluwa yanju oro orilede danse oro orilede pase tura so orilede olorun yanju oro orilede gaga bi ife re ki se bi ife wa olorun yanju oro orilede olorun gba gbogbo ogo olorun jeri tobi re gbo adua na jesu oluwa wa amen e je ka se omi wa ati ororo wa e je ka teri ba fun adura oruko jesu ni oruko jesu ni oruko jesu agbe oga lopopo pe wa ati gboro re oro re na je ni yebi enu okan wa jo segun fun wa nitori na ati menti aje ma ji ka da idakuda be loluwa wi ko yugo kwara je mo gbadu ase omi yin omi ko gbagba olorun omi na ko di eje jesu agba tin be enu eje jesu ko wonu omi na lo ke ri iyanu olorun be loluwa wi ko yugo kwara ile se ko ma tesiwaju ke ri iyanu lai loruko jesu oluwa wa amen
7: O da mi loju pe e ti di alabuko fun lati nu eto akoko aloyo breakthrough half hour to ti de seti gbo yin latenu professor Sanusi Peter Abiodun tinu ijo CAC Mountain of Deliverance fun ibere siwaju si e pe professor Sanusi Peter Abiodun sori 0706599 0015 Jesu

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ní ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì ìgbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ní olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.

olùṣọ́àgùtàn rẹ́kọ́nobù ti ń ṣàtọ́kùn ètò òye ìjìnlẹ̀ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún bí bá ṣe tó ti ń bá wa ṣe tó sì ń darapọ̀ pẹ̀lú wa nígbà gbogbo tá a bá wa ṣe tá a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú.

0: ti oni eyi ni ni oluṣagbọtan ak ogunyemi ak ogunyemi oluṣagbọtan wa won
1: ba mi baba mi eko okini
0: se la fe ale ute yi o
1: dupe lowo olorun o ki gbogbo eyin ti en gbo wa baba lowo ba tin ni wa akobi
0: akobi wa
1: nbe awa mo le bi ti de
0: ati de o
1: so lagbara olorun aseye le o se o
0: ami ami ami ami
1: gbogbo kan to nba wa ni bi gbogbo ti afefe eto ile ise diamond radio n fe de aki eyin na a n gbadura fun yin pe e o ni si wa gbo loni awa na o ni si wi bi olorun ti n be ibukun ni eko ti oni ti afe gbeyawo yo jo si fun eyin ati awa o aki kabo awa lori facebook ba ti mo n se bi ise wa kola wole ogunyemi e ba ti te sibe e mo wa kedere e kabo sori eto
0: e se pupo e je ka teri ba fun adua oluwa olorun wa afi ope fun ayin o
1: dupe
0: fun ope re lori wa fun abure lori wa
1: dupe
0: adupe ni tori pe o ma n dara po pelu wa lori eto yi nigba gbogbo ta ba wa sori eto yi ta si ni igbagbo ati idaniloju pe o tun dara po pelu wa lori o si ba wa se eto naa ani isiwe asi ni isiso baba po ope wa ope ati iyin naa ta mu teyan olorun wa wa ni wakati oluase ni ite
1: ogun
0: a n tesiwaju lori eto yi loruko jesu kristi olugbada dara po pelu wa ba wa se eto naa maje asigbe o
1: ami o
0: maje asiso
1: ami
0: ni oruko jesu kristo olugbala baba tin lanu wa gboro oluwa ma kun
1: ami
0: nigba ta ba mu ete wa si idanu duro ibukun tin benbe ko je ti wa
1: ami
0: ogo atola ko je te eyan olorun wa
1: ami
0: tori afi igbagbo bere loruko jesu kristi oluwa ti olugbala wa
1: ami
0: eh ya ba de bi ise
1: a mo se ni
0: adupe eh mo ro pe e ti wa ni se pe lati dahun si awon nkan ta fe bere bayi
1: Oro fe
0: ni ose ti o koja yen asise pupo lori nkan ta pe ni ewu to wa ninu yiye adehun
1: didale majemu
0: didale majemu
1: didale o ka sadehun ka ma
0: be ni ka ma muse
1: ka soro ka ma duro ti
0: be ni ka ma duro ori oro ka soro therefore loni ori adehun yi naa ni a tun maa n sise le lori ori adehun yi naa ni a ti sọrọ lori ewu to wa ninu yiye adehun ṣugbọn loni ohun ti a tun fẹ sise le lori naa ni awọn ti ko ye adehun ti wọn mu adehun ṣe apẹrẹ wọn ninu bibeli boya o wa ninu bibeli boya ko si si o
1: se bi bibeli oro olorun naa la n kiyesi
0: oun naa ni lati gbogbo ise ta n se naa lati inu bibeli naa ni ejo edakun edabo e ba wo inu bibeli yin lati genesis ti de fihan boya a ri awon ti won bara won da majemu ti won o ye majemu yen ti won si duro lori majemu yen titi de opin ti a si apẹrẹ rẹ a fẹ ri awon apẹrẹ rẹ ninu bibeli
1: o pọ
0: e se awo
1: ṣùgbọ́n ká tó lọ ọmọ kíyè sí àwọn àpẹẹrẹ yẹn ẹjẹ́ àlọ ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run láti wọlé sórí ètò tó ní psalm 15 máa kà ní àti ẹsẹ̀ ìkíní ìlà kíní sí ìlà karùn tàbí kí n kàdé ìlà kẹrin gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ ẹ̀gbọ́ ò ń tọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ o olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ who are those that qualify to dwell in the presence of God bí o ṣe wà ní o ìbéèrè ni olúwa táwọn àwo gan ni wọ́n kójú òṣùwọ̀n láti máa ṣàtìpó nínú àgọ́ rẹ yẹn pé láti máa wà níbi mímọ́ rẹ.
0: ṣèbí àwọn èèyàn tọ́lọ́run dá náà ni.
1: àwọn èèyàn tọ́lọ́run dá gbogbo wá sí gbogbo èèyàn tọ́lọ́run dá ló kọ́lífáì láti máa lọ sínú àgọ́ olúwa.
0: àwọn kò lè lọ bẹ̀.
1: ẹ
0: ṣe àwò kí ló dé.
1: ẹni tí
0: ò ṣetán
1: ẹni tí ò ṣetán àti ronúpìwàdà ẹsẹ̀ sẹ́rí adúpẹ́ lọ́lọ́run fòrè ọ̀fẹ́ ti jesu olùgbàlà mú wá sí ayé wọn ò bí kódà bọ jálùfá tí o ò bá meet up requirement bí ti ọlọ́run là

0: ọba kayima níbi tí ẹ bá wà nìyẹn fún ẹyin tẹsí nílẹ nàìjíríà
1: ẹkú àkókò yìí o
0: ẹkú alẹ ìgbà wa ta wà nílẹ nàìjíríà
1: ẹ má bínú
0: ìpínlẹ kwara
1: abdomi ni nlọra díẹdíẹ
0: ìpínlẹ kwara ni a wà
1: ìbẹrẹ làwọn
0: owó náà yìí dì tuntun nílé tá a kọ sí
1: ìpínlẹ alálàáfíà ojúlé
0: kẹta ni a wà dáàmọǹdì gangan ni ó kọ agbolé wa 88.7 FM ni agbóhuntẹ rẹ lọdọ ìjọba ẹ sì mọ pé ní gbogbo ọjọ àìkú ti ṣe sunday ti aago mẹjọ ba ti gbẹnu lera wọn títí ti aago mẹjọ àbò ó fi lù dáàmọ ta síra wa ní ìn tẹyin ó sì mọ ẹgbọ wa nílé ètò àlọ bàbá àgbà náà ni kọlẹjì abákanú
1: ètò tó ní ṣe pẹlú àwọn ọmọdé
0: ètò tí mú wa rántí báwọn bàbá wa láyé ijó òun ṣe kó àwa ìwé ijó òun ní ẹkọ
1: àwọn ìwé tòní
0: tí wàá mú àwọn ìwé ìsìn náà mọ pé àwọn sàfẹrí nǹkan torí pé kò dàbí mọ kò sí bímọ
1: ṣùgbọn kọ mọ bá a
0: kọ mọ bá a wà parun pátápátá lọwọ mú kí ìkànnì ọwọ mọ ṣe àdápadà àlọ tọjú ọkan lára àwọn eré ìdárayá ilẹ̀ yorùbá tí ó sì lè pè fún kí èèyàn fara pa èèyàn ò lè lápá
1: èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ
0: ẹ̀ńtọ́ bá sì wá ti
1: nílérí rẹ̀ rí
0: yóò lápa lára rẹ̀ pé ọgbọ́n àlórí
1: ọkàn ọgbà kéèyàn ó ní ìròrí kíkún
0: ìròrí jinlẹ̀ kí ọpọlọ èèyàn ó sì fara balẹ̀ kẹni náà ó sì wà ní ìfarabalẹ̀ tó dára
1: láyìíká tó rẹwà tó ní fọkànbalẹ̀
0: bítí àlọ́ ṣe máa ṣẹnu látara àtijọ́ afadáyì àwọn ẹ̀yà tí mo fà jọ wà ní àmọ́ o mọ́kọ rẹ lọ́wọ́ àbí ọ̀yọ̀ ń darẹ̀ sílé.
1: Ògùjẹ́ gbàgbé ọkọ̀ àdìdé mọ́ gbàgbé ọkọ̀ lórúkọ mi.
0: Tọ́ bá náà ló ń kọ́
1: mo mú dání
0: tọ́ bá jókòó o lè gbàgbé rẹ̀ wọ́n ló ní àdìdé mọ́ gbàgbé ọkọ̀.
1: O túmọ̀ sí pé mo bá dìde ń bì kan wọ̀ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí tí n bá ń lọ ń tẹ̀lé mi lọ ni. Ẹ kalẹ̀ gbogbo ẹ̀yin obi tẹ̀ ti ń gbọ́ wa ẹ̀ tún kọ́ àmójúbọ̀ ẹ̀ tún gbádùn wa lónìí ẹ̀ tún mọ̀ bẹ́ẹ̀ bá ti mọ ṣe gbogbo ẹ̀ náà ni ó lọ. Abdul Fattah Rẹ̀mú ọmọ ọlọ́kànlá àwọn odò nígi kòkó lámọ̀ wọ́n nídìí tá a bá ido bàbá yàmọ̀ bẹ́ẹ̀ inú alámọ̀ yóò bàjẹ́.
0: ẹ ti mọ̀ pé lórí ètò yìí abala mẹ́ta lè tó yìí pín sí abala àkọ́kọ́ labala tá a pè ní.
1: Àlàyé àlọ́.
0: Níkangun abala kejì labala.
1: Àlọ́ aládùn.
0: Labala tá a ti máa kádìrẹ̀ nílẹ̀ labala tá a ti máa ṣe ojú òpó nílẹ̀ fẹ́yìn ìwé tẹ̀ wá nílé tí a ti máa ta kò tó ìbéèrè sí yálà látara abala kínní àti kejì níbèrè ti lè jẹ jáde ẹ jẹ́ àjọ bẹ̀rẹ̀ ni. Kò bójú mu kò dára kò yé wù wá ká gbọ́ pé ìbáyín bẹ̀rẹ̀ ìmọ̀ọ́dún wa ni ẹja àjọ bẹ̀rẹ̀ láṣẹ ìdùmarè bí ó tún ṣe rí lọ́ṣẹ̀ yìí náà. Abdulmumin ọmọ tọ́ṣọ́ presenter ló ń kí yín káwọ́ sórí àkótí ètò tá a pè ní àlọ́.

0: Alo.
1: Alo re pete.
0: Alo re pete. Ikan da ma ni fe mi no ni ewa o.
2: E o lo tun wa se bi igba ti
0: bi igba te ko fe ta ma ma se ni menu abi.
2: Wa se yun yun yun yun.
0: Ah! Mo da ke fun o.
2: Bo lo se tun ri. Eru mo ba awon ewe le pe
0: se gini ko si nkan kan.
2: Wọ́n rò pọ̀ fẹ́ pà lọ lójú òkè tó bá ní.
0: Ẹni dákọ̀ mọ́ wa ní ojú òpó Facebook látọ̀dọ̀ Abdulfatai
2: Aremu Fatai
0: àti látọ̀dọ̀ Abdulmumin Salman ẹ mọ̀ wá ketekete ní ibi ṣe ń ṣẹlẹ̀ ní kulu Mane. Lábala àkọ́kọ́ lórí ètò fótó ní Abdulfatai kọ́kọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ sí.
2: Tó ní abala yìí náà láti mọ̀ sí àgbéyàwó àlọ́ àpamọ̀ tí ẹ̀hun àti ẹ̀já rẹ̀ ní ṣe pẹ̀lú irú wa
0: ògiri wa.
2: Yìí ni pé kò ní àkójọ ìsọ̀rí kan oríṣiríṣi ẹ̀ka lẹ́ti lè bá a pàdé ẹ̀hun rẹ̀ ẹni ó sọ̀rú kí ni ẹ̀já rẹ̀ ó jẹ́ ẹ̀já lọ báyìí ẹ̀já ti dúre ẹ̀ ti jòkó ẹ̀já jọ wòwò. Alo.
0: Alo.
2: Alo.
0: Alo.
2: Agogo baba mi kan laile. Agogo baba mi kan laile. Alu titi ko dun. Agogo ko fo. Be ni opa ko da. Kene.
0: Ipe npeju ati oju.
2: Pate fun ra re. Pate fun ra re. Na omo kan na nlo si I down fe sumo be ni o wa gbode to fi je pe ti on sumo ni yi to fi je pe ti Abdulmi lo gba o ri pe ilu baba gbolu a fi kongo kan baba gba gugu lowo o ni opata a fi lu baba se lu ni omo don wa ni ile alulu ko dun agogo ko

0: Hello, Fuwa.
1: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello.
2: Gbogbo ilé sun, kan mo sun, kí ni?
0: Gbogbo, gbogbo ilé sun, kan bo sun. Bóyá ta ló mọ̀?
3: Onímọ̀.
2: Orúkọ mi ni Ismail Taiwo. Ìdáhùn sí àlọ́ ìmú.
0: Ìmú ẹ̀pà tó fún un. Ó yẹ ẹlòmíì.
2: Orúkọ mi ni Sásùlẹ̀ máa láríwájú. Àlọ́ o. Ọ̀pá tí wọ́n kanlẹ̀ ọkùnrin, kí ni o?
4: Onímọ̀.
2: Orúkọ mi ni Fáyẹmí náà. Ìdáhùn sáyẹ àlọ́ yìí ni òjò.
0: Ó gba ẹ̀pà tẹ́wọ́ fún. Ó yẹ ta ló tún fẹ́ pàlọ́ fún wa.
5: Orúkọ mi ni Adéyẹ Covenant.
0: Àlọ́ o.
6: Àlọ́.
5: Mo ń lọ yàká sí mi, mo ń bọ̀ yàká sí mi.
0: Mo ń lọ
7: yàká sí
0: mi. Lọ́jọ́kọ́.
8: Orúkọ mi ni Fáyẹmí Kehinde. Ìdáhùn sí àlọ́ yìí ni ewé ẹ̀gẹ́.
0: Ẹ̀pà tẹ́wọ́ fún.
9: Orúkọ mi ni Ọláyẹmí Dominion. Àlọ́ o.
6: Àlọ́.
9: Oṣù kígbá, oṣù kágbọ́n, ó wà ní kó dọ̀la.
0: Ó ní oṣù kígbá, oṣù kágbọ́n, má ìlọ o. Oṣù kúngbá, oṣù kágbọ́n, ó wà ní kó dọ̀la. Ta ló mọ̀ o? Ó yá ta ló mọ̀?
2: Orúkọ mi ni Michael Ezé. Ìdáhùn sí àlọ́ yìí ni òjò.
0: Ògbá. Oṣù kígbá, oṣù kágbọ́n, ó wà ní kó dọ̀la. Ó yá oyá ẹlòmíì.
10: Orúkọ mi ni Adéyẹmí Grace. Ìdáhùn sí àlọ́ yìí ni igba.
0: Ògbá. Abálálọ̀. Ó yá ìdáhùn. Ẹ fi rẹ́ wọn ní mú. Ó yá ẹ sọ pé mú. A fi rẹ́ yín ní mú àtẹnu. Ẹgbà òṣè faramọ́.
6: Ẹ́
0: ó yá ìdáhùn sí àlọ́ yìí ni.
9: Ìdáhùn sí àlọ́ yìí ni Ìkẹ̀tẹ́.
0: Ìkẹ̀tẹ́. Ṣé ẹ mọ̀ kan tó ń jẹ́ Ìkẹ̀tẹ́? Tó máa wà nísàlẹ̀ epo. Wọ́n ní oṣù kígbá, oṣù èmi náà tún kọ́ àlọ́mì lénìí ni. Wọ́n ní oṣù kúngbá, oṣù kágbọ̀n, ó wá ló dọ̀la. Ìkẹ̀tẹ́ tó máa ń wà nísàlẹ̀ epo. Ó yẹ bá a fún látẹ̀wọ́. Ó yá ká gba ẹlòmíì láàyè.
2: Orúkọ mi Adéyẹmí dára sí mi.
5: Àlọ́ o.
6: Àlọ́.
5: Àkọ́ bàbá mi kan láìlà, àkọ́ bàbá mi kan láìlà. Ó ní máa ń jẹ kì í jà pàdú. Kí ni o?
6: Èmi ni
2: àlọ́. Orúkọ mi ni Akim Akorede. Ìdáhùn sí àlọ́ yìí ni.
0: Kò rí dáhùn, ó yẹ lómi.
2: Orúkọ mi ni Jákẹ́dẹ́ Ẹ̀gbẹ́. Ìdáhùn sí àlọ́ yìí ni ilé-ẹjọ́.
0: Ilé-ẹjọ́ ó gba ẹ̀pà tẹ́wọ́ fáwọn méjì.
11: Orúkọ mi ni Fáyẹmí Naomi. Àlọ́ o.
6: Àlọ́.
11: Mo ṣe ṣùgbọ́n mi ní Jẹ́tán kíni o.
0: Ó yá.
12: Orúkọ mi ni Aládùn Jemaya. Mo fẹ́.
0: Ìdáhùn
12: sí àlọ́ yìí ni ọ̀nẹ̀.
0: Ọ̀nà ẹ̀pà tẹ́wọ́ fún. Ó yẹ jẹ́ ká dádúró ń bẹ̀ ká bá sí abala àlọ́ onítàn.
13: Àlọ́ bàbá àgbà.

0: Alami da lori omokunrin kan iya ati baba re ni igba lailai arakunrin kan wa to je pe omo okunrin yo kan soso yi na lo bi oruko omo yen a ma je Sege kini mo pe
1: Sege
0: oruko omo yen a ma je Sege igba to pe omo odun mokanla won bere lowo re iya ati baba re bere lowo re pe iru ise wo lo fe yan layo oni ise ode sise ni won ni ko duro die ki awon fale eni ti yo ma ko ni ise lowo sugbon oni rara oni ka je ko won ma rara ma se fun rara ohun ko ma se ode fun rara ohun baba re ni bon kekere kan to fin se ode etile o sele pe ni ojo kan won jade nile iya ti lo oko ti e baba na lo oko baba si ni ibon to ma fin se ode etile tan gbe ti si igunle won igba ti won ni ki omode kunrin yi ko duro ka ko se die ka won fale eni ti yo ma ko ni ise ode lowo ko le ni suru leyin igba ti iya ti baba re ti jade o bo sibi ti baba re gbe bon si o ko be su ko be ga o lo gbe ibon o gbe bon jade o bere si ni kiri inu oko kakiri awon eran ko wa ninu igbo awon se odun titi won won se odun won jo won yo bí Sege ti gbé ìbọn tó ń kiri inú igbó káàkiri ṣàdédé ló kàn yín ìbọn bó ṣe yìnbọn yìí ìbọn lọ ọ̀dọ̀ àwọn ẹranko níbi tán ti ń ṣe ọdún wọn àwọn náà ṣe méní wọn ṣe méjì wọn yìnbọn padà ni wọn gbà tí wọn lẹyìn ìgbà tí wọn káàkiri káàkiri inú igbó pé ta ló yìnbọn ni wọn ṣèwárí pé ẹni tí ó yìnbọn ìbọn tí àwọn náà yìn ìbọn yẹn ti ó ti bà ó ti ṣubú lulẹ̀ ó ti kú ìgbà tó ṣubú lulẹ̀ tó kú àwọn ìyá àti bàbá rẹ̀ nílé àwọn bẹ̀rẹ̀ sí ní wà nígbà tí wọ́n ti okùn wọn dé ọmọ yìí ò kí ń ṣeré jìnà wọ́n wá sí gbogbo ibi tó yẹ kí wọ́n wá sí wọn rí gbogbo ibi tí wọ́n mọ̀ pé máa ń ṣeré lọ gbogbo ẹ̀ ni wọ́n wá sí wọn rí níbo lọmọdé yìí wà lè lọ bàbá kan tajú kan níbi tó máa ń gbé ìbọn rẹ̀ sí ó rí pé òun ò rí ìbọn níbẹ̀ mú ṣé kì í ṣe pé ọmọdé yìí ti gbé ìbọn toró ti ń gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ tí bàbá rẹ̀ ń ka lọ́wọ́ kò wípé ó kù díẹ̀ kò tí ì tó àsìkò bàbá rí i pé dájúdájú ọmọ yìí ti gbébọn yìí ó ti lọ inú igbó wọ́n bá kó rẹ́ rẹ̀ àti ìyá àti bàbá wọ́n lọ inú igbó wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo Sege o orúkọ tó ń jẹ́ Sege o wọn ọ̀rẹ́ ẹnikẹ́ni dá wọn lóhùn kàkà kéèyàn dá wọn lóhùn olúgbó ohun tó wà nínú igbó òun ló ń gba ohun wọn tóun náà ń tún pè bí wọn ṣe ń pè Sege o wọn ò gbọ́ jẹrẹ àwọn náà wọn lọ sókè bí wọn ṣe ń lo òkè ni wọn lọ ìsàlẹ bọ́n ṣe ń lọ báyìí wọn lọ sọ́tún náà lọ sósì títí tí wọn fi dé òkè réré wọn bá àwọn ẹranko níbi tí wọn wà tí wọn ti ń jó tí wọn ń yọ táwọn ń ṣe ọdún títí wọn ìtọ́ sí ìṣọdún ibẹ̀ ni wọn ti ń béèrè lọ́wọ́ àwọn tó wà ńbẹ wọn bá ṣe àwọn wá ọmọ àwọn tó ń jẹ́ Sege ni ṣe wọn bá wọn rí àwọn ẹranko wá ń dá wọn lóhùn wọn fi ohun orin wọn fi ń dá wọn lóhùn ẹ má bá mi gbé ẹ má sọ pé Sege kí ni mo wí
1: Sege
0: wọn ṣe ta ní ń pe Sege níbẹ̀ yẹn
1: Sege
0: ta ní ń pe Sege níbẹ̀ yẹn
1: Sege
0: àwa ń ṣọdún igbó
1: Sege
0: Sege wá ta wá lọ́fà
1: Sege
0: àwa ta Sege lọ́fà san
1: Sege
0: bó kú o àwòmọ
1: Sege
0: bí òkú o àwòmọ
1: Sege
0: ta ní ń pe Sege níbẹ̀ yẹn
1: Sege
0: àwa ń ṣọdún igbó
1: Sege
0: Sege wá ta wá lọ́fà
1: Sege
0: àwa ta Sege lọ́fà san
1: Sege
0: bó kú o àwòmọ
1: Sege
0: bí òkú o àwòmọ
1: Sege
0: bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní ba ìyá àti bàbá rẹ̀ pé àwọn ta ṣe Sege lọ́fà san àwọn ọmọ bó kú àbí òkú wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní fọ gbogbo inú igbó káàkiri títí tí wọ́n fi rí òkú ọmọ wọn níbi tó kú sí àwọn ẹranko àwọn náà ti yín ní ìbọn pa gẹ́gẹ́ bí òun náà ṣe yìn wọ́n ní ìbọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ pé àwọn mọ̀ ṣera àwọn kí ló mú káwọn fi ọmọ yìí kalẹ̀ nìkan sílé tí àwọn sì gbé ìbọn sílé ó yìí ti ń gbìmọ̀ tó ti ń gbìdánwò àti gbé ìbọn yìí láìmọye ìgbà tó jẹ́ pé bàbá rẹ̀ ń ka mọ́ tó ń gba ìbọn yẹn kalẹ̀ lọ́wọ́ rẹ̀ tó fi wá di pé ó padà wá fi ọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ báyìí ni wọ́n ṣe gbé òkú ọmọ wọn tí wọ́n gbé lọlé pẹ̀lú ìbànújẹ́ ọkàn ibẹ ni ìtàn yẹn parí sí ṣe arọgbọ kọ ń bẹ
1: tó
0: bá rí bẹ fún yàrá lọ látẹwọ ibi ni a lè dúró lórí àlọ aládùn lórí ètò àlọ bàbá àgbà yìí tó wáyé sétí gbọyìn láti lè ṣe diamond 88.7 fm ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò lẹ́ẹ̀kan sí àwọn ni solid model school tí wọ́n wà ní powerhouse street ní agbègbè checking point ní along eyenkorin road ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí mrs adeniyi adebimpe alaba principal wa ní ilé ẹ̀kọ́ yìí àwọn ni mr alabi moses nígbàtí àwọn olùkọ́ ẹ̀kọ́ èdè yorùbá wọn jẹ́ mrs barakat abdulkabir àti miss ọ̀nàrìndé tèmítọ́pẹ́ miss baraka abdulkabir àti miss ọ̀nàrìndé tèmítọ́pẹ́ orúkọ ìyá alálẹ̀ òyípadà mọ́tọ́láyọ̀ olúwa dámiláre aya ẹni àdúrà sílẹ̀kẹ́ amúgírí lèmi jẹ́ èmi lọ́ọ́ máa gẹṣíkárọ̀ máa súdẹ èmi lọ́ọ́ máa gbàrọ̀jọ̀ tó ń bá wọn jà tó ń kó tó dé bàbá wọn àpẹ̀lú mi ni engineer raphael abọ́lárìn tí wọ́n bá wà yí sókè yìí sísàlẹ̀ àti alàgbàfẹ́mi bánirẹ́ tí a mọ̀ sí bàbá àbèjì àlọ́ bàbá àgbà ń tẹ̀síwájú ni wọ́n bá wa kalọ̀.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ gbẹ̀gbádùn ètò náà.

0: ọlọ́run àpọ́stù Ayọ̀ Babalọ́lá ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ o. Ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

pẹpẹ òkun lọwọ Ọlọrun àti pé kì í ṣe pé a mọ ètò yìí gbọ́ dáadáa kì í ṣe torí ẹ Ọlọrun kọ fún wa lórí ọfẹ náà ni ẹ dájẹ máa sọ fún àwọn èèyàn náà ní gbogbo ìgbà pé tọ ètò yìí o Ọlọrun dá bíra nú ètò yìí kẹ máa sọ fún àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan léjèèjì pé àwọn tí wọn ti gbọ́ káwọn náà lè máa gbọ́ àǹfààní tètò ń ṣe láyé kó wa gbogbo wa ẹ ká lẹ́lẹ́ẹ̀kọ́ sí i ètò yìí náà la ń pè ní láwọlé sùn lórí ìkànnì Diamond 88.7 FM Diamond 88.7 FM tẹ bá ní ìkànnì kejìdín láàádọ́rùn ó lé méje orí ìkànnì náà ni ní gbogbo ọjọ́ alẹ́ báyìí lọ́jọ́ Sunday báyìí la lórí ọ̀fẹ́ tako mẹ́sàn-án bá ti lò láti lè jẹ gbádùn ètò yìí láti lè rí pé tọ́ Ọlọ́run gbọ́ tiwa bá a bá ti ń gbìyànjú àti lè máa sọ síta lọ́kọ̀ọ̀kan gbogbo ohun tó bá dàbí òkúta lọ́kàn wa gbogbo ohun tó bá dàbí pé ń fún wa níronú ti ń jẹ́ arù ń gbogbo ìgbà gbogbo ohun tó bá ń dàbí pé ó ti ń jẹ́ kí a máa fẹ́ máa láìfí àwọn èèyàn tó bá wà láyìíká wa pé tọ́ kò sí nǹkan téèyàn lè sọ fún mi jàre nǹkan bẹ́ẹ̀ kò sóre kankan láàrin àwọn èèyàn kò sóre ọkàn tó ń fẹ́ rí lára àwọn èèyàn oore pọ̀ o ìrònú ló máa ń fà á gbogbo àwọn nǹkan tá a bá sì ń là kọjá náà a máa ṣokùnfà rú àwọn èrò yìí lọ́kàn tiwa ẹlòmíà dẹ̀ ti rò débì kan tó wá sọ pé nǹkan tó kù náà ni kó ṣe kíni kó fọwọ́ ara rẹ̀ gbẹ̀mí ara rẹ̀ kó tó di pé ó di bẹ́ẹ̀ ohun tí mo fẹ́ kẹ́ jẹ́ ká ṣe òun náà ni pé ẹ̀kọ́ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba gangan èmi ò lẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ tún taná mọ́ dáadáa kó wá sókè ẹ fi mí ṣe ẹni tẹ́ fi ṣọ̀rẹ́ yín tẹ́ bá sọ̀rọ̀ tí ò ní dà yín tí ò ní já yín tàn mọ́ tí ò ní já yín kulẹ̀ kẹtùwárí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó ń pè yìí ẹ já gbà wọ́n bíi áńgẹ́lì tọ́lọ́run sí wa lórí nǹkan tá a bá ń là kọjá ǹjẹ́ báwo la ṣe lè ṣe a ní nọ́mbà méjì tó já sọ́dọ̀ wa ń bí yìí nọ́mbà àkọ́kọ́ 0913-655-6952 0913-655-6952 nọ́mbà tẹ́ pè sí tààràtà nìyẹn nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ò ní nọ́mbà tí ẹ lè fi abala àríwísí yín wà bẹ́ẹ̀ tẹ́ lè fi ohun yín ránṣẹ́ síbẹ̀ àbí kẹtẹ́ láṣẹ ránṣẹ́ síbẹ̀ nọ́mbà náà ni nọ́mbà whatsapp tá a bá ní àpè bẹ́ẹ̀ òun náà ni 0913-655-6864 0913-655-6864 òun ni nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tẹlifóun yín ránṣẹ́ sí ṣùgbọ́n ohun tẹ́ ṣe síbẹ̀ náà ni pé kò sí bẹ́ẹ̀ ṣe lè fohùn yẹn ránṣẹ́ tó ẹ má jò kọjá ṣẹ́jú mẹ́ta àtààbọ̀ nítorí Ọlọ́run káwọn èèyàn kan lè pè wọlé dáadáa kan lè gbẹ̀yìn náà nímọ̀ràn dáadáa orúkọ tèmi òun náà ni precious àfọlábí fresh báo. Ẹjẹ́ máa tẹ̀síwájú nínú ètò láṣálẹ̀ yìí ṣùgbọ́n káà tó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe tèmi èmi náà ó pe pé nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye kọ́lọ́hun ó bá wa rìn láṣálẹ̀ yìí o gbogbo àwa tá a máa dá sí i àníṣẹjọ́ dá sí i àwọn tá a máa sọ látapá bí náà ànífẹ́nugbó bí ọwọ́ gẹ́gẹ́ bí ìyá sukura tí mò ń gbà ládùá gbogbo ìgbìyànjú wa náà láti lè jẹ́ ká yí ọmọ ẹ̀dá kó lè dá torí àwa náà ti la wọn kankan kọjá náà ó ti ní bá a ti tọ́ ó ti ní bọ́lá ṣe ràn wá lọ́wọ́ náà lẹ́yìn náà ń gbìyànjú láti lè fẹ́ sọ fáwọn ẹ̀ pé tọ́ ẹ tọ́ báyìí bẹ́ bá ti dé ìkóríta bo ní kí n yà sí ẹ̀yẹn ṣá yà báyìí pẹ̀lú rí ọ̀fẹ́ àti ìgbàgbọ́ inú Ọlọ́run gbogbo rẹ̀ ó sì dá àdúrà tàwa náà ni pé ẹjọ́ ẹlẹ́jọ́ ò ní kó bá wa o lágbára Ọlọ́run Ọlọ́run sì rọ́kàn wa ó rọ́kàn wa gbogbo àníyàn wa náà ni ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè a ṣe báyìí kó tó di pé a lọ sàpàlàbì kan ẹ jẹ́ a sáré sọ fáwọn èèyàn wípé tọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ darapọ̀ mọ́ wa lójú òpó wòmíwọ́
Facebook eludi ofe beba tite Precious Afolabi Dolapo. Beba tite Precious Afolabi Dolapo. Eludi ofe ati wa kete kete akoko etun lori ofe ni abala riwisi to wa nbe na lati le firan se sibe na baba se nbe to wa lo sugbon e ma so ta nbe o opo alangba lo dakun dele amo itinurun e ma so sibe nbe be ba fe so e wonu dm mi ke so sibe abi number whatsapp wa ke so sibe agbe lati be to ninu rin ajo e ti mo ba ti mo nse awon rin ti o mo nu wa dun awon rin ti o se kini ti o se wa si sinu okan wa awon rin to ma fun wa ni reti la ma nlori ofe ati ma teta ni abala koko ko to di pe awonu abala kan soso ta ninu eto yi ta n pe ni abala so sita lori ikani Diamond 887 FM Diamond 887 FM eleyin la n pe ni odo baba wa yi tunji oye lana fiya jemi eja gborin an lo wa n bo agbara bayi on la fi n bo

0: ati ri pe agbadun orin eyi ti baba wa tuji oye lana to kon be fi aje mi mo mo fi aje mi o o si mu mi ran ti orin kan na ti baba wa chief commander Ebenezer Obi tawon na ko o gbe fi aje mi ko si baba eni to le fi aje mi eyan kokon le fi aje wa lagbara olo ya ode ni je wa lagbara la ki ka bo pada suri eto yin la wo lesun lori kani diamond 887 fm ni lu lorin lapa bi na lata kan mo le si gege ba ti man so loro temi ngbogbo gba o na ni pe tomo te ri yen tomo je aba lori ebe lebe die tolorun si fun wa ni ori ofe lati je yi adupe pe ba ti je o na lo ka wa lenu abala ta ma wo lo tarata o na la n pe ni abala so sita abala kan soso to so mo edo yi to so meto yi o na ni abala so sita bo ba ti ri eja so lokan ti wa adayan kan lejo fun opolopo awon eyan ti won ba fe da si adayan lejo o on beyan ba ti so bayi awa ni gbagbo re ni ebi n se kootu n se kootu ta ma dajo ṣugbọn awa na wa ri pe ninu otito onu ta lawon eyan fi n so otito onu igbara ta die die lawon eyan na tu fi n ba won da si ṣugbọn ogbon ta da si na ni pe ba won mi to ba dabi pe bon ti so odun ba kan leti wa to fe bo sapo binu iro o emi mo pe itara ife ni sugbe ma ja soro seyan kan ori ofe na lo ri gba to fi le so sita ati pe won ni gbagbo nu wa na ni wi pe pelu olohun nu aye wa o ohun gbogbo ni sise gbogbo to de dabi oke soro won aju won yo di petele e ma ja binu si won e ma ja da won lejo e ja gba bon ti ri e lori ofe lati da opo mo aloju opo ti Facebook ti mo so fun yin be ba ti te precious Afolabi Dolapo. Precious Afolabi Dolapo. Eja ma ki awon lolufe ato wa nbe ko to di pe amo wo nu eto na lo ni sansan ka ma se kini ka ma da on lagara ya jigi o da bi pe bi ose to koja ko ni ya jigi se birthday won ni adupe lagbara olohun oba adura ta na ngba ni pe e mo dagba si ni o inu owo inu oro aiku bale oro lagbara olohun e mo dagba si ni gbogbo ohun ti e si ndawole na yo ma yori si re aki nbe ajigi stella awon olohun nbe aki won o ore oluwa prevail aki yin sibe o kuni baje fun yin o ahmed e seun baba kuni baje fun yin mary ann akoko awon so pe awon wa pelu olohun wa pelu eyin na john adibayo aki yin sibe o Adeyan Jufemi koni baje fun yin o engineer Lukman Yusuf Bukola Kayode ya koni baje fun yin o Bukola Kayode oni gbogbo gba na lo nwa pelu wa lori eto yi e ja ma ki yes Ahmed Onodapo ati ke yin sibe seun gan koni baje fun yin o e ja ma ki engineer Lukman Kasima ki Gbenga Joshua koni baje fun yin o Gbenga Joshua e seun e ka bo sori eto koni baje o ajo se gbe lale na ni olohun ni fi wa sile sake jade sola e seun gan awon na ti wa lori eto nbi pelu wa Gbenga Oladipo Olajorin Peters e seun awon na ti wa nbe won tin ki wa na na kin o Jimo Abdul Kilele yo okay Abdul Rashid e seun baba koni baje fun yo Grace Ayobami Ahmed Abiba awon na ti wa nbe o Adekunle Fadaun si Dixon koni baje e seun e ja jo seto yi lasale yi e lori ofe na lati se kini mo number wa te le so si o na ni 0913-655-6952 0913-655-6952 number elekeji o ni 0913-655-6864 eja mu ni papapa latabi
1: ele kale o eje mo fe so si tani oruko mi ni eni ti olohun mo lati ilu ti olohun mo ejo fe ki gbogbo mo Nigeria kan pa mi la mo ejo in to ba mo wono to sin kan ejo kan se anu mi ejo ejo mo I'm just 32 years of age bye mo de ti bi omo meji de bi omo meji fun different father awon ko to ma fe mi won ma la to ma koko fe mi ta ba fe mi won ma like mi a ma like ara wa gan to e pe ko tin kan tan le se fun mi so to ba kan wa darin kan all of the sudden o a hatred ya kan ma de ni o ti sele la koko elekeje eleketa ti mo wa ti je pe a je ti iye ko ti so mo ni arin wa o se wa all of the sudden kan a ri pe ko kan wa ba mi soro mo ko mes ko ba mi se anything ko ba mi se kankan ko message mi ko ba pe gan bo se nse bo tin ri atejo so mo o pe nkan yi ko nse lasan o ko pe se ordinary ejo mo fe ki gbogbo mo Nigeria kan gba mi ni amore ejo to ri olorun
0: ati gbo won ti arabirin so imoran lasan bayi won be le lo ni ke gba won o won ti pomo 32 won si ti bi mo meji sugbon oko ototo lo bi awon mejeje fun awon ni bomba ko pade ara won ife na dabi tele yele sugbon to ba ya ninu rin ajo yi awadi pe okunkun ati mole esi mo pe won bara won sore boro won ti mo rire won si ni o tin sele awon na tin gba aladua gbogbo e lorisirisi sugbon won ati de ikorita kilo ye ka won se bayi nibi ton ro de yi kini karabirin se gege bi imoran ton ni ke gba won hello ati wole o 0913655692 hello e ka le 0913-655-6952. Tabi number elekeji number WhatsApp 0913-655-6864. Ekale.
2: Ekale.
0: Eka wo sori eto ekale sa.
2: Eko se na.
0: Don baba mi sa.
2: Ha. Da ku ko ni ni nkan lo mo.
0: Yes.
2: Yes,
0: sir.
2: Okun kan bi odun meta si meji ti retirement ya ti di do won ti se ti ju ani igba ti won ta ile ise amo ko to di pe won ti se ti ju okun kan bi odun meji si meta ni are yi bere si ni are yi ni agbara aba oro po ni be a si olomo fi ara ni eni kankan nu wa eni ti ara ba ni ko sibi ti o le wo lo lati ni alafia bi mo se n de ile afa looto mo sibi ni ni amo mo lodo pastor lori e a latara de mo pade olooto mo se pade oniro nitori ni se ni opolopo oto ni ti ma gbo nbi oto ni ti ma gbo nbi a iyen damu mi for almost 2 years ti n ri abayo a mo wa lo si hospital ni hospital ti ti olohun mo ni lorin di na ni awon wa diagnose ni si heart disease ala mo operation ni eto operation yen o le take place in Nigeria an India ni ma lo ha o fun mi research test ti won se mo de write the application si mi se ki mo tin si se fun yan lowo because at the flight at the operation ti ma se lohun ye gbogbo e ko si nkan bi 6.5 million a latara yi pe awon tan ni previously awon tan ti ni problem ye na en ti se ti mo wa won ran won lowo ni na ma ko letter fun tep a latara de ẹsì sí ra iná mọ ọrọ ìjọba kò kí ń yá kíákíá n tó ń ṣe mí yìí kì í ṣe nǹkan tó dá mi gún dàbí kí n má dìde àtẹni tó mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àtẹni tó mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó rí ni tó ní má bí nǹkan ṣe ẹnu yìí ẹ̀kọ̀ọ̀kan mo máa ń yọjú sí ọ́fíìsì kánjẹ máa ń tí kò mọ̀ wà láàyè ọ wá di ọjọ́ kan mo rí orí ọ̀fẹ́ kan níbi ọ́fíìsì mi wà ọ́fíìsì ẹni ká pé yóò rí ìpáyà kí yóò ní septic tí mo á gbọ̀nà sí òkè gbogbo ìgbà yìí gbogbo àwọn sísítẹ́mù mi kò ṣiṣẹ́ mọ́ pàápàá jùlọ àwọn bíi àwọn joint mi gbogbo ti stiff tí ẹ máa ọrùn mi ní ilé jí gbogbo ìka mi ní ilé jí so kò fún mi lórí ọ̀fẹ́ láti máa gun ọ̀kẹ́ lọ sí ọ́fíìsì mi but màá jòkóó níbi staircase kan ní máa rí mi pé mo ṣe wà alive. Mo wá rí ìyá kan ìyá ẹ̀ wá ń pariwo bọ̀ wá mo rò pé níbi iṣẹ́ wa wọ́n ṣe aburú kan tẹ́ pé kò tẹ́ ìyá ẹ̀ lọ́rùn kì í ṣe pé aburú wípé intentionally by mistake mo wá pe ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ mi mo bá mi help ìyá ẹ̀ mo wá help ìyá inú ìyá ẹ̀ dùn ìyá ẹ̀ bá mú owó jáde ìpè kí n gbà kó òun fi ṣe dúpẹ́ fún mi ní ìgbà owó lọ́wọ́ ìyá ẹ̀ pé ìyá àgbàlagbà ni òṣìṣẹ́ káwo tó máa ṣe fún yín lẹ́wà ìyá yìí bá bẹ̀rẹ̀ àdúrà sí fún mi àdúrà yẹn pọ̀ tó kírísítẹ́nì mi ẹ̀sìn máa wá kírísítẹ́nì sì máa ń gba àdúrà mọ́ gbogbo tírí ọ̀bì ẹni ìfádùn kankan ju àdúrà lọ tó máa sọ fún ìyá yìí pé ó fi kúnná àdúrà rẹ̀ kó bá mi gbèrò kí n ní àlàáfíà kí n ní ìgbádùn ìyá yẹn ló ń wo bẹ́ẹ̀ náà pé kó o máa yanu jù mí ìyá yẹn kí ló ń ṣe ní mo ṣàlàyé fún mi pé mo ti dé hospital n tí wọ́n pè dáhùn pé mi pé ó ní ìdí tí lọ sí ń dé àná ìyá yẹn ní kí n tá dáhùn pé kì í ṣe portion mi lẹ́dẹ̀ tá dáhùn mi ìyá yẹn ní bí wọ́n ṣe ń wo mí pé muslim ni mo ní muslim ni pé òun á mú lọ sí ọ̀dọ̀ bàbá kan pé muslim ẹgbẹ́ mi náà ni òun ò bá mú lọ sí ọ̀dọ̀ àwọn bẹ̀kọ́mọ́dà tí wọ́n yà jì òun fẹ́ kọ́ǹfàtì mi sí
0: ìfẹ́lẹ́sì. Ẹ bá mi ṣáà máa bá mi máa gé pékèpé tó rà kókó sá.
2: Then we come from there. Mo mú lọ sọ́dọ̀ bàbá yẹn. Mà bẹ́ẹ̀ láti confirm ẹ̀ fún mi pé n tó ń ṣe mí pé ọ̀sà ló ń dààmú mi. Ọ̀sà kẹ̀, mo sì máa bá bàbá yẹn jìyàn. Bàbá yẹn lọ́ra, mo gbàgbọ́ mi gbàgbọ́ kí n lọ tọ́jú kẹ́ẹ̀dì ní 5 liters wa níjọ́ kejì. Mo mú lọ bàbá yẹn sáà fún mi kìíní yẹn. Kí n tó ti tọ́ ni mo ṣe lo àwọn kìíní yẹn, mo ń yàtọ̀ lára ni. Ìyẹn jẹ́ kí n gbàgbọ́ pé àyìn tí bàbá yẹn pè é. Now, mo ṣàdùn padà ní yá ọ̀sà yẹn wá mo wà relate even gbogbo system mi ti ṣiṣẹ́ padà now mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà níbi iṣẹ́ mo wà ń feed ní ọkàn tí mo ṣiṣẹ́ ń bá pè ní padà ọ́fíìsì ọ̀gá mi tó wà ní àdúgbò pé kí n yọjú sáwọn ète lẹ́tà tí mo kọ lẹ́tà yẹn adé afá yí ẹ̀ tí mo kọ lẹ́tà yẹn tí mo ti gbádùn tán lẹ́tà fúnfà kí n lọ india yẹn dé ẹnu kan mo lọ sí india mo rẹ̀ dé india mo ṣàlàyé fún consultancy mi ìyẹ́ ń láti máa sọ fún mi pé ṣé mi ní ọ̀sà mo confirm ẹ̀ pé mo ní ọ̀sà ìyẹ́ ń sọ fún mi pé ìgbà tí ọ̀sà yẹn púpọ̀ chronic ló ra déètì lọ sí heart mi kì í mo ní heart problem so wọ́n á ní ẹni wí àwọn sáà máa admit mi pé àánú ṣe confirmation ti wọn lọ́tọ̀ gbogbo tí ń jẹ́ test wọ́n ṣe fún mi àti ecg àti echo test mo rí nǹkan kan tó ń ṣe main heart.
0: Ẹ bá mi gé sá.
2: Ok, from there, mo sáà ṣe wálé padà sí Nàìjíríà ni, mo bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Pàtó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ni kò ju nǹkan bíi ní tí ìṣiṣẹ́ bí oṣù bíi mẹ́fà, ní a fún wa ní lẹ́tà disengagement. Lẹ́nu kan láti gbà yẹ. Gbogbo ohun tí mo sì ti ní tí mo ní lọ́wọ́. Gbà yẹ tí mi níṣẹ́ tí owó sẹ́yìntẹ́ ẹ̀ bọ́ lọ́wọ́ mi. Àwọn ọmọ mi méjì wọn rí admission ní ìgbà kan náà ní yunifásitì.
0: Mo mọ̀ gbọ́rọ̀ yẹn pọ̀ ẹ bá mi gé díẹ̀ sá ẹ já lo bí tá à ń lọ gọ́gọ́ sá.
2: Ok, ẹnu kan dé mi ìmí iṣẹ́ lọ́wọ́ mọ́ báyìí. Gbogbo tí yẹ kí n máa ṣe fi ṣàǹfààní fáwọn ọmọ mi kò sí kankan lọ́wọ́ mi mọ́ ẹ̀. Wọ́n tò mí tí mo ní mo ti ta kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ mi tí mo ń fẹ́ kí ọmọ Nàìjíríà ṣe fún mi. Mo ń fẹ́ ẹni tí wọ́n ràn mí lọ́wọ́ fún empowerment. Torí mo ti méje náà lè ṣiṣẹ́ pé mo ṣiṣẹ́ iṣẹ́ oṣù mọ́. Empowerment ni mo ń wá ẹjọ́ tó ń lọ́ mo bí ọmọ Nàìjíríà tó bá ṣàánú ni ni se kan to de ma ju ko le loju kan mo ejon to ro lon ti mo bi o ma Nigeria si ni re
0: eseo ku si wala ola ran wa lowo ola ran wa lowo ola ran wa lowo to 0913-655-6952 tabi 0913-655-6864 ah oro na po sugbon mo sha dupe pe olohun fun mi logbon lati le so fun yin pe to ege kekeke tori eni ti je o baba bayi lo n pera re lokunrin baba ilo mo mi ti bata tin ta won lese ton si wa omi itura si mo ni pe gbo mo Nigeria na ti gbo ton so ọgbọ́n ta bá lè dá láti bẹ̀ náà láti ran wọn lọ́wọ́ empowerment àwọn ò lè jókòó lé náà làwọn wá ìkúnwọ́ ní nǹkan tán wá ẹ má dẹ̀ gbàgbé arábìnrin àkọ́kọ́ náà táwọn náà kọ́kọ́ sọ jáde 32 ni wọ́n wọ́n náà ti bímọ méjì fọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ìrìn àjò ìfẹ́ á dùn bọ́gẹ́ bọ́n ti sọ á dùn bó bá dáàrin kan á di òkùnkùn àtìmọ́lẹ̀ tó jẹ́ pé wọ́n bára wọn ṣọ̀rẹ́ ìrònú yìí ló sì mú arábìnrin báwọn náà ṣe ń ro nínú ìrìn àjò wọn títí nìyẹn wípé tọ̀ tọ́rọ̀ bá ti wá dérú bí báyìí èèyàn bẹ́ẹ̀ ò lè jókòó kò lè wá lé ọkọ̀ dalẹ̀ ó sì ń ṣe wọ́n kínni ohun jẹun tó ń dà wọ́n lọ́kàn rú tó ń bà wọ́n lọ́kàn jẹ́ lọ́ fi ní tọ̀ kí làwọn lè ṣe o kí lọ́n lè ṣe hello 0913-655-6952 ni nomba te idasi la chale
1: ekale o imine ni ti olorun mo lati bi ti olorun mo ejo mu fe so sita ni o oro akobi mi ni emi ati baba e baba won awon meji ni mo bi fun won asi papo mo ṣugbọn ohun ni anfani lati lo mo lo sodo awon babe ati iya babe nitori eyi ti mo bi tele o kere si gan odun mesan lo wa lerin ṣugbọn ohun ni iwa orisirisi lo wa lowo e bi an paro bi an fewo igba to ba wa lodo mi yori nkan ti awon family baba un iya baba un an so nipa mi ti o da yo so fun mi to ba wa lodo mi gbogbo ti mo ba so nipa won oya oro tajo so esi ti mo ba fun yo lo so fun lori sirisi beyin beyin elekeji to ti wa da bi re ni pe ohun fe wo ati nkan to wulo ati nkan ti o wulo ohun lo ma mu o si ma paro ejo o fe ki omo Nigeria o fe kan gba mi ni mo e dakun to le Olorun e se
0: Olorun sanu fun wa Ola Shanu fun wa o Ola Shanu fun wa E ti gbo ohun ti arabirin na so ton laipe yi won si le oko o won ti divorce sugbon won bi mo sugbon o na mo won kan pato ti o jo mo ti ko fi be munu won dun wa ni a ma fe wo o de na won emi pa nle die lowo o si ma nlo si odo awon eyan ko won yi eti won ti jo kora won le yi gbogbo awon oro kankan na ti o ba ye ki o jade ta tomo e ba wa lodo won a so fun awon ti molebi tara ti oko won ton jo wa mo yi ta won ton won yen na a si gbe wa sodo won na yo si ma so ore wa joro ti o n ko arabirin lominu pe to tun wa lagbara nbe na ton tun wa so nbe na ni pe omo iwa nfe wo fífẹ́wọ̀ rẹ̀ gan ó tún wá níbá àtohun tó wúlò àti tí ò wúlò gbogbo rẹ̀ bójú rẹ̀ bá ti kàn báyìí wà ni ó gbé kí ni kárabìnrin ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí 0913-655-6952 hello ẹ̀kálẹ̀ mọ́
3: ẹ̀kálẹ̀ sẹ́kọ̀ọ́
0: yes ma ẹ̀kálẹ̀ mọ́
3: Yes, sir. Emi ni tọ́lọ̀ ń mọ̀ láti ìlú tọ́lọ̀ ń mọ̀.
0: Right, ma.
3: Ẹ dákun ni mo máa ń wáṣẹ́ ní olóòtú. Kí ọmọ Nàìjíríà kí wọ́n ràn mí lọ́wọ́ fún iṣẹ́. ati je ati mu pe o lagbara pe yan de ni awon mo lowo so bi se bi se igle o ya bi ya o ke yan se se ile abi ke yan toju agbalaja
0: Shoma, mo la ran wa lowo lagbara Olorun 0913 655 6952 tabi 0913 655 6864 ni number te dasito la chale
4: elu baba fresh ekweto oruko mi ni Samson lati busy ni Lorin Kora City mi fe dasi program ni o arabinrin ti won so nisin lori pe one more mobile in short, shall be we are on confirm. Number one, Coco check your passing one. Take a baby man to me. One check your passing one. She's very happy about she and the container cut if you want gig me. I do want to banic, nigga, I'm a loma, give me anti bow on a continue until your time last and peer or senior bill or the lag bolo about the old and bill your co. Can sit, can walk at auntie, she to jet batting, not for coin. So taba city taba di pe bia ko si yan kan pe kan kan mi ba ni pe kan tara ma dua o kan tara ma dua den ba o gan la won gan se nwa se se pe ba pe awon na bia o ni gbona ni won bia ma se rokunrin bia owo abi kini kan abi demand won ti poju so kan check gbo awon kan ta ma san se te ko je batting fun won kan de tara ma dua mi believe pe olorun a re egun yan lorun wa de roko to da agbo olorun imran ni lati basin samson lati basin don so na be to bo
0: ashi hun ko ni ba je samson lati basin to gege bi woye tawon na ro pe to o ye ki arabirin akoko yi to ye ka won na se la won na gbianju lati so to pe kon yi awon iwa awon kankan na wo iwa na ngba mi na a ma je ohun ti ma nsokun fa awon kan mi ti eyan na ba ndoju ko le kankan lai mo a ma sele won si ni ke joko ke ro na kilo to ti sele nigba kan ri seyin se teyan mo le se sora lufa sa lai mo sopolopo awon eyan ngba mi tori ru re na a ma sokun fa awon ohun ti eyan ba nla koja gege bi ara kun ti so pe keyin na ro ke tuntun ro lati be pelu adua ohun gbogbo naa ni sise 0913 655 6952 tabi 0913 655 6864 to awon ton wa loju opo ti Facebook naa e seun won fi wale latapa be o Kamaki Adeyemi seun e seun Sunday Rebecca Oriyomi awon naa ti wa nbe ko ni baje fun yin Oriyomi Abdulwasiu Prince Golden Oye Tayo won wa nbe o Ogami wa nbe o Ogami Olore mi awon naa ti wa nbe Agbeleoba Samuel Dr. Agbeleoba Samuel e seun ko ni baje sa o e ku da si o ko de ni baje lagbara Olorun esi ayo o na la ma gbo Adesoye Debo awon na ti wa nbe o Folake Ayodeji e seun gidi gan ni o Salmon Toyi awon na ti wa nbe Akinyin Temitope Faith Adeniyi Odun Ayo Akinyin sibe o ko ni baje o Mike Carl Makali abise mo gba e ma binu bi n ba pe dada o o ko igun gidi gan ni o e ma binu e je ka tun ma ki awon baba wa kan na nbe na Kayode Adedare won ti wa nbe o Ajamu Adesoye Temi Tope Faith Adeniyi Sake awon na ti wa nbe Med Ona Lapo awon na ti wa nbe o e seun ko ni baje Prevail e seun mama ko ni baje to
5: 0913 655 6952 Olorun ade mi na lo tori mo tin gbo to yin tojo meta mo de ri ko Olorun gbadura mi e ko Olorun gbadura temi na ata ya le ise mo ni HND certificate lowo mi fe se ranu mi si fe jale o ni ejo mo si lomo oko mi gbianju amu mi na fe ran lowo mo le sise laarin ina lowo gan to Olorun ba ni ko ran lo ko Olorun ko ran mi lowo ni lori e seun gan sa
0: e seun ko ni baje olaran wa lowo olaran wa lo lori eto yi lagbara Olorun eni wa se orise eni wo mu wo mo eni to je pe idoju kokankan ni ago ara abi lawon kankan ton ti le so to je pe Olorun ba nikan lo mo Olorun se kini yun ran gbogbo wa lowo pata lati be awon ti le won na ba mi jigijigi Olorun gbe duro lagbara ladura tawa na re 0913 655 6952 je o ka gbe pe kan si taba le gbe pe boyan fe so ta ni o abo fe gba yan moran ko gba yan yanju e je agbo ko to di pe a lo si eka polowo oja hello
6: yes
0: sir eka le sir yes sir yes sir
6: Babu Adun so lati Fortune.
0: E seun sir.
6: E mo ti tele. Baba keje un. Iwo ati mo le gba o ba ti mo si le ni. Ko mu ase adua ko si ma gba awe. Ba se ki tani na ni ko mu ase adua ko si ma gba. Olorun yo ba laanu pade. Olorun yo bo lura lowo pade. Lura lowo. Abe gbo. Olorun ni na ni lowo yin o le ran yan lowo yan. Yan si na lo Olorun o ran si luwa re. Olorun alaanu ko ma gbadura adawo
0: seun baba ko ni baje Olorun a se kini a soro gugu adayo lowo ta wa gbianju lati le so pe to e ja lo si eka ipolowo oja e ja lo eka ipolowo oja baba de lati be se ri bi ta ba de na lati tesiwaju nbe ibi ta ba de a tesiwaju nbe lagbara Olorun sugbon sare di number imu ke ma jo lo meji ni o ikan de le pesi tarata elekeji enfo yin ranse si be 0913 655 6952 0913 655 6952 tabi 0913 655 6864 0913 655 6864 Lawo listen la bala sosita but the pressures are for labi fresh ba bow

0: 0913655 6864. Oni number elekeji tefi dasi eto la shale e le so sita na nbe o sugbon te ba fe so sita lapa be na e ma ja fagunju o poju ariro eri iseju meta atabo ni ke je ka fi se lori eto la shale koni baje
1: zaje lutu ati mi ni alesina ya nipa ọmọ obìnrin tí ó ní pé òun máa ń bọ ọkùnrin ni pé kó yí ọlọ́dẹ jókòó àforíjì kó tọrọ àforíjì ọpọ́ ṣe kó jẹ pé òun náà ti ṣe àbòsí fún ọmọkùnrin kan yìí nígbà tí òun náà fi ń bẹ lójú ọpọ́n jẹ pé ẹnìyẹn náà ti wá sunkún ní orí rẹ ó ṣe tí ò dá fún gbowó lọ́wọ́ rẹ ó wà mí pẹ̀lú rẹ léyìí tí ó kù jẹ pàtàkì tí òun náà wá gégùn fún òun náà máa yí pàtó ọkùnrin kan mú ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ni pé ó tó pọ́sibú kó jẹ pé òun náà máa ń ṣẹ́sà ẹkẹtọ eléyìí ó wọ́ eléyìí dúdú eléyìí ó ti ṣe kéré kan jù eléyìí ó bẹ́ẹ̀lì eléyìí ẹsẹ̀ ń nà eléyìí ó ṣe rí féfé gbogbo nǹkan yẹn náà kìí jẹ́ kí ọmọbìnrin kìí jẹ́ kí ó tètè rí adé orí gidi kó náà lọ lè chẹ́ẹ̀kì ara rẹ̀ o kò tó wà foríjì lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́kọ́ foríjì gbogbo wa
0: ọ̀nà àforíjì gbogbo wa ẹ má gbàgbé bàbá tí àwọn náà sọ síta o tán sọ tọrọ wọn gùn gan ẹ má gbàgbé wọn ẹ má sì gbàgbé arábìnrin náà táwọn náà sọ lórí ọ̀rọ̀ ọmọ wọn wípé ọmọ yà máa fẹ́ wọ́ nǹkan míì gan tí ò bá tiẹ̀ wúlò ni ó tún gbé àtẹ tó wúlò àtẹ tí ò wúlò gbogbo rẹ̀ ni ó fọwọ́ rábá fo ó ní wà ìpáǹle ó ń pààrọ àwọn ọ̀rọ̀ tí ò bá yẹ kó sọ a mọ́ sọ̀rọ̀ tó bá fi dàbí ó yẹ kó dàbí àṣírí láàrin ọmọ sí ìyá a sọ èyí tó bá yẹ kó dàbí àṣírí gan láàrin ọkọ sọmọ gan láàrin ọmọ sí bàbá a sọ jáde ṣùgbọ́n arábìnrin ìwọ̀n ni tọ̀ àwọn ti pín gàárin wọn lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ọkọ tí wọ́n wà lọ́dọ̀ wọn ṣùgbọ́n ọmọ yìí náà ṣì lọmọ tó jẹ́ pé ó jẹ́ okun tó fa àwọn méjèèjì mọ́ra àmọ́ gẹ́gẹ́ bí ọkọ̀ àtayàwó wọn àjọ gbé pọ̀ mọ́ wọ́n ṣe ń sọ pé tọ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí ó ń ka wọn lóminú o wọ́n sì ní ohun tẹ́ ẹ bá lè gbà wọ́n tẹ́ ẹ lè ràn wọ́n lọ́wọ́ fún ìyẹn náà àtúnṣe kínní àtún rìnrìn àjò tó gùn dáadáa nígbèsí ayé wọn hello lórí ọ̀tọ̀ ìtọ́jú ọmọ yìí hello. Ẹ má bínú kò lọ́ọ̀kè ni o ẹ má bínú o nọ́mbà yìí ò lọ́ọ̀kè lọ́dọ̀ tí ni ẹ má bínú kéèyàn kan má sì pé nọ́mbà tèmi o ẹjọ́ nítorí ọlọ́run orí ètò náà là wà báyìí o ẹ pé nọ́mbà sí nọ́mbà stúdíò mo gbé látàpá bí 0913-655-6952. Hello. Kale o weso rangbo isa o.
2: Kale o.
0: Apelu isa.
2: Uru ko mi na ni ka ma ti ka ma.
0: Je un sai ka bo suri eto.
2: O da suri ti.
0: E ba da si sa.
2: Ta ri ayi ta wa yi. Ko no wa sa nu wa ni pelu awon obin atokun. Obin to so pe o ri le oko, o ri se ni anu ni pa. Ọmọtọrọ àánú ìwà tí a ń hù sí ara wa ọ̀dá ẹja tọ́jú òwò ara wa tábá ti níwà tó dáa máa bá obìnrin tí wọn fi kò ní ipò lọ́hùn-ún ọlọ́run nígbàmú ọlọ́run pé tó bọ̀.
0: Ẹ ṣeun sá ẹ ṣeun kò ní bàjẹ́ lágbára ọlọ́run. Hello
3: friends, Baba.
0: Mama Gbalagba, kò ní bàjẹ́ káàbọ̀ ma. Yes, ma.
3: Ẹ̀mí ṣe kò sí lágbára ọlọ́run.
0: Àmì ọlọ́run.
3: Ọlọ́run ó pẹ̀lú ní dáhámàjò ní bàjẹ́.
0: Yes, ma, ẹ ṣeun ma.
3: Wọ́n mi dààmú láti látìsàlẹ̀ kùtù nílé bàbá.
0: Yes, ma.
3: Ó bẹ̀rẹ̀ látòrí bàbá kọ́kọ́rọ́ àdúrà ó fi dórí bàbá níyé. Wọ́n mi ṣukúra lórí kọ́lá lásòkè nísàlẹ̀ àìrìn nítògún bọ́. Àtúrò òṣèré àti gbogbo ẹni tí ń dá sétò dá mọ́ di pápá wọn ò ní ṣìṣe lágbára ọlọ́run gbogbo àti ní sètò dá sí atemi yada malasa re so ti ba wa na
0: yes ma
3: ba bi mo mu kewo ni mo fe da soro re.

0: sma
1: gbogbo ara ke ba ti foka oni na ni ma nda si ati gbogbo kan ti o ye ko wi ni ma wi jade o ye ti are fura fresh eyi won se la o ti try but eyi won se la ta won fun fun bi yan ju le ri re iyan ju te tin so ni pe ka fun fun aduwa
0: aha
1: ti ka gba
0: nti nfe pe yin na no
1: e to wa ni nkan ti ko tun wulo ni o tun pe
0: gege bi iya re ti so
1: eh ati e ma ti o wulo fun yan ki lo yan fe gbe e ri pe o se la kan o ye ri so bi la so o fufu mi ero olodun ji mi olodun o ti gbadura mo
0: ami olodun
1: wo la bo gba bi amo tun gbo program ni papa yo wo la ke da gogo wa yo gbadura wo kalu ti lori omo re a ni se wa lala
0: Kuni bajen lagba olo. Eshe o ya damola. 0913655695 2.
2: Iyo samu fe dam si awon oro ti awon yan so ni. Ola ko je ori afefe ijo ni o je kin fe so gbogbo oro ye jele jele sa. Se mo nko to sele. Ta won ko ta ma fe mi won ma fe ran mi. So mo ma ni isu pelu ya oko iya awon iya oko la ma ndahun to ba ti ya ma so pe omo awon o se ba awon o se ba awon omo pe mi o kin se iyawo omo elekin elekeji eleketa ti mo de so yi emi ati egan ati fi oju rira risa arira re to online lati pade to wa wa pada wa wa je omo ilu kan ta wa fi nsoro lo be so di na lo fi wa to wa gbe wade komi o mi o ki eni akoko ti mo wo ko fe eni ye ni okunrin ti mo wo ko mo raye mi
0: se ti gbo ibi ti arabirin na fi afikun esi to o fi han gedegbe wi pe won gbianju gan won gbianju gan lati ri pe to won fun en ten dasi ni gbodidi lati san ari pe ba ti fe keto yo ma ri na nu e ti gbo barabirin ti so lati pa be. All right, 0913 655 6952. Hello.
3: Hello,
0: e ka le sa
3: yo meta
0: e wo ojo kan pelu o
3: ani se se ona na je re lo mo pelu re o
0: e seun baba.
3: Láì mọ ilé tó ti tù. Ọlọ́run nípa dáadáa rẹ jẹ́.
0: Àmì ọlọ́run bá ṣeun.
3: Ọlọ́run ti ti ní àti ìdí ìyá ọlọ́run ní fọwọ́ bàjẹ́.
0: Àmì o.
3: Orúkọ ti mú mi. Láyé wo sún bí wọ́n ní kí kí ọlọ́run.
0: Ẹ ṣeun bàbá mi, kò ní bàjẹ́. Kò ní bàjẹ́ já máa dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti ìpàṣẹ ti ìkànnì. Ká máa dúpẹ́ lọ́wọ́ wọn àlọ́fọ̀rí ọ̀fẹ́ lẹ̀. Ká sì máa dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àti wa náà tó jẹ́ pé àwọn náà lọ ń ṣọ wa ń bè máhóòṣà. Ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá lẹ́lẹ́ka àjẹka. Ká sì tún máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a jọ ń ṣètò yìí lọ́wọ́ ọlọ́run wípé tọ̀ ọwọ́ ọlọ́run láwa ó sì wá ṣe nǹkan kan wá fi ẹ̀yìn èèyàn tẹ́ ń gbọ́ wa ó ti wá fi yín dì ń kí wa ẹ̀rí báyìí wá ṣe dá tó. Èmi náà sì wá ń dúpẹ́ gẹ́gẹ́ bí èèyàn kan tọ́lọ fún lórí ọ̀fẹ́ àti máa tukọ̀ àti wakọ̀ ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ṣé o, ẹ kú fẹ́ o, kò ní bàjẹ́ àdúrà yín a máa gbà lórí ayé wa. 0913 655 6952.
4: Hello.
0: Ẹ bá ń gbóhùn sókè díẹ̀ ma. Yes ma. Yes,
4: ma'am.
0: I'm doing.
4: fẹ́ wá lọ sí kíkan ní tòsí àwọn tó ní pé máa ya ice cream àdẹ́sí àwọn tẹ́sì kan ní 55,000 fún àdé gbogbo àwọn ẹbí tó dẹ̀ ń dá sí tẹ́lẹ̀ fún ọ̀dá sí wọn bí kọ́ọ̀lù wa mọ́ ìrànlọ́wọ́ ni mo fẹ́ látọ̀dọ̀ àwọn ọmọ nàìjíríà 55,000 náà ni mo wá fún test x-ray àti àwọn blood test tó fẹ́ ṣe fún mo ní ìkọ nìyẹn dákun
0: ẹ ṣe ọmọ kò ní bàjẹ́ ṣùgbọ́n fún àlàyé tó kún dáadáa ìrànlọ́wọ́ ti owó à ń lè à lórí ọ̀fẹ́ láti ṣe lórí ètò yìí tẹ́ bàbá ń bá wa lọ dáadáa lórí ètò ẹ ti mọ̀ pé a ní oríṣiríṣi àwọn ètò tó jẹ́ pé èyí tó bá jẹ́ pé fún abú ìrànlọ́wọ́ owó ni ìrànlọ́wọ́ ọkọ̀ àbáyá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń ṣe lórí ètò yìí bẹ́ẹ̀ bá ń tẹ̀lé wa bẹ́ẹ̀ bá máa gbá láti ọjọ́ ajé títí di ọjọ́ sunday báyìí ọjọ́ àìkú yìí tẹ́ bá ń bá alẹ́ rí oríṣiríṣi ètò là ní lóríṣiríṣi torí kí gbogbo rẹ̀ náà kó má wọlura wọn náà ni àti pé àwọn ilé ìbò ń pe nǹkan kan ní template ṣe ti understand tó túmọ̀ sí pé ìlànà tá a fi ń ṣètò ó wà ńlẹ̀ a ní fẹ́ jẹ́ kí gbogbo rẹ̀ kó dojúrú ẹ jẹ́ kó yẹ yín dáadáa ẹ mọ́ bínú sí mi ṣùgbọ́n gbà míì a mọ́ sí tó jẹ́ pé ó lè yí bọ́ sápá abẹ pé bóyá bí ìrànlọ́wọ́ fún nípa ti ètò ìṣúná àbówó bẹ́ẹ̀ ní lẹ́ǹkọ̀ọ̀kan gbà míì a máa jẹyọ ńbẹ kò ní dáa ká ṣe ohun tá a tó àbí bi tá a ti dé ká sọ pé a wà ńbẹ àbí apá a tó ohun tá a tó wàhálà máa wà ńbẹ gbà míì ẹ má bínú ṣùgbọ́n tọ́nà bá tún sọ pé tọ́ bóyá gbégbá báyìí ẹ mọ̀ pé a máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan 0913-655-6952 tàbí 0913-655-6864.
5: Ẹ kalẹ̀ Mr. Precious, orúkọ mi ni Enitelomo láti ilé ìlọrin. Ẹ kú ètò, ẹ jẹ́ kí n dá sí ti Umar tó sọ pé ọmọ rẹ̀ ló ń wú àwọn ìwà tó strange, àwọn ìwà tí ó ti ṣe ti ọmọlúwàbí.
0: Ẹ̀ṣẹ̀
5: tó ń bẹ ni pé ṣe rọ́mọ yẹn kọ́ mú lọ sí kó lọ sí counseling. Yes.
0: Okay.
5: Àwọn counselor kan counselor. Kọ counselor dáadáa dẹni kó dẹ̀ máa gbàdúrà fún with time ó máa change counseling for some time kọ counselor dáadáa dẹni kọ́ dẹ̀ pray fún so with time ó máa change ẹ̀kú ètò.
0: ẹ ṣeun bàbá mi kò ní bàjẹ́ fún ẹ ṣeun gidi gan ni ẹ ṣeun gidi gan ó ti yé wa dáadáa ẹ ṣe gan ni sá.
6: Ẹ kàlẹ́ olótù ẹjọ́ mo fẹ́ sọ síta ni mo ní àbúrò obìnrin kan so wọn àti boyfriend díẹ̀ wọn máa ń jà lójoojúmọ́ tó di ẹsẹ̀ pé tí wọ́n bá ti jà báyìí kò sí ọ̀rọ̀ tí boyfriend èèyàn kì í sọ síta máa rán sílé gidi gan ni ṣé o mo dẹ̀ ti bábúrò mi yẹn sọ títí pé à bọ́bọ́ yìí ń jẹ́ni tó lè fẹ́ bẹ̀t òun ṣáà ń ìsísì ń pé à ẹni tóun láàkì tóun fẹ́ ni ẹjọ́ olóòtú ẹjọ́ ẹgbà mi nímọ̀ràn kí ni mo lòtì kí ni mo tún lè ṣe sí ẹjọ́ tó yẹ ọlọ́run ọmọ nàìjíríà jẹ́ bá ẹgbà mi mọ̀ràn.
0: ọlọ́run àlọ́wọ́ 0913-655-6952 ẹ ti gbọ́ ohun tí arákùnrin náà sọ àbúrò wọn lọ bá sọ ọ àbúrò wọn lọ bá sọ pé ó ní ọkùnrin tó jẹ pé wọn jọ ń ṣe wọléwọde tí ojú obìnrin sì wà lára ọkùnrin bí èèyàn tó fẹ́ fi ṣàdé orí ẹ ṣùgbọ́n wọn ní ìjà ìmá pọ̀ láàrin wọn gan o ìjà ìpọ̀ láàrin wọn débi pé arákùnrin gan wò pé tọ́ nǹkan ti ṣìpù lẹ́wà bí relationship lẹ ṣe ń ṣe tí rọwọ́ bíi tẹ́ wà náà tètè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ sápá ibì kan ṣùgbọ́n gbogbo ti ń sọ ti ń gbé tí ọ̀tún wọlé àbúrò wọn obìnrin ló ń gba tòsí jáde ibẹ̀ lójú rẹ sì wo kókó mọ́ o ṣùgbọ́n wọn ni wọn a máa jà ní gbogbo ìgbà bó wọn ti bábúrò wọn sọ̀rọ̀ kí lọ́nà àbáyọ. Ẹ̀ka alẹ́ sà. Yes sà. ti raba fun latapa be o 0913655695 to mo pinu e te ba n gbon jo ati wa loju opo ti Facebook un o ti yidura won ni o ti yidura won ni e mo binu e ja tun Saturday oju opo WhatsApp kama down laga
6: e kale o Mr. Precious oruko mi ni Tolomo lati ilu Tolomo mo fe da si eto ni titi arabirin to ni omo ohun jale o paro wa gbogbo iwa ti o dasa obirin lati kun fun adura dada ni o ti ba je muslimi ni ko to awon afa ododo lo ti ba da je kristiani na ni ko to awon woli gidi lo omo yen ni dira pada ni o ọ̀rọ̀ ayá ti kúrò ní ọ̀rọ̀ ojú lásán bẹ́ẹ̀ yẹn ọlọ́run bá jẹ́ kí gbogbo ajẹ́rẹ́ ọmọ ẹ̀kúṣẹ́ kú ètò.
0: Ẹ ṣeun
7: 0913-655-6952. Mo pẹ́ kí n tó sí rédíò bọ́ ní olábà náà ti tó ti àwọn tó ti kọ́kọ́ kọjá
0: adúpẹ́pẹ́ ti wọlé
7: tí mo fi sí voice message nísìn ni ẹ̀rí àwọn tán máa ń pè tán máa pe ẹ̀kọ́lá látòkè kínní kan látòkè tán kan gbó sí ìyẹn gan gbé sí táìmù lọ lọ́tọ̀ ó dẹ́ẹ́ dísọ́ọ̀bù àwọn tó yẹ kí kọ́lù wọ wọlé àjẹ́ kí kọ́lù wọlé ẹjọ́
0: ẹ ṣeun bàbá ọkùfẹ́ díẹ̀díẹ̀ náà la máa mọ àbí a máa mọ díẹ̀díẹ̀ náà ni ẹ ṣeun sá kò ní bàjẹ́ ẹ kú ìṣíjú àsápà abẹ náà.
8: Hello ẹ kalẹ̀ olótù ọ̀rọ̀ nípa ẹni tó sọ̀rọ̀ pé òun ní àbúrò tó wọn bọ́ẹ̀fẹ̀ndé ẹ̀ ń dà bọ́ẹ̀fẹ̀ndé ó máa rán àbúrò òun sí ilé wọn gbogbo ẹbí ni ó máa kú kì í ṣe wọn lópin owó ruru káwà ruru ìjọ tí wọn bá wà ní very good mood tí ò sí jà láàrin wọn òun wà ń fa jẹ èmi náà ti ṣe kékeré rí oríta fi ṣòrewé náà níbẹ lọrùn àwa náà tínú ẹ bá ń bí ọmọ sọrọ jáde bá òun ni bí mo bá bí ọmọ inú dàrẹ lè tí èsà àbúrò mi yẹn mi ò ní yọ̀dá rẹ fún ẹ àgbàtọ ẹgbẹ ọmọ sọ ẹbí ló ń bú tí nǹkan bá sẹyìn wọn ní ká tọṣẹ lọ bá gé kí ètò ìpolé ló mọ fẹ ọrọ ránṣẹ sí ìmájìká ní ya bàbá wa bá bẹ́ẹ̀ tó ìtàn gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn gbogbo fẹ pátọ́ bá lè kó wọn nígbà kó fẹ́ máa wọn o
0: bẹ́ẹ̀ni
8: torí pé mi náà ti kékeré mo sì máa bí ṣe ń ṣẹlẹ̀ mi náà gbọ́ sùgbọ́n fẹ́ bọ́ sòrò wọ́n sì rú ẹ̀ má kò dà wí táìmù ò gbọ́ ìfẹ́ ìṣe tán máa jápá ò bẹ́ẹ̀ ṣe rohun ó yàtọ̀ fún náà tápa ìvẹ́rándì fọ́fẹ́ ìtàpè ní emotional that emotional attachment kò yí jì láti break bẹ́ẹ̀ kọkùnrin kò ṣe sùúrù ọlọ́run ní bàrin náà jẹ́ o.
0: Àmì àmì àmì ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ 0913-655-6952 bàbá bó dọ̀la lágbára ọlọ́run a sọ̀rọ̀ lórí ohun tẹ́ ẹ fi léde lọ́sẹ̀ tó kọjá díẹ̀díẹ̀díẹ̀ náà ni a bá wọn sọ̀rọ̀ ibi tó bá sì já sí ọ̀la náà lágbára ọlọ́run ọ̀la lágbára ọlọ́run náà la mọ̀ ibi tí ó dé ẹ ṣeun.
8: Ẹ kalẹ̀ o lótú ọlọ́run jẹ́ kẹ́ ẹ sí iṣẹ́ ṣe o ilé àtọ̀nà tí ń náà kò ní bàjẹ́ o ẹjọ́ náà jọ sí mo bá ń sọ pé mo fẹ́ gba obìnrin kan tí ò mọ tọ́jú ilé wa tá a bá dẹ̀ jọ sọ̀rọ̀ bóyá yóò máa nígbẹ́ni tí ò gbélé wa o yóò máa.
0: Ok mo ti ní àjọ sàn yẹn lọ́la lágbára ọlọ́run ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ ṣeun gidi gan ni sá 0913-655-6952
9: Elu baba fresh e ku eto Samson na lo fe dati program lati business le kan si mo fe dati titi arakunrin to so to soro abure si tansi to jobirin ti afesona re ma nse pe fun cheri bai won o ti tese bole abi oni tin fa bi ba na se ma npo we niyan so definitely ta ba fe ran sile igbamu igbamu na ni o ma pada to ma hand there tosi yeyin tori ẹ na fi ni pe ka funra laye ka kọkọ meet courtship na ke fi study wara yin ke fi fun mo everything ara yin tori ti bẹrẹ relationship ni gbogbo aran yin sile n ṣẹlẹ yin sin bayi so gẹgẹ bi imọran temi mi ba ni pe ko tun fun aburo en wo ni da ti o ba tun wa gbo mi ba ni pe ko ran enikan ni family e so si yin mi ba ni pe ko ran family so si yin ko pe enikan lara daddy abi anybody won sha ni family kan pe kan tun ba soro so kan tun ba soro so kan tun ba soro so to ba pun ba yen kan wo nkan to ma sele to ba wa gba na mi ba ni pe ki won try lati pe bobo yen na sa case to so si yin ya tan pe bobo yen sa case kan try lati invite bobo yen pe so be fe aburo wa na bi kini tumo gbele ai ma ma ja wa pa sare ma buya wa sare ma bu baba e bi e bi ti wa sare ma ran si ise na le se be fun aburo e kan ti wa ala run kan bayi kan try lati pe bobo yen o si ko adjust ti ba de adjust to all the best fan mejeji but e fagen leti gege bi imoran temi o fagen leti pe o ti fe torun bo bayi o to ba sele tan ati try best wa o gege bi imoran temi e ma bi to bo Samson lati busy
0: e se on
10: e wa lo ti ala mi kan kan yen alese na na mo so ati na pa ti ara de na tan ni pe o ma e ko kan ma so o ti e ko so ma se awon wa mo fara yo to mo ka ti owuro won ti mo wi nbe te ka na sa ke si ni pe si na mba wa na wu na ka te te ti won gbin na ni won ka la ni yen ki wa ni won gbin ti won ka nbe ni pe si omo yi se se bere si ni gbe kini yin a ma me nbe lati ke ke to pe ni jo tan ba tin sa fo wa lati ke ke tan ba tin so fun pe ya la pa ja o ma ga se ba yo so di jani ko ni tete moju to to ye kun moju to yo ni won binu omo won binu omo won binu omo fa ti kini yen o fi wa dagba si omo la to mo fi pada wa ro le ses bi ti o ye ko ses ta won fi wa gegun fun omo ko joko be lohun fun omo re ko joko be lohun fun kan lohun ko yo agbako to ti wa lata re lati ni to ko ses bere ati kekere ni ama e moju to ati won mo bawa mi je won ko nti e kan ma ko si lowo na lo so won di bo si pada wa e ma gbe gun fun ni won ko sa nu e
0: aseun ki won kun fun ibe lohun
11: fresh ba bau akalesa ayo ba mo re lo so lati ga kan bi akosi mo ni se robirin to oko so jade wi pe awon ko hun bi awon ko hun se yan yan ma yen se get mi sa ototo logun mo se ma nso possibility wa ko je pogun yen ti ja mama re tabi mama re ri and if she has not prayed against it tendency wa ko jo mo re to ba lo mo ko obirin ga ko jo mo re obirin ni akoko ekeji to farajo be ni iya to so ipe ni omo n fewo oda koko ati omo koko ati opin gari kan lototo agba ko ti ma ko bo manu ki ba je po mo ye ba ti ri tojo ateko lati le ro ti sele si be ko ni sele adona ni wo kun fun won si wa foro lohun bo ko lohun yi lokan pada baba keta ni oro won ti poju ati report kankan be ẹkú ìtọ́ àwà pẹ̀lú yìí ẹba mi kí àkóbí dáàmọ́ndì
0: ẹ ṣeun kò ní bàjẹ́
11: fresh bàbá ò ẹba mìíràn lọ́nà pé padà láti gàákọ́bí mọ́ àkọ́kọ́ yẹ tó sọ pé òun sì kiri ní ọkọ̀ àbúrà ní òkun fún òun kó sì kí ìsara ó pọ́sibù kógun yẹn ti já ìyá rẹ̀ àbí ìyá rẹ̀ rí problem obìnrin gan àfàìmọ kò mọ ní similar problem ẹ̀hún mọ̀ kejì tọmọ rẹ̀ fẹ́wọ̀ yẹn bóyá ọlá ìkọsílẹ̀ tó wáyé láàrin àtọkọ rẹ̀ ló fà tọmọ lámòjútó ọ̀pọ̀lọpọ̀ yá àti bàbá lónìí tí wọ́n bá ti sọpọ́n pin gàrí báyìí ọmọ làgbá kò máa ń ṣe ọ́ so àtàwà yá àtà bàbá ká jẹ́ kí rí wá pé gan kò síbi tí ò sí wàhálà kò síbi tí ò sẹ́gbìn ọ́
0: ẹ ṣeun kò ní bàjẹ́ wàhálà àtẹ̀gbìn àgbákò kò ní wálé wa o ko ni wa wa ri o lagbara olohun awa na o ni kolu lagbara olohun to 0913655695 e ma pe si number eleyi o ejo o eni pe si ko ma pe si o ejo o e pe si 0913655 6864 tabi 0913655 6952 our number on KPC. Hello. Yes, sir.
12: Hello, you need to join.
0: I'm you.
12: Then you don't know my journey and my first song by. Somebody be educating you for our. Owa adie to saba adie to saba boya to ti lu boya bi ojo meta la si merin la o danje o dagba do die siwaju re to ba je pe ko ti saba yen pe ko ni yo jade wa je bo to ba je pe ti pe lo re ba tan ba da onje won je o kete pe won da si enu re gangan o won je ki gapo wa me ti o ba ti jade wa je won yen fine agbado won wa sa pada ni bigbaya deun bigbaya re to fi lele un irun bi waju bigbaya won wa tudi embe se ma tudi embe un ni won lo papo pelu agbado yen se ma ti lo papo won wa wa gende okunrin meta omo won gbodo ri won o bi ori gende meta ta yen yo foju kan won bayi won wa fa so di loju leyin gba to ba ri won won fi blade lele le ma ti fa so di loju won fi di common le ri nkankan nu won o eni ko wa mu blade mu ninu won de wa sin gbere kokan sin so le oju o wa fi kini yira o wa tu aso loju e ko wa bi ere pe ta lo sin gbere fun ti o ba fi le da eni to se mo pelu go olohun ko to jade won amo to ba fi le da mo ah olohun ba won yanju e
0: 0913655692 hello.
13: Hello, Ekale, Dudu.
0: Ekale, sir.
13: Yes. So that you want something like that in the movie, does it?
0: All right, sir.
13: Brother, you know that he is. You want to play a blue one, play a play. You want to be a big, you know, by a jar of one, you want to be a person. You want to see what? Lórí láìsí ìwádìí máa lè rí solúsà tí wọ́n bá mú àbúrò wọn kúrò ń bẹ̀rẹ̀ yẹn tó bá tún lọ sí bòmí tó tún rí ọkùnrin omi tó bá tún gbúrú àmì tí wọ́n tún lọ mú kúrò ń bẹ̀rẹ̀ ni pé wọ́n ní láti ṣe sùúrù tí wọ́n wá nǹkan tó ń fa ìjà yẹn kí wọ́n lè mọ bí wọ́n ṣe parí ẹ̀ tó ìyẹn ni ọ́fíṣà kí wọ́n lè ṣe.
0: Ok.
13: Ẹ máa bẹ́ tó bọ̀.
0: Ẹ ṣeun kò ní bàjẹ́ ṣeun gidi gan-an ni sá.
14: Ẹ káre olóòtú a ní ń ṣe tó dá sí o tó bí ẹni tó lọ́mọ ń ṣe nǹkan tí ò dá ni mo fẹ́ dá sí ṣe rí ó yẹ kí kó lọ fi ẹjọ́ ẹ ọmọ yẹn kó mẹ́jọ́ ẹ lọ sí láwọn bàbá ẹ kó sàlàyé nǹkan tí wọ́n ṣẹlẹ̀ kó sàlàyé fún ọ torí bó ṣe bẹ́ẹ̀ gbémi ṣe rí ọ̀rọ̀ yẹn sí kì í sáà ṣe pé ó kàn bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà mo ti mọ láwọn ìkankan nípa ìwà ọmọ yẹn tí mo fẹ́ láti lẹ̀ tẹ́lẹ̀ náà so bóyá nígbà tí ìpínyà ti wá ṣe láàrin ọkọ àti ìyàwó yẹn ẹnu jẹ́ kí àmójútó yẹn fẹ́ tó dáadáa mọ́ ó lọ fẹjọ́ ẹ̀sùn nílẹ̀ àbàbá ẹ̀ bá fẹjọ́ sùn so ló lè ẹni tí ń bẹ̀rù tàbí bàbá rẹ̀ ó sàn ní fámìlì mọ̀ ó láwọn fámìlì tí ó bẹ̀rù ní ilé bàbá ẹ̀ tó ti yé. Ẹ káre àní sí ètò dásí o ṣẹ́rí tí ọrọ̀ ẹni tó sọ síta pé àbúrò pẹ̀lú boyfriend ẹ̀ ṣẹ́rí ká pe àwọn méjèèjì papọ̀ kí ká béèrè pé kí ló fa tán fi di pé wọ́n mọ̀ nara wọn ní every time so ti kọ́ sí pé àwọn àbọ̀lágbà mélòó kan sí àwọn so wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí àní sí ètò dásí o.
0: Ẹ ṣeun kò ní bàjẹ́. Hello.
13: Hello, Ekale.
0: Ekale, sir. Yes, sir.
13: I have no party. I don't know what to do. What do you do? One day, I see a second vote for Nympha. That was made you go. I don't know what to do.
15: lọ́jú pé ní ẹ̀yà kó gbogbo kan tí bá mọ ṣẹlẹ̀ gbogbo kan tí bá wáyé téèyàn bá ti nífun bó ṣu bẹ̀rẹ̀ náà bá ń sọ rán ọkùnrin sílé ẹ̀bọ́kùnrin ìfẹ́ tó padà mọ ṣẹlẹ̀ tó bá yá mi tó tó bá ti wàá kìlọ̀ fún tó bá lóhun ò gbọ́ ṣọ̀kan jẹ́ kó yé pé tó bá dọjọ́ wájú tí wàhálà rẹ̀ bá délẹ̀ kò sẹ́nì kankan tó dà ọ́ lọ́mọ dáàkà rẹ̀ hàn àmọ́ lójú tèmi kò yẹ kó mọ ìyẹn ó fẹ́ rárá kó mí nǹkan tí ìbá ṣẹlẹ̀ kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ kú ètò.
0: Ok, ẹ ṣeun bàbá, kò ní bàjẹ́, ẹ ṣeun gidi gan-an ni sá.
16: Olóòtú, ẹ kalẹ̀, ẹ kú ètò. Mo wà ntẹ́sẹ̀ láti dá sí ẹni tó sọ síta tán láìpẹ́ pẹ̀lú ọ̀rọ̀ àbúrò ẹ̀ pẹ̀lú boyfriend àbúrò ẹ̀ yẹn. Ṣé rí ọ̀rọ̀ marry me or no marry me? Ó ṣe nǹkan tẹ̀yàn kan wò láàárọ̀ 30 minutes sí 40 minutes dáa ní ẹni tí mo fẹ́fẹ́ náà nìyẹn. Sọfọ́dà àtọ́ méjì kò tí ì sanwó orí ẹ̀wọ̀n àti ìjọ padà wọn àti ìbímọ fún ara wọn. Ọkùnrin pọ̀ǹta, obìnrin náà pọ̀ǹta. Eléyìísìn gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá wọn ní ojú tó bá máa bá ní kalẹ̀ kò ní tàárọ̀ ṣèpin. Eléyìí tí ń ti àárọ̀ ṣèpin báyìí. Ó yẹ kí òun gangan fún ara rẹ̀ kó ti mọ ibi tọ́rọ̀ yìí máa ẹ̀ǹdè sí. Àwọn eléyìísìn fọ̀n lè láṣìpẹ̀ lára irú eléyìí tó ní ṣú ángá ìṣú yìí sìn tó fáyà gbogbo fámílì papọ̀. Àárí nínú àwọn fámílì ìyàwó náà tó náà ní gba nonsense. Ṣùgbọ́n díẹ̀ àti kẹ́rù ẹ̀ wá máa lọ léyìn. So ìmọ̀ràn tèmi fún arákùnrin sìn tó bá lè bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ tó gbà nímọ̀ràn lọ́mọ̀yá sọ́mọ̀yá ọ̀bọ̀ yìí ń sẹni tó lè fẹ́ ẹ máa bẹ́ tòbọ̀.
0: Ẹ ṣeun gidi gan-an ni sá. Hello. Ẹ kalẹ̀ ma. Àmì o.
17: Ìfẹ́ máa tọrọ tuntun fáwọn àmì lóúnjẹ jẹ. Ìfẹ́ máa ṣàgbèrè. Ó dákun lórí ẹni tó sọ pé àwọn ọmọ ẹni tí mo bá wọn tọ́jú mi. Dákun ara mi lọ́wọ́ pẹ̀lú ẹ̀. Ẹ ṣeun sá, mo bá a pẹ̀lú.
0: Ẹ ṣeun. SND àtẹ̀ránṣẹ́ sí nọ́mbà WhatsApp ni o. Ẹ tẹ sẹ́ndì àtẹ̀ránṣẹ́ síbẹ̀. Àtẹ̀ránṣẹ́ yẹn nọ́mbà náà, nọ́mbà tẹ mọ̀ ni ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí nọ́mbà náà. Mo fẹ́ máa fi nọ́mbà tèmi lẹ́ẹ̀ta. Ó ti yẹ yín dáadáa ju èmi gan lọ. Àwọn kankan ti ṣẹlẹ̀ tójú ti fẹ́ bó ń bẹ̀. Ṣùgbọ́n a máa fọgbọ́n ṣe náà ni. Àfọgbọ́n ṣe ni. Nọ́mbà WhatsApp tiléeṣẹ́ ẹ tẹ síbẹ̀. Ẹ torúkọ yín òun tẹ fẹ́ síbẹ̀. Ẹ má dẹ̀ jẹ́ ó kí alẹ́ ìkọjá lórí tó bá máa fi dọ̀là à lè rí mọ́. Nọ́mbà yẹn tẹ̀ mọ́ náà ni 0913-655-6864 0913-655-6864. Bó tilẹ̀ jẹ́ pé àti réyàn kan tí wọ́n pè, wọ́n jọ pè ní ọ̀sẹ̀ tó kọjá náà ni náà láti bá wọn sọ. Ṣùgbọ́n bí tá a bá bá dé náà tán náà bá ràn wá lọ́wọ́ dé a tún tẹ̀síwájú ń bẹ. Hello. Hello.
18: Hello, ọ̀kalẹ̀.
0: Yes, sir.
18: Láti ìlú òkèrò ni.
0: Yes, sir.
18: Obìnrin tó ní ìyá ọkọ ọmọ sí àtàkùn òun lọ́nà bíi bíi lọ́kùn.
0: Obìnrin ewo.
18: Ó ní ilé ọkọ gbé, ilé ọkọ gbé.
0: Bẹ́ẹ̀ ni ẹ ṣeun.
18: Àmì ló wà lára rẹ̀ kó súnmọ́ àwọn ìgbésẹ̀ lọ. Àwọn ọkọ rè orí ṣùgbọ́n àwọn ẹ̀yọ ọkọ yẹn rí ìjọba àgbàlá wọn. Kó súnmọ́ àwọn ránṣẹ́ lọ, ọjọ́ àrè nígbà.
0: Ẹ ṣeun, kò ní bàjẹ́ ṣeun torí ẹ ṣeun gidi gan ni sá. 0913-655-6952 tàbí 0913-655-6864.
19: Ẹ kalẹ̀, ẹ kú ètò. Ǹjẹ́ mo bá dá sí ọ̀rọ̀ obìnrin tó ní ọmọ òun gbàbọ̀dé fún lọ́dọ̀ àwọn ẹbí ọkọ tó ń filẹ̀
0: tó ń filẹ̀
19: ó ti mọ̀ ń fẹ́wọ́ Ọlọ́run kó ṣàánú fún yàn
0: mí.
19: Ọlọ́run ní fún ọmọ wa búwa, Ọlọ́run ní mo jẹ́ kó ọmọ wa ó yàyàkúyà.
0: Àmì Ọlọ́run ọba.
19: Obìnrin òun kó tún má dùn àkàn gan tí orin madura dada ba je christian ni ko suma won bo ba je muslim ni to ma wa fa giti ki se pe awon ti o tanja ton ori iran n tin se gankan to da ni solution fun tori and you buru ole mo ba ma to buru gan and you da buru o mo ba ma to buru o wa nu ara won eyan wa ye ko ma ri ti e ndo sele laarin ya ni omo mi wa ti baba ti ya o
0: you mo wu
19: ni o wa wu
0: beni
19: o wa fa ba ma ba won loju je
0: beni
19: o da dura lo gba
0: beni
19: e de rin si e ja dis
0: all right
19: lori adura ah je pe e gbadura e tun je kan ba yin pa toro ofise kini ki o fi loju tori n gba mi nkan kekere na ni o fa ru nkan ba oza ba ti ya si te pade eyan gidi o le ba yin dukdo yo le to yin sona adura wahala na olorun ran wa lowo
0: eshun baba eshun lori oro arabirin ti won so lori oro ni pe ma lo lori eto iseju bi meta loku ta ma fi ko gba ka gbo wa lori eto sugbon arabirin ti won so lori oro ti omo won ti n fe wo yi won tun fo kan ranse won fo kan ranse ja gbo ohun to wa nbe ko to di pa ma lo lori eto la sale yi
20: e kale emi ni mo kokko so sita pe omo mi n fe wo seri ko se pe boya o lo n jale publicly pe o n gbe kan o bi pe ke mu kan kale ke mo di be ba o lo le ore yin ko lo sere ko ri nkan be ko mu ni ko se pe boya o ti n gbe kan publicly o ko yi wa comfortable lodo mi tori mi ki n bo omo ìdí nǹkan tó bá ṣe máa yẹ kó mọ tó bá ibi tó dẹ ti ṣe tán bá sọ pé òun ló ṣe máa ní òun ló ṣe èmi ò kí n bú ọmọ ọ tó bá ti lọ sọdọ wọn yẹn ó mọ ọkàn ẹ mọ ń balẹ wọn mọ ń bu ọmọ ńbẹ kò sí nǹkan tó ṣe ńbẹ kò yí ri bíi pé nǹkan tóun ṣe kò dáa bàbá wọn tèmi àti mo dẹ tapínyà kò ń ṣe pé bóyá ó lọ márì ó kó lọ ọdọ ọmọ mẹ́ẹ̀ni torí òun nìkan ni ma mẹ́ẹ̀ni so tọmọ náà bá rẹ ti lọbẹ ọkàn ẹ máa ń balẹ̀ pé òun àti bàbá òun làwọn jọ wà ńbẹ àmì mi ò sí nínú ìrìn àjò yẹn èmi wà lọ́dọ̀ ara mi àtọmọ ẹ kejì torí pé yẹn kéré so mi ò kì í jẹ́ kí yẹn lọ sọ́dọ̀ wọn so ó jẹ nǹkan tó ṣẹlẹ̀ kò ṣe pé yóò jalè publicly bọ̀bí pé kẹ́ mú nǹkan kalẹ̀ kó mú kó lọ́ọ̀dọ̀ rẹ yín kó rí nǹkan bẹ́ẹ̀ kó mú kẹ́dẹ̀ má bí kó má jẹ́wọ́ nǹkan tó ní nìyẹn.
0: kò sí wàhálà ọlọ́run wa lọ́wọ́ ẹ̀ka kan fi ṣe àfikún fún àwọn tí wọ́n ti ń bá wa lọ látàrọ̀ náà ni òun náà dẹ̀ jẹ́ ohun tá a lè rò pé tọ̀ bẹ́yìn náà ti sọ́nà lẹ́yìn náà ń bá wa lọ kò ní bàjẹ́ fún yín gbogbo ibi tá a ti ń sunkún ní kọ́ ọ̀rọ̀ lágbàrọ̀ lọ́wọ́n ọba ọlọ́run á ṣe kínní a bá wa nomije wa nù lágbàrọ̀ náà àdúrà tèmi rèé àdúrà tèmi rèé. ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti bá a dá ṣètò láṣàlẹ̀ yìí àwọn tó ń sọ síta àti àwọn tó ń ṣetán láti gba àwọn èèyàn mọ̀ràn lọ́tún lọ́sì kò ní bàjẹ́ fún yín o. àwọn tó ti ṣe irú ẹ̀ rí àbí tó ti ṣe rí tó dẹ̀ jẹ́ pé ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ láti lè tọ àwọn ọ̀nà kan sí méjì tó sì jẹ́ pé gbogbo rẹ̀ náà ó já sí ọ̀pẹ́ dúdú lọ́dọ̀ ọlọ́run ọba kò ní bàjẹ́ fún gbogbo wa náà lọ́ba lọ́ba níjòyè níjòyè lọ́kùnrin lóbìnrin àáfàá wòlíì páìtọ́ àwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo yín pátá tẹ́ ẹ bá wa dá sétò lónìí èmi náà sọ pé kò ní bàjẹ́ fún gbogbo wa o. tó láwọn lẹ́sùn máa lọ lónìí yóò sì máa padà bọ̀ ní ọjọ́ sunday ti ń bọ̀ lágbàrọ̀ lọ́wọ́n ọba. èmi a máa sọ wípé a ti dòkúta kéékèèké o tàdá ò lè ṣá àdàpàtà tá a lè forí sọlù ẹni bá forí sàpàtà ẹ ti mọ bí ti ń rí wíwó báyìí lórí rẹ̀ ó wò ó. adura atawa náà ni pe esu o le kọlu wa jamba o ni kọlu wa agba ko ni kọlu wa lagbara olo gbogbo abai ile aye yi a jọ gbe ohun re se lorile ile alaye ni lagbara olohun ba precious afolabi lo ko temi fresh ba bao o do se tun bo

Ìbàdàn, Ẹrẹ́dẹ́ Road, Ọ̀fátẹ̀dó, Òṣogbo, Ọ̀sun State. Ẹ̀rí ẹ̀ ló wọ́n rè 08032265235. Ààrẹ Agbọ́mọlá ń pè ọ́, ó ní ẹ̀mọ́.

orí mi gbè mí bí onígbà irú, orí mi gbè mí bí ẹlẹ́gbẹ̀fà ìwọ̀fà. Ìborí ń ló gbé agbé tí agbé fi bá wọn dọ́ba nílé àárò. Orí ń ló gbé àlùkò tí àlùkò fi bá wọn dọ́ba nílé òsùn. Ìborí ń ló gbé lékèlèké tó fi bá wọn dọ́ba nílé ẹ̀fùn. Orí mi ọmọọba Máyọ̀wá kò sẹ́ni bí ìyàdá ń sẹ́ríkí DK1 wọ́n sáré gbè mí lọ́jọ́ tòní. Kí n rí bá ti ṣe, kí n rọ́nà gbígbà, kí n bẹ́gẹ́ pé láṣẹ ọlọ́run bá mi dùn mọ́re. Mo ṣe wí kó níbẹ̀ fún gbogbo èèyàn olólùfẹ́ mi náà pátápátá láàyò ẹnìkan sílẹ̀. Ọlọ́ọ̀bọ́ tí ní mi ò yí padà Precious Afolabi tí gbogbo ayé mọ̀ sí Fresh bàbá o. Ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé sálẹ̀ kò nídìí tó ọmọ náwó sí sàmí kò bá ń gbé tó àmì mi láṣẹ ọlọ́run bá mi dùn mọ́re. Lórúkọ aláṣẹ àti apàṣẹ ilé-iṣẹ́ Diamond 88.7 FM mo kí wa pé ẹ̀ka alẹ́ ẹ̀ka ti kọ́wọ́ pé ẹ̀ka ti ròyìn. Lórúkọ GM òkè àti GM ìsàlẹ̀ mo kí wa pé ẹ̀ka alẹ́. Lórúkọ àwọn ẹnjíníà wa lálẹ́ yìí mo kí wa pé ẹ̀ka alẹ́. Tó bá rí bẹ́ẹ̀ orúkọ mi ò yí padà dókítà ọmọọba Máyọ̀wá kò sẹ́ni bí ìyàdá ń sẹ́ríkí DK1 lórúkọ tèmi ń jẹ́. Ẹ tún mọ́ bá wa ká lọ lórí ètò oṣù yẹ kó fàjà lálẹ́ yìí. Bó la fẹ́ yà sí, nbó la ń lọ, nbó la dé dúró. Yorùbá bọ̀ wọ́n ní ibi tá a bá roko tì sí ibẹ̀ náà ni à á fa bọ̀ sí. Ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ àwọn bàbá wa tá à ń bá bọ̀ láti jú ni òun náà ni Alhaji Abbas Akande Obisere ọmọ Arapala àti bàbá wa K1 the ultimate. Ọ̀rọ̀ àwọn méjèèjì náà là ń bá bọ̀ ibi stars ti dúró ní ìjẹ́jọ́ náà ni a ti tẹ̀síwájú lónìí. Tó bá rí bẹ́ẹ̀ ọlọ́bọ́ tì ní mi gbàngbé òkè.

0: ọdún tó ṣoṣù ká. Ṣẹ́bẹ́ fi rọ́balẹ̀ ayé jẹ́ níbo lẹ ti ra láhùn gbá. Èyí tó jẹ pé jò.
1: Ẹsẹ̀sìn Alhaji Abdul Qudus Abbas Akande Obesere lè ti apáyà àkọlé rẹ̀ ní Papa Worldwide. Mo pẹ́ ń gbọ́ gbogbo tí Alhaji Abbas Akande Obesere tí wọ́n sọ látẹ̀kan gbogbo rẹ̀ tí wọ́n sọ yẹn bàbá wa K1 the ultimate náà ni wọ́n jukùú ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ni. Tọ́ kó a tó di pé mo tẹ̀síwájú àwọn tó jẹ́ ẹ̀bùn wa ní ọ̀sẹ̀ tó kọjá Mr. Zakariya Olatogidi Hajia Khadijat láti Adéwọlé Mrs. Teresa láti Ẹyẹ ń kọrin Sherifuddin Ìtẹ́lẹ́fun Mrs. Wumi Adéwọlé Mr. Tunde láti Ògbómọ̀ṣọ́ àti Malam Ismail Abdulkarim Hajia Zakirat láti Sango gbogbo wọn ti gbẹ̀bùn wọn. Ẹ ṣe ń tẹ̀lé wa gbogbo ẹyin bàbá méjì tí ẹ wá ń kó ẹ̀bùn kalẹ̀ ó bẹ̀ látòrí Alhaji S. Ikamadi nílùú Abuja àti bàbá mi kejì nílùú Ìlọrin bí Alhaji Muhammadu Kazeem Onílé bẹ́ẹ̀ ni. Àdúrà tí àwọn yẹn ṣe fún yóò mú ìlà ní agbọ́rọ̀ Ọlọ́run pé àtẹ̀yìn àtàwọn arọ́mọdọ́mọ yín ìgbà àrọ́tọ̀ sọ̀tàlẹ̀ kò ní fipá yín kò ní fipá àwọn arọ́mọdọ́mọ yín ẹ sàmí kí ẹ gbé tọ àmì mì gbogbo wọn ni wọ́n ń ṣe àdúrà fún àdúrà náà sì mú ìlà lágbọ́rọ̀ Ọlọ́run insha Allah. Tọ́ lẹ́ẹ̀kan sí aago mọ́kànlá ọ̀sẹ̀ rẹ̀ kọjá ìṣẹ́jú mẹ́rìnlá láti lè ṣe Diamond 88.7 FM lórí ètò ṣòyẹ kó fàjà ẹni tí à ń orin ẹni tí à ń gbọ́bọ̀ pẹ̀lú òkọ̀rọ̀ tí wọ́n jù sí Wasiu Babawa K1 the ultimate náà ni Alhaji Qudus Abbas Akande Obesere ọlọ́bọ́tì ni mi ọjọ́ ká tún gbọ́ síwájú sí.

ba ẹni kọ ibi inú oyin ibi abẹrẹ fujide ẹni ba ti ju

yorùbá bọ̀ wọ́n ní èkúté ilé ọ̀rẹ́ ni fẹjọ́ lọ́ngì ní sùn àyàfi tí ó bá tọ́ ilé ìdùnmọ̀ rẹ̀ lọ tó ṣe bí òwe gbogbo ẹni tẹ́jú dé ibà mo rí yun ìsà ń bọ̀ wá náà tó ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tí alhaji abasa kàndé òbí ṣe ń júlẹ̀ látẹ̀kàn wọn ò fi kan pé kan lórí tí ń bí wọn nú lórí ọ̀rọ̀ kí wà ń pẹ̀lú tó pìlẹ̀ ọ̀rọ̀ wọn tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti dá sí kí ló wá fa sábà bí òwe tí mo pa yìí pé èkúté ilé kò rẹ́yìn fẹjọ́ kò rẹ́ni fẹjọ́ lọ́ngì ní sùn àfi tó bá gbọ́ ọ̀dọ̀ ilé ìdùnmọ̀ rẹ lọ ẹ sàmù bá mi ká lọ ọlọ́bọ́ tí mi tún bá mi jùlẹ̀.

ọ̀sẹ̀ ìsìn aláàjì àbáàsà kàndé òbí ṣeré yorùbá bọ̀ wọ́n ní àgùn tó ṣe sún láàyè bí ẹ̀ bá dán o ẹranko ó da ìgboro tara tara tara ní kwá ó da nígbà tọ́rọ náà wàá dà báyìí ẹ jẹ́ ká gbọ́n tí bàbá wa kéwàndé ọtí méjì sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n wí àmọ́ kó tó dìgbà kó a gbọ́ tí wọ́n wí ṣáájú láti ṣàlùkọ ní ilé ìbàdàn aláàjì sanni adébáyọ kamalí nílò àbújá aláàjì kazeem onílé láti èmi asòdù ẹsìn ìsìn bàbá àjọṣe kò ní bàjẹ́ mo ti rọwọ́ yín o aláàjì ismail adémọlá adésìngbín ẹsìn ìsìn ẹkọ àtẹlé aláàjì adéníyàn ọmọ gbàdámọ́ sí ẹsìn ìsìn o alfa ọyọ ní gao síbi ọyọ wí mr rasheed gambari mr joseph omani oye israel majesty àìní òrosùn láti texas ní united states of america ẹsìn ìsìn bẹ́ẹ̀ sìn wo ẹmọ ìpín lógúnlógún ẹmọ ìpín ní ọgbọ̀nlọ́gbọ̀n ẹsìn o aláàjì onílé aláàjì méjì àǹsán mórí ẹsìn mo dúpẹ́ tọ́ ọlọ́bọ́tì ni mi

ẹrù pé níbi kẹsẹ̀ tí alájà abasa kàn déta plẹ̀lẹ̀ kan ó sọ pé àwọn kan pé àwọn ni king of fuji pé ta ló fún wọn jẹ king pé kíní kan sí pé ṣé king tí wọn fún wọn jẹ náà ni ìgbéraga òfin jẹ kí wọn gbádùn ó sọ bẹẹ pẹlọpọlọpọ àwọn ọrọ mi ni ọmọ kan sáré yà lọbẹ wọn ni tọ làlájà wa ń sọ bí pé ẹsìn tó síwájú ló gbáfe ẹyin tẹ́ ń ṣètò ẹgbẹ́ funfun igba funfun lóró mi tí wọn kọ lọ bẹẹ sẹ́rí lásìkò yìí ẹ wò gbà tí wọ́n ti ń bọ́ ọ̀rọ̀ ń bọ̀ àwọn ababẹ́ láti almost 94-95 tọ́rọ̀ yìí tó ti pilẹ̀ wọ́n ababẹ́ pẹ̀lú oríṣiríṣi àwọn oríṣiríṣi wọ́n ababẹ́ wọ̀ 2001-2002 nígbà tó wá di ìgbà tí mọ̀mọ́ wa alájà òde sífàwò of blessed memory ìyá tó bí bàbá wa dr sikirande barrister mfr ọlọ́nba mílíọ̀nù bá rí kó bá mẹ́kọ̀ọ́ ẹ bókò lójú gbogbo wọn oríṣiríṣi ọ̀rọ̀ wa lọ lóríṣiríṣi gbà kínní kan wọn ò gbọ́dọ̀ pàdé ẹ mọ̀ bí àwa fáǹsì ṣe mọ́ sí tán bá pàdé kálukú sáà ń sọ̀tẹ̀ lóríṣiríṣi kódà ó ṣẹlẹ̀ wọ́n pàdé nígbà tí wọ́n á pàdé níbi òkú mọ́mọ́ dr sikirande barrister nígbà fìdá wọn kí ni tó wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n pàdé níbẹ̀ kí ni tó ṣẹlẹ̀ kí ni tí àwọn èèyàn wí káàkiri tí ọ̀rọ̀ fi wá kọjá ntáwọn àgbàlagbà gan tí ń dá sí gan tí wọ́n lérò tọ́rọ̀ wá dàbẹ̀ ni pé ẹ sì ń gbọ́rọ̀ yín ran kódà a rí nínú àwọn iléeṣẹ́ móhùnmáwòrán kan tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà sọ̀rọ̀sọ̀ kọ́lọ́run kò fọ̀rùn kí òun náà ti kú nísìn ìbí bàbá wa dr sikirande bá ṣe ṣàlẹ̀ níjọ́ náà pé alájẹ ẹ sì ń wọ̀rọ̀ yín ran tàlẹ́ tó sọ bẹ́ẹ̀ ọ̀yún yìí sọ́jú òní ẹ sàmú bá wa ká lọ ọlọ́pọ̀ tì nìyí ìgbà tí wọ́n ní alájà bá sàkàndí òbí sèré tí wọ́n lọ pàdé wọ́n pàdé pẹ̀lú dr sikirande pẹ̀lú k1 the ultimate níbi òkú mọ́mọ́ bàbá ìyá wa alájà òde sífàwò kí ni tó ṣẹlẹ̀ bámi jùlọ ẹ̀yàn kagbọ̀.

0: message to pass out. Just a minute. Only message that the parents sit at a jebo. Everybody can see you up on you. I can't get a new professor. Bumba Bass. Let's get here from you, Washaji. And you need to me. Oh, I jack in so rubber, but only no goes. Hey, man, so me, don't you? So I listen. You better only put up a gen sorrow. Emma saw me doji, I le soro dashaka, si ba le o lodo, so so fu ya we, baby don ba bi shuzi, ibe ni ko ma gun, ba le ba mu shuse enu, iya we ba gun le enu, ba le ba fi mu gbeta. So di na, e wa je gi soro, babo ni fa jejeje, Emma saw me doji. Saka ni ya u, emeleken, saka emeleken. Ejo rumo kon lo ni goro
1: ha ti e ba wo jago yan ago meji la o se be ku seju mo kan la o da aju le die si yo babo won ni ile meji agi o jina sugbon ona to dibe lo digbo to se bi owe tori koro to da bayi opolopo awon yan ti da si o tori gbogbo eyin ti e n temi lago abi ti e n te atejise gbogbo atejise mu ni patapata yato seyin tori fana eyin tori fana na mo ti ri yin bi oluwa roti ni ogundele yes alaji kazim ni oladimeji amo ti write up o baba e se se mo ti gbe mo gbo yin then oluwa roti mi eyin oluwa to sin oluwa to sin si alamu le fe ko ni tori alamu le fe ko sugbon oto ni temi wo loju kini yi o oda e ba sa se ko bi alamu ni bi ajamu mo sa ko je ja ko je je ajamu de amo be se ko nu amo ko sa mi ohun be mo ba se pe foriji mi John Damilola Ayinla Eseun Assis Ajala mo ti ri eyin na nbi bayi Dr. Issa Abakala at University of Learning Mr. Nurin Alumuni Baba Senior Baba Amina Dabaru Kaya Tesin Sinwo Alpha Said thank you kiddo ilale amam insha allah alaji kayo di agban lati afaya ya ebi okiki bed nilu bodisadu focus vigilante nilu bodisadu pastor adedeji lati okiyi legba mechanic agbasa nilu ofa ti haji mm balogun haji abdul mumin balogun mm ati alaji ni sk ssc o ajosiwa ko ni baje e mo ba mi ka lo olobo tin ni jule
0: so je bo ma bi mi ninu o ma fa won tami lori ki ma so pe mi anytime any day any minute si mo ba tin bo o ma bi mi ninu a loro yi lo ni igboro lati bi ojo meta ni mo tin hu gbo o de ma bi mi ninu at any time ti mo ba ti bo ondo won so pe lojo dede si fa wu ma da tin de baba gun wa to ku njo si o de le si fa wu ya dada ya wa to ku njo si o won lojo ti mama fa ile to lo temi akonde aba si ti mo lo sa gege lati lo ki ababa gun wa mi ajide o fobia o to lo jojo yen mo ra ide di ababa gun wa abe ni ade mi sa la wa iya gba mo tun ni wa si wu mi ajide o opolopo olorin ni mo ba nbe awon kan wa ngberu mo won so pe lojo ojo yen mo do ba le fun wa siwa ile o pe o ti oni isele lai lai ni afonjo ejo ejo ejo jojo jojo ejo ejo nsoro ohun tí ó ní ṣẹlẹ̀ láìláì èmi ti sọ fẹ́lẹ̀ dùn máa rẹ̀ tẹ̀mí abẹ́gbọ́ mo ní ẹtẹ́ tí ẹ máa gbọ́ kẹ́ni tó wá kó sọ fẹ́ni tí kò wá o kẹ́ni tó gbọ́ kó sọ fẹ́ni tí kò gbọ́ ìṣájú èmi ti sọ fẹ́lẹ̀ dùn máa rẹ̀ yọba ńlá mo sọ pé tó bá kù lọ́ọ̀la tí máa sọ wípé alájí ẹ má bínú lásán àbí alájí ìdọ̀bá lẹ́nu rè mo ní kẹ́lẹ́ dùn máa rẹ̀ kò yá mú mi sọ́dọ̀ kíákíá.
1: Ṣọ̀yẹ̀ kó fàjà àbí ẹ̀gbọ́n kan tí alájí abasa kan débi ṣeré sọ báyìí.
2: Jẹ́nìkà máa ma ṣe tàwa o, tara wọn ni wọ́n.
3: Ó sọ fún ẹ o.
4: Rikishi dayi ọjọ́ pẹ́. Orogún òwò ti wà ọ̀nà jìn. Bẹ́ẹ̀ sì ni Anju wọn kò ṣe wílẹ́jọ́ ìjà lára òtọ́ bọ̀rọ̀. Ṣé ó yẹ kó fàjà?
1: Kai, mo rò pé gbogbo alágbọ́n nǹkan tí Alhaji Abasa Kande Abdulkudus Obesere sọ, ibi tí ọ̀rọ̀ náà ti dúró. Ṣé rí gbogbo bàtà ń sọ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o? Ẹ wo bàtà tí ń bá bọ̀. Kí ni mo pè ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Ẹgbọ́n tí wọ́n sọ páwọn èèyàn ń sọ káàkiri. Wọ́n ní àwọn ní kí àwọn dọ̀bálẹ̀ fún bàbá wa kí wọ́n pé kí wọ́n bínú nǹkan kan pé tó bá kò ní kọ̀là táwọn bẹ̀wọ̀n àbí táwọn dọ̀bálẹ̀ káwọn kọ́lọ́n kó mú àwọn lọ́dọ̀. Nígbà tíjà náà dojú ẹnu alájì ò fi mọ báyìí. Létà ìgbà yẹn alájì Abbas wọ́n kọ́lé kan fún màmá wọn gbà tí wọ́n ń sí. Àwọn oníwèé ìròyìn wọ́n á lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ọ̀rọ̀ tí bàbá sọ níbi láìfù yìí wọ́n tún wá fara balẹ̀ wọ́n tún tún sọ bẹ́ẹ̀ pèsè ọ̀rọ̀ tí mo sọ mi ò kó jẹ́. Ibi táwọn àgbàlagbà ti wá wò pé à ń pe ọ̀rọ̀ yìí lówè ó mọ̀ ń láàárọ̀ nù ni mo fi pa òwe kanlẹ̀ kan wípé nígbà tọ́rọ̀ dídú táwọn èèyàn ń kàn sí bàbá wa dr sikwan ní barista kọ́lọ́n kó bá wa fọrún kẹ́wọ́n tí wọ́n kàn sáwọn àgbàlagbà olóni pé ibi tọ́rọ̀ yìí ń lọ yìí ẹ mọ́ wọ àwọn ọmọdé yẹn o ni mo fi pa òwe pé ilé mọ́ jìyà gbé òjìnà ọ̀nà àtọ̀ débẹ̀ ló dìgbò tó ṣe bí òwe kí ni tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà kí ni tí bàbá akéwà ń di ultimate gan padà wá wí níbi album táwọn náà sí lẹ́yìn ìgbà kí ni ṣé Obesere wá Alhaji Abasa Kande Obesere ṣé wọ́n wá ṣe mẹ́dọ̀ àbí wọn ò ṣe mẹ́dọ̀ ṣé ọ̀rọ̀ náà wá lọlẹ̀ àbí kò lọlẹ̀ gbogbo bá ń bàbá tó ní tẹ́ ń gbọ́ ẹ mọ́ gbọ́ lágbọ́nù nǹkan kan là ń fàyọ́ bẹ́ẹ̀ la fi ń pariwo pé ṣó yẹ kó fàjà àti pé yorùbá bọ̀ wọ́n ní ara wájú tó jìn sí kòtò ṣe ló ń kọ́ ẹni tó ń bọ̀ lẹ́yìn tó ń kọ́ lọ́gbọ́n kí wọ́n ṣe ojú òpólẹ̀ Ọlámilékan Onílùú ọ̀ṣẹ̀ṣẹ̀ ẹ̀kú àtẹ̀lé àjọṣe wa kò ní bàjẹ́ láṣẹ ọlọ́ba mi Edumare ìmọ̀nà ìnáná Sunday mo ti láwọn náà bí ok àjàmú olúwa tó sí àjàmú ó dáa ẹ̀sùn àjọṣe wa kò ní bàjẹ́ nọ́mbà tẹ́ pè sí níṣẹ́jú àyà 091-36-55-69-52 tàbí 080-0088-7887 sọ akáda sí sókí ká gba ìpè méjì kó tó di pé àtàtà pínṣẹ.
5: Ẹ̀lọ́
1: ọlọ́run ń ṣètò ẹ̀ka lẹ́kí ló kọ́ yín bọ́lẹ́ ti pè. Mr. Bashir láti òṣèré àbí. Ẹ pé nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín.
5: 33-69
1: ẹ dá sí tò níṣẹ́jú àyà ẹ pè mí lágo márùn-ún rọ̀lẹ́ ọ̀la àmọ́ ẹ dá sí tò níṣẹ́jú àyà. Ẹ ṣe mo dúpẹ́.
5: Gẹ́lẹ́bí pé ojú ẹ̀ ń fẹ̀ lọ́wọ́ báyìí lórí àwọn ọ̀rọ̀dé ìlẹ̀gìlẹ̀ ọ̀rọ̀ dáàrí tẹ́lẹ̀ àti gbàwé ẹtú jẹ́ ìrànlá tí ọlọ́run agbélé fún jẹ́ kò ní dáàrú láṣọ
1: náà. Àmì ẹ ṣeun ẹ kò ní lágo márùn-ún rọ̀lẹ́ ọ̀la. Ẹ jẹ́ ká tún gba ìpè kan sí Zakari Yao Abdul Fatai ṣeun mo ti rí níbí báyìí. Ẹ jẹ́ ká gba ìpè kan sí ọlọ́wọ́ tìmí kó tó di pé àtàtà pínṣẹ́ tọ́lọ́run bá ní kí wọ́n wọlé. Ẹ kalẹ̀ o. Ọlọ́run ṣètò kí ló kọ́ yín bọ́lẹ́ ti pè. Mọ́mi ránú gbà. Ìjọba pẹ̀lú. Ẹ ṣeun. Àmì. Ẹ ṣeun. Ẹ pé nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín kọjọ́ tó lọ. 7896. egba won mana ni se egba won lorin wa mana ni sejo aya ka to tata pin se e pe mi lagun marun role ola o to e seun e seun e seun e seun ami ami ami ami ami ami ami ami ami ami ami e seun mami mora anugba lati taiwo oni ase olobe se gbogbo en te fe je se ku ai binu olo button mi akando ni mo lowo owo to fin gbe soke to fin gbe sale o ni mo na o si sami ko ba n gbe to amimi precious afolabi ti gbogbo ai mo si fresh nun ba ba o mo fresh ni last one ba made money gbogbo to wa kun wa lore to lojo toni loruko alase ati apase ile ise ti a wa yi o be lati ri baba wa oludasile ile ise igan most senior special apostle baba oluwole awotuyi baba apada sibu apada si gbalaida gbogbo n to le ko lohun soda atayin ata awon romodo mo yin ko ni kanyin alaji adebara sis ashmutos esinsin baba ajoswa ko ni baje alaji sa kamalidin lati lu abuja esinsin alaji kazim onile lati emi ashod baba esinsin warafa na o makana aliya alfa said ntanke ikudu dr mr abaka lati university of ilorin pastor adideji lati okoyi number te pe mi si leyin to 08062622008 let na si 08062622008 Dokita omoba mayo wako senibi ya danseriki DK1 monsofa ipe warafana hu makana aliyah.

0: Hey, mama.
1: Oh, I love you so much.